0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: lọ.
1: Tó bá jẹ́ èèyàn ló dúró.
0: Ó jẹ́ ènìyàn ló dúró.
1: Wà á ti máa ṣeré mú.
0: Onídúró wa ẹ̀ ṣe o.
1: Ó di májẹ̀mú ó dẹ̀ dìdí.
0: Covenant and the seal.
1: Ọpẹ́ yẹn ṣe tẹ́wọ́gbà. Gbọ́ ohun alóore. Báyìí lolúwa wí. Gbogbo májẹ̀mú kò tó. Kò ká ìyà jíjẹ́ àìní. Ó bàjẹ́ nú ayé. Èmi ò mẹ́ni yóò. Nínú àjàgà àìní tó gbé ọ sí. Wọ́n ní gbàdúrà.
0: Ó
1: jáde ń bẹ̀. Ó jáde. Kò sáì ní mọ́. Kò sáì ní mọ́. Kò sọ sí mọ́. Kò sẹ́kú mọ́. Kò sọ sí mọ́. Gbogbo tó ń pè ní gbèsè. Àti ìtọ́rọ jẹ́. Ogun ilẹ̀ ilẹ̀. Àìní àti àìnító. Ó gbiná lórí. Wọ́n ní kí n pàṣẹ. Ilẹ̀kùn ọ̀pọ̀. Ọlọ́run tó ní gbogbo ilẹ̀kùn. Kó sílẹ̀kùn ọ̀pọ̀. Níwájú ẹ̀ kó sí. Lọ́tún ẹ̀ kó sí. Ilẹ̀kùn ọ̀pọ̀ máa sí. Máa sí o. Máa sí. Máa sí. Receive abundance. Receive abundance. Receive excess. Ọlọ́run tó mú rírí jáde nínú àìrí. Orúkọ tó ní kẹpẹ́ òun lọ́sẹ̀ yẹn. Ẹni tó mú rírí jáde. Nínú àìrí. Nínú àwọn iṣẹ́ ìyanu. Nínú Bíbélì. Eléyìí tí mo fẹ́ràn. Ó pọ̀ púpọ̀. Ẹyọ kan tí màá lò fún ẹ.
0: O
1: ní mí mú rírí jáde nínú àìrí. Sísọ àìní di ọ̀pọ̀. Ọ̀pá Mọ́sè. Ọ̀pá kékeré. Ó pín òkun ńlá níyà. Iṣẹ́ rẹ kékeré yẹn ní wíìkì yìí yóò la ọ̀nà ńlá. Connection kékeré yẹn yóò la ọ̀nà ńlá. Àwọn èèyàn tó mọ̀ ní wíìkì yìí wọ́n gbìyànjú dìde. Then drop information. Wíìkì tá a wọ̀ yìí ó ní májẹ̀mú ìpè. Mínísítì tó wà
0: yìí
1: májẹ̀mú ìpè yìí ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ yìí ní sẹ́ ìránṣẹ́ wòlíì yìí tí a bẹ̀rẹ̀ sí ògo yìí ó pé 21 years tó bá dẹ̀ ti pé 21 ó ti dẹ̀ dìdí mẹ́ta àṣepé mẹ́ta ọjọ́ méje májẹ̀mú ni ọdún méje àkọ́kọ́ ọdún méje kejì méje kẹtàlélẹ́ tó bá ti wá pé méje lọ́nà mẹ́ta ó di àṣepé ògo ògo àárọ̀.
0: Gbogbo
1: ọ̀sán
0: ògo
1: alẹ́ ó ló jẹ́ kí àwọn áńgẹ́lì yẹn ọjọ́ méje gbáko
0: ló
1: fi ọ̀pẹ́rẹ́tì lórí òkè
0: báyìí
1: láti ẹni Mọ́ndé ó ní májẹ̀mú ti bẹ̀rẹ̀ iṣẹ́ títí di ọjọ́ Sunday ọjọ́ méje gbáko ni àwọn áńgẹ́lì ní iṣẹ́ ṣe. Mo ti sọ fún yín gbogbo tó bá ní personal prayer ẹ ti dé láti ẹni. Ọjọ́ Wednesday cross over ọ̀tún ńlá on the 30 ago méje àárọ̀ ní ìpàdé ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn máa bẹ̀rẹ̀. Ó mọ̀ pé last 3 days of the month la máa ń gbà wẹ̀ tẹ́lẹ̀
0: kò
1: ní nìyẹn bẹ̀rẹ̀
0: bọ̀
1: tó bá ti di Wednesday máa yàlẹ̀ kẹdùá ànànà zọ́fà ó tún ti bá mi nú àwẹ̀ 100 days so gbogbo nǹkan tó ń bẹ lára mi
0: báyìí.
1: Ìyanu ló ń pè ìyẹn ló jẹ́ ń pè ọ́ o gbogbo ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ológo wòlíì yín ló ń kí yín ẹni tá a fi ṣẹ́ ògo rán bó o tiẹ̀ fẹ́ wórí òkè ògo nítorí ògo tó o ní torí ògo àwọn ọmọ ẹ torí ògo sẹ́yìn o ní láti wà mẹ́ èrèdí ni pé ilé ológo náà ti ń lò ó ilé oníjó ni wọ́n ti ń jó àwa tó wà ẹ wá sórí òkè ògo à ń padà sílé pẹ̀lú ògo ọlọ́run sáàmù ọmọ òjò sẹ́gun ayé
0: wa dògo.
1: Ní ọdún mọ́kànlélógún sẹ́yìn.
0: Aba 21 years back.
1: Tí iṣẹ́ ògo yìí bẹ̀rẹ̀.
0: When did the issue of glory started?
1: Mo mọ bí ayé mi ṣe wà.
0: I know how my life was.
1: Ṣùgbọ́n nítorí pé ògo la gbé dání.
0: Because glory is what we carry.
1: Ọlọ́run wa rẹ̀sì àwọn ọmọ ológo.
0: God now rest glory.
1: Ní gbogbo àgbáyé.
0: Global.
1: Ìpè yẹn wá di òkìkí.
0: It now came a great
1: blessing. Ó wà lẹ́nu gbogbo
0: ènìyàn. In the mouth of everyone.
1: Ẹ ń bá lóhun ògbórí òkè ògbórí.
0: It is so
1: you are not a
0: mountain of glory.
1: Kò sí Nàìjíríà.
0: You are not in Nigeria
1: at all. Ó ti di ìlú Màkà.
0: It now came a global thing.
1: ẹni gbogbo èèyàn ń wá tí nǹkan yí padà
0: òní
1: mọ́ndé báyìí mo wá pé ọ̀nì ayálẹ̀ mẹ́nuzọ mẹ́gẹ́ balẹ̀ rúpa lámànọ́zọ ríà balẹ̀ gẹ́gẹ́ jí àdá balẹ̀ kadà àdẹ̀bẹ̀nọ́zọ mẹ́lẹ̀ gẹ́gẹ́ my glory my
0: crown
1: ẹjẹ́ ń kígbe ogun rẹ dìde ogun rẹ dìde so mo ń lọ láti ibìkan dé ibìkan ní àárọ̀ yìí mo máa dé ìsàrà ìsàrà ní orí òkè àtọ́ríṣe tó ń bẹ ní ìsàrà gbogbo èyí tí ẹ wà ní gbogbo ogun
0: state
1: mo fẹ́ pàdé èèyàn
0: 2000
1: ní ìsàrà láàárọ̀ láàrin aago mẹ́sàn-án sí aago méjì yóò lé o mẹ̀nẹ́ gàgàdúzà
0: àrọ̀
1: bí lè gẹ́dẹ́ gbogbo tí wọ́n fi ràn mí kiri
0: báyìí
1: kí nǹkan fojú kan ọ́
0: kí
1: n gbọ́wọ́lé ọlọ́rí kí n sì fún ẹ lọ́rọ̀
0: ògbó
1: kí n dẹ̀ sọ fún ẹ pé
0: 24 hours
1: èmi rẹ kò mọ̀ sápò
0: ìyálú gbọ́dọ̀ ṣẹlẹ̀
1: tí n bá ti kú ọ̀nbẹ
0: yẹn
1: mo máa wà ní korodu lálẹ́ nǹkan méjì ló jẹ́ máa lọ ó yẹ kí n wà lẹ́kọ̀ọ́ lánàá bọ̀ nítorí iṣẹ́ tá à ń ṣe lábújá mi ò lè wá àwẹ̀ yìí ó ń ṣe mí bákàbákà so ó máa lé lálẹ́
0: yìí
1: tó bá wà ní lagos
0: state
1: á jọ ṣe sóòrù
0: lálẹ́
1: ní ìkòròdú mo wá àwọn èèyàn 40,000
0: lọ
1: mo fẹ́ fún àwọn ọkùnrin wọn ní òróró
0: tí
1: mo fẹ́ fún àwọn obìnrin ní òróró méjì yàgbé ní ìkòròdú lóru èmi ni wòlíì tọ́lọ́run sí ní alẹ́ ní iwájú locust ní sábọ̀ ìkòròdú àárín ìlú lórí òkè yẹn wà ìyẹn náà ń pè lórí òkè láàrin ìlú ní ìkòròdú ní alẹ́ mo fẹ́ lọ gbàdúrà mo ní ìdí omi lọ́wọ́ ẹ̀ tó bá wá dàrọ̀ ọ̀la àwọn lọ́nlọ́ mọ̀
0: ó
1: ń tà ṣe lánàá mo jọ ìwọ̀n lánàá mo pín ọ̀sẹ̀ àìsà àgọ́dẹ̀bẹ̀ mo máa pín mi lọ́la mo sọ fún ọpẹ́ méjì wọ́n ní ọjọ́ mẹ́fà láti ṣiṣẹ́ wòlíì òye ti yí ẹ̀ tó o bá ti wá sí lọ́ńdọ̀ yẹn rí àárọ̀ ọ̀la
0: tomorrow
1: gbọdọ̀ mọ̀ sí mbẹ́ ẹ tẹ ọwọ́ yìí bàbá mi gbogbo ẹ bá sàmì ọrọ̀ àgbáyé tẹ ọwọ́ ẹ ọrọ̀ àgbáyé owó ńlá
0: jàmùkù
1: ńlá
0: àgbẹ̀lẹ̀
1: ọlọ́wọ́ ọwọ́ rẹ kó lọ kó nǹkan jọ gbogbo tó bá fọwọ́
0: ìkan
1: kó máa pọ̀ sí kó máa bí sí kó máa rẹ̀ ó rí ọ̀pọ̀ ó jí ọ̀pọ̀ pàṣẹ gbogbo tó bá ti fọwọ́ ìṣe kò ní bàjẹ́ mẹ́ ọwọ́ yìí lọ fi sẹ́ǹ chẹ́ẹ̀kì ńlá breakthrough upon breakthrough in that name of
0: Jesus
1: sorí wẹ̀sẹ̀ yìí
0: títí
1: di Friday night wọ
0: Saturday
1: orí òkè máa kú gbogbo ẹ bá ti wọ́rí òkè ògórí àkókò ìkórè yìí la wà wọ́n ti sọ fún mi o
0: kí
1: n fún gbogbo ọkùnrin ní fìlà tuntun àdé ògo rẹ gbogbo obìnrin wọn ní kí n fún ọ ní gèlè
0: tuntun
1: àìsà tí o bá lè tán
0: wòlíì
1: àwọ̀sẹ̀ má jẹ tó bá ti ń dórí òkè iyọ̀ ni màá fi máa kí ọ
0: ká
1: mo ti parí iṣẹ́ sí
0: ìwọ
1: kọ́ ló máa ra ilé torí ẹlòmíì máa lọ rà wọn tún bá kọwọ́ bọ̀
0: ibo
1: lọ ti rà
0: ṣùgbọ́n
1: lẹ́yìn ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ àwẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹni tí ègún bá le fún
0: tán
1: inú iyọ̀ la máa ń parí iṣẹ́ yẹn sí àìsà wòlíì sàmẹ́lẹ̀ adébáyọ̀
0: gbolokan
1: wọ́n rán mi sí ayé
0: pàdé
1: mi lórí òkè
0: ògbó
1: láti Monday títí di Friday night ó máa lágbára o ó rí ògolo in the name of Jesus in the name of Jesus ní Sunday pẹpẹ
0: rẹ
1: mo ní aleluya méje
0: tí
1: mo fẹ́ kájọ kẹ ògo méje òsánà méje àti iye ẹ ń parí eléyìí
0: kẹ
1: wọ́n gbọ́dọ̀ kọrin ayọ̀
0: nílẹ̀
1: méje ni o go hallelujah
0: hallelujah
1: hallelujah
0: hallelujah
1: hallelujah
0: hallelujah
1: hallelujah kọjú sí ọ̀nà
0: kan
1: ogo méje yẹn
0: that's seven glory
1: jẹ́ kó la ayé
0: já
1: go
0: oko Ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
1: Quand tu suis en Akata, on le fosoke. Nika Medje, Hosanna.
0: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
1: Quand tu suis en Akari,
0: Iye, Iye, Iye, Iye, Iye, Iye. Iye, iye.
1: Wagbo asele.
0: Where did the authorization?
1: Bogbo biti akpo to suna ti yojo.
0: Where your pocket has been leaking?
1: Oluwa ko dipa.
0: Amen. The Lord bless
1: you. Bogbo bita ti nja olole.
0: Where have been stealing from you?
1: Bogbo bita ti nji elogo.
0: Where have been stealing your glory?
1: Bogbo bita ti ngba lowo e.
0: Where have been taking from you?
1: Bogbo bita ti se oni koro.
0: Where have been doing you evil?
1: Si owo fi duro lowo
0: e. The money did not stay with you.
1: Ogun ese lo
0: si. Hey, that is what is God cat.
1: Ogbo atoye.
0: Wisdom and knowledge.
1: To fi ma manage oro.
0: To manage your wealth.
1: To fi wa ninu oro forever.
0: To be in wealth forever.
1: O ya gba lo
0: re.
1: Yabale kedwa.
0: Thank you Jesus.
1: Gbogbo ton pe ni west.
0: Anything called wastage.
1: Gbogbo ti won pe ni afakoko sofo.
0: Anything called time waster.
1: Ati ajenirun.
0: And the border.
1: O pare. O pare. Ni akojo.
0: Ejo ajeta.
1: Lo la kojo. Lo ni ola. Lo ni ola. Lo ni akojo. Lo ni ola. Lo ni ola. Je ngbadu eleyi.
0: Let me pray.
1: Awon eyan tuntun.
0: New set of
1: people. To ma connect.
0: That you connect.
1: Lati di Olorun.
0: To become wealthy.
1: O ya lo pade.
2: Let's go up there. Let's hear from them. I've come to return all glory to God for his mercies and deliverance. I also want to appreciate the prophet for the grace of God in his life. I honor and celebrate grace in your life, sir. I've been struggling with this cobweb thing for a very long time. And I've prayed, fasted, and engaged the word. I did everything I know how to do. But there was no change. But when I joined this commission, I kept on engaging in prayers, following the instructions from the altar, and using the anointing oil given to us. And to the glory of God with time, I realized there's no more cobweb. I no longer...
3: Hallelujah!
2: Hallelujah. And lastly, I've been seeking for job opportunities since 2024. I've applied for so many jobs and internships, but nothing was coming. And in December, that was 5th of December last year, the man of God called me out and he gave some prophetic message, which I confirmed to be very true. So he asked me if I'm with my certificate, and I opened the soft copy on my phone and I gave it to him. So he then instructed the certificate to go out there and bring jobs. And I agreed by saying amen. So I left with faith and I went to do my own part by applying for some other opportunities I came across. And to the glory of God, this January, I got 2 job offers and a training opportunity in the field I'm so passionate about. And as I speak to you now, I chose the training opportunity over the jobs, and I'm already in training. And I trust God that this training will open more opportunities and greater doors for me.
3: Amen.
4: Congratulations, Robertus Foba.
1: All of
3: you under cobwebs.
1: Holy Ghost! Gbogbo Monday bayi.
0: All Monday like this.
1: E ma ba mi yasoto.
0: Always separate it.
1: Ti n ba tun pari tan.
0: Ti wọn sa finish.
1: Tun pada sori program.
0: Come back to the program again.
1: Ko tutu gbọ.
0: And we hear
1: it. Nitori pe ma jẹmu ni.
0: Because it's a covenant.
1: Iyo ati owo yẹn.
0: Your salt and money.
1: Wa fi si owo ẹ.
0: Put it on your head.
1: Mo se n wa kiri.
0: As I look for it.
1: Ma sami.
0: Be saying amen.
1: Mo gbadua.
0: I pray.
1: Ni week yi.
0: This week.
1: Agbara ti o gbe odide.
0: Power that will elevate you.
1: Ni week yi agbara ti o gbe ẹ fun.
0: Power that will make you fly.
1: To fi ju ẹgbẹ rẹ lọ. Ti àwọn tí wọ́n ń gan ọ́.
0: Na those mocking you.
1: Ti wọ́n fi padà fọlá rẹ̀ tọrọ.
0: We later beg to be like you.
1: Gbogbo yẹn ló ti rí Pétérù.
0: Everyone has seen Peter.
1: Wípo ti fẹ́.
0: That he has failed already.
1: O ti ń ká àwọn rẹ̀.
0: Wọ́n sọ ní pọ́tí ní
1: sẹ́yìn. Jésù dẹ̀ wọlé.
0: Jesus came in.
1: Ìyá mi ní mọ́tò ẹ̀.
0: Let me your bed.
1: Nígbà tó parí ìwàásù.
0: Ló
1: wá sọ fún pé.
0: He told him.
1: Ju àwọn rẹ̀ síbí.
0: Launch your net.
1: Ní kété tó ju àwọn rẹ̀. Mo ti try tẹlẹ.
0: Ṣùgbọ́n
1: bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ rẹ̀. Máa ju àwọn yẹn.
0: Mi
1: ò mú nkankan tẹlẹ.
0: Ṣùgbọ́n
1: torí pé o ti sọ̀rọ̀.
0: Mo
1: ní Samuel Adébáyò
0: jolórúkọ.
1: Mo sọ̀rọ̀. Sí ọ̀sẹ̀ yìí. Jẹ́ kí àmì ẹ̀ máa dún o. Ó mú ire bọ̀. Àkópọ̀ ìbùkún. Àti ọrọ̀ àti ọlá. Lórúkọ Jésù wa kò bọ̀. Every hidden wealth and riches. Ọlá tó fara pamọ́, ìbùkú tó fara pamọ́, olúwo ṣojú rẹ̀. Ní wíìkì yìí, ibi tí ọ̀rọ̀ wà, a ó ṣojú rẹ̀. Gbogbo tó fi bù ẹ́ lójú, tí o fi mọ bí ìbùkú wà, ó ṣí dàda inú àgọ́ ayé lára rẹ̀. Tí olóore fi ń sá fún ọ, àgọ́ yẹn ṣí dàda. Ní wíìkì yìí, ọ̀rọ̀ tó tí ní rí, ọlá tó tí ní rí, ayé rẹ̀ gbà á. Tó o bá lọ níwájú, ire ni o. Tó o bá lọ lẹ́yìn, ire ni o. Lọ́wọ́ ọ̀tún rẹ̀, ire ni o. Lọ́wọ́ òsì rẹ̀, ire ni o. Mo fi omi gbàdúrà pẹ̀lú májẹ̀mú tá a fi rẹ́mi níṣẹ́. Gbogbo ẹ tí ń bá fomi gbàdúrà fún, wọ́n máa ń rí èsì àdúrà. Tí wọ́n náà bá lọ mi, mú owó dání, jẹ́ kí ìyọ́ wà nbẹ̀. Májẹ̀mú Mọ́ndé nìyẹn. Wá gbé omi báyìí, kó fọ́ sí ara ẹ̀. O le fowó yẹn lẹ́nu bí kan.
5: You can keep the money somewhere.
1: Fún omi sí orí báyìí.
5: Put water on your head.
1: Fọ́ sí ara rẹ̀.
5: Sprinkle it on your body.
1: Wá máa sọ.
5: You begin to say.
1: Ayé mi o.
5: My life.
1: Gba ojú rere.
5: Receive
1: it. Ní wíìkì yìí.
5: This week.
1: Ojú rere.
5: Favour.
1: Àánú.
5: Mercy.
1: Orí ọ̀fẹ́.
5: Grace.
1: Ìrànlọ́wọ́.
5: Help.
1: Bá mi rìnrìn àjò.
5: Journey with me.
1: Atọ́kùnrin.
5: Both men.
1: Atóbìnrin.
5: And women.
1: Ẹ wá ràn mí lọ́wọ́.
5: Help me.
1: Lójoojúmọ́ ayé.
5: Every day.
1: Ní òkú ń gbọ́ rẹ. Ojoojúmọ́ ayé. Ní omi ń gbàlejò.
5: Water is
1: business. Ní wíìkì yìí, gbogbo ẹ̀dá tó lómìnira rà, gbogbo ẹ̀dá tó lẹ́jẹ̀ lára, gbogbo ẹ̀dá tó lajú ríran, àtàwọn tí ò ríran,
5: tí
1: wọ́n lajú ṣe mí lóore, tí n bá wọ àárín àwọn
5: ènìyàn,
1: kí tèmi ó yàtọ̀, wọ́n jẹ́ gbàdúrà, àwọn olóore tuntun, tá ó fi pààrọ̀ àwọn olóore tó ti ẹ̀spáyà, lọ kọ̀nẹ́t
5: nù,
1: níbi tó ti ní ìdíyẹ, wọ́n ò ní rìjẹ́t, o tí wọ́n tún ní kí n lé kúrò lára
5: ẹ̀
1: o ní kórìíra máa gàdọ̀ sí abada níbi tó ti ń fẹ́ràn ẹ lọ́wọ́ wọ́n ní kórìíra ẹ̀ olóore tó gbé ọ sọ́kàn
5: yẹn
1: aláàánú tó gbé ọ sórí tó ní tí ò bá sí wọ o kò fẹ́ lómìn
5: a
1: kò ní kórìíra ẹ̀ gbogbo ẹ tó ń fẹ́ ìkórìíra sí ọ kó padà sórí wọ́n máa fẹ́ràn rẹ̀ wọ́n máa fẹ́ràn rẹ̀ wọ́n ní kí n dárúkọ
5: eléyìí
1: gbogbo tó ń pè ní gbè
5: anything called debt.
1: Abadi. Gbèsè aransi. Gbèsè àfiṣe. Gbèsè àjogúnbá. Gbogbo gbèsè. Nínú ayé rẹ̀. Kó máa wọlẹ̀. Ní wíìkì yìí. Onírógun gbèsè. Indanemovic. Eléyìí mo like
5: you. I love this one.
1: N tó ń pè ní àìní.
5: That thing called lack.
1: Àti òsì.
5: And poverty.
1: O ní ní pẹ̀lú ẹ̀. Kó gbiná. O ní saláìní. O rere gbogbo. Ní ọ̀sẹ̀ yìí. Kó máa sọ. Ra iyọ̀ àtọwọ́ yẹn mọ́wọ́. Tó bá ti mú owó dání. Tó fi yọ̀ sí. Wàrà sọ́wọ́
5: báyìí.
1: Wàrà mọ́wọ́. Wọ́n pàṣẹ ajẹnirun. Tí máa ń ba ètò ìṣúná jẹ́. Ní wíìkì
5: yìí
1: kò ní jẹ́ ìpín rẹ̀. Owó ni mo fi bẹ́ẹ̀ dá májẹ̀mú
5: ọ̀sẹ̀ yìí.
1: Bí o ṣe ń jáde lọ, ọwọ́ rẹ̀ káwọ́. Mo wá súre fún ẹ̀. Ọwọ́ rẹ̀ káwọ́. Mo wọ Deuteronomy 28. Fasi 1-12 mo fi gbàdúrà fún
5: ọ
1: ìbùkún tó bá jáde ìbùkún tó bá wọlé olúwa yóò bùsì sí ọwọ́ rẹ ìbùkún ni ìwọ ìjà sí ìjáde lọ rẹ ìbùkún owó kékeré yóò di lámẹ lọwọ wá gbọ eléyìí iṣẹ kọ lówó ìràkìtò dọlà ní wíìkì yìí iṣẹ kékeré owó ńlá bóyá lọ rí gbà mo wà ní ọ̀sẹ̀ ìpè mi so mo máa ma súre
5: ní.
1: Wọ́n sàmọ̀ gbórí ẹ wá.
5: Kémi
1: máa súre sí. Wà á bá mi lórí òkè. Mo fẹ́ rí ẹ wọ́nà wọ́n. Àárọ̀ Wẹ́ẹ̀sẹ̀. Gbogbo ẹ máa gbiná jẹ.
5: Aṣọ
1: white la fi máa pàdé ìpàdé
5: yìí.
1: Lálẹ́ Wẹ́ẹ̀sẹ̀.
5: Cross over.
1: Lálẹ́ Wẹ́ẹ̀sẹ̀. Gbogbo ẹ̀yìn Abuja. Ẹ mọ̀ gbàgbé. Ẹni tí ò bá sí lórí òkè
5: lóyún.
1: Ó máa wà ní ṣọ́ọ̀ṣì wa. Ní alẹ́ cross over. Ní
5: Wẹ́ẹ̀sẹ̀
1: gbogbo àgbáyé á parapọ̀ sí àṣejì rẹ̀ ọjọ́ tẹ̀yìn ògbódò mi sì ni October 1st is my covenant day olójẹ́ káwọn èèyàn máa délẹ̀ lẹ́nu 7 a.m.
5: ni
1: mo máa bẹ̀rẹ̀ láàárọ̀ October 1st
5: o
1: gbọ́dọ̀ sílẹ̀ ní anywhere.
5: You should not be in any other place.
1: Be a
5: matter
1: to of God.
5: Give the glorious
1: time.
5: I'll be meeting with that salt.
1: Power for any freedom oil.
5: And I'll give you the freedom oil.
1: But look, fill out. But on the
5: cap of glory, I'm
1: asking you. Oh, I am 21 years.
5: That's the mark of my 21 years.
1: October 1st.
5: October 1st.
1: You don't have to go where
5: you are.
1: So that's the day we
5: start. 3 days
1: convention. My glory, my crown.
5: Oh, God, we are there.
1: Total recovery. Everything.
5: Go back.
1: $10 billion.
5: $10 billion.
1: $1 trillion.
5: $5,000
1: 2,000
5: But
1: two of our rule, Bolorieto,
5: if I'm not mistaken,
1: ni o
5: orun
1: sude de fun ibuku pastor
5: sir
1: for ala country okay
5: the account it Providence Bank 89005129 48 again Providence Bank 89005129 48 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account also. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
1: Buy you, Loluwa Jehovah. We
5: God says the Lord Jehovah.
1: And Allah, what did they for?
5: Help arise for you.
1: And he told you first bank.
5: Who
1: has
5: the first bank account?
1: Teman Sesibe. You can still use it.
5: Oshilema Lola.
1: Lueko Bank.
5: You can use the Echo Bank.
1: And the Providence.
5: The Providence Bank.
1: Sir.
5: Sir.
1: Ibukumbeni no ififoni.
5: There is blessing in giving.
1: Oje to kuli obinrin opo yen.
5: The last one that was.
1: Ogbe fun Elija.
5: He gave the life.
1: Moto to ku peteru.
5: The last very good Peter had.
1: Oya Jesu.
5: He planted
1: oro wole won.
5: And what came in.
1: Otu oro jade safefe.
5: And what out of the
1: oro. Eno ni oro. Ma gbagbe o.
5: Jesu
1: Oluwa nbo o.
5: Jesus Christ is coming back.
1: He will
5: soon be back.
1: Egba Loluwa to
5: lu balaye. I accept that God has said.
1: Eo dejo bo
5: orun. I will make heaven.
1: Ikorodu lale.
5: Ikorodu tonight.
1: Ni Locust Bus Stop.
5: At Locust Bus Stop.
1: Ni Sabo.
5: Sabo.
1: O ti ri awon eyan to tu lobe.
5: Olóòkè
1: ògbólódé
5: o. Martin of glory.
1: Ẹyin tí ẹ wà ní Ìjẹ́bú-òde.
5: Those that Ìjẹ́bú-òde.
1: Mo máa ma wọ ọ̀dọ̀ yín lálẹ́ ọ̀la.
5: I'm coming up next tomorrow.
1: Onírísì tí mo fi cancel sòrò tí mo fẹ́ sí tẹ́lẹ̀. So I will be coming on Tuesday night.
5: Àwọn alálẹ̀ Tuesday.
1: Ìgbà tí kúrò ní Fágbà.
5: Wọ́n ta ní Fágbà.
1: Ó di Ìjẹ́bú-òde.
5: Gbogbo
1: ẹ̀ ń bá létí tó gbó mi.
5: Those that have
1: just been here. Sọ fún gbogbo èèyàn tó bá pàdé pé.

0: tó mọ́ lóló, ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Books?
5: Check.
4: Uniform?
5: Check.
4: School bag?
5: Check.
4: And Bournvita?
5: Double check.
4: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
6: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.

0: Adaba 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ kojúmọ́ àsìkò ìsinmi àná. Tinubu ṣe tá àti padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn ìsinmi tó lọ lù nílẹ̀ Europe. Ìjọba àpapọ̀ buwọ́ lu ṣíṣe àtúnṣe sí àwọn pápákọ̀ ojú omi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ààrẹ Trump ló tako ọ̀rọ̀ Iran láti ṣe àṣesílẹ̀ ojú òpó omi Hormuz. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìyálójà gbogbogbò tìpínlẹ̀ Ondo, olóyè Bìnrin Bọ́ládé Eku Davis àti babalọ́jà gbogbogbò Alhaji Aforọlàgbà Zan ni wọ́n ti dúnrún mọ́ wípé àwọn gangan ni adarí ọlọ́jà lókùnrin àtobìnrin nípínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ àwọn adarí ọlọ́jà ọ̀hún ló wáyé nínú ìpàdé oníròyìn kan nílùú Àkúrẹ́ nígbà tó ń sọ̀rọ̀ gbé bí Déjì tìlú Àkúrẹ́ ọba Aládétòyìnbó Aládélúsì bó ti ṣe fi ìyálójà gbogbogbò orílẹ̀-èdè yìí olóyè Fọláṣadé Tinubu òjò jẹ gẹ́gẹ́ bí yèyé gbajúwọjà tìlú Àkúrẹ́. Ìyáwa Eku Davis wá jẹ́ kó di mímọ́ wípé òun gangan ni ẹni tí ìlú dámọ̀ tó fi sí dámọ̀ gẹ́gẹ́ bí ìyálójà gbogbogbò nípínlẹ̀ Ondo lẹ́yìn tí ìyálójà gbogbogbò orílẹ̀-èdè yìí tí wọ́n ti dé ládé rẹ̀ látọdún tó kọjá. Ó jẹ́ kó di mímọ́ wípé òdìdẹ̀ rí àwọn ìyálójà nípínlẹ̀ Ondo òkè tiwọn ní mẹ̀yàmẹ̀yà o àti wípé ńṣe ni gbogbo wọn ń ṣiṣẹ́ papọ̀. Babalọ́jà gbogbogbò tìpínlẹ̀ Ondo Alhaji Aforọlàgbà Zan ló wá pè fún ìṣọ̀kan láàrin àwọn ọlọ́jà ọkùnrin àtobìnrin. Ó sì rọ àwọn oníkárakátà láti ṣùgbà ìlànà ìdarí eléyìí tó wà nílẹ̀ kí gbogbo wọn kí wọ́n lè jọ gòkè papọ̀. Àwọn adarí méjèèjì ọ̀hún wá dúpẹ́ lọ́wọ́ Déjì tìlú Àkúrẹ́ fún ẹyẹ eléyìí tó fún olóyè Fọláṣadé Tinubu òjò. Ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣetán báyìí láti tún padà sẹ́nu iṣẹ́ rẹ̀ ní ọ̀la ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ mẹ́rin tó lọ ṣe nílẹ̀ Europe. Ẹnìkan ní iléeṣẹ́ ààrẹ jẹ́ kó di mímọ́ wípé ààrẹ yóò gúnlẹ̀ sípínlẹ̀ Èkó láti pápákọ̀ òfurufú Murtala Mohammed níbi tí gómìnà Babájídé Sanwó-Olu tí yóò ti kí káàbọ̀. Tinubu ni yóò wà ní ìpínlẹ̀ Èkó títí di ọjọ́bọ tí ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá nígbàtí yóò mọ sàmì ayẹyẹ ọdún olómìnira orílẹ̀-èdè yìí ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin irú rẹ̀. Ìjọba àpapọ̀ ló ti buwọ́ lu ṣíṣe àtúnṣe sí pápákọ̀ ojú omi tó wà ní Ọ̀nì, Rivers, Delta àti ìpínlẹ̀ Calabar lérongbà àti lè ṣe àtúntò ọrọ̀ ajé orí omi orílẹ̀-èdè yìí. Mínísítà tó ń rí sọ̀rọ̀ ọrọ̀ ajé lórí omi Adégbòyega Oyetola jẹ́ kó di mímọ́ wípé àfọwọ́sí ọ̀hún ìdí yóò ṣùgbà ètò eléyìí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àtúnṣe tí ìjọba ti ṣe ṣáájú sí pápákọ̀ ojú omi tó wà ní Tinkana àti Tapapa nípínlẹ̀ Èkó. Oyetola jẹ́ kó di mímọ́ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún ń ló dá lórí àti lè mú kí àwọn amáyémúgbà rọrùn lórí ọrọ̀ ajé orí omi náà kó rọ̀gbọ̀ kú sí àti wípé yóò lè mú àdínkù bá àkókò táwọn ọkọ̀ ojú omi tí wọ́n fi ń ṣòfò lórí omi. Ó fi kún wípé kíkẹnú ètò náà kọjá ìpínlẹ̀ Èkó ni yóò mú àdínkù bá báwọn ènìyàn bí wọ́n ti ṣe ń fojú sun Èkó gan nísàn àti wípé ṣíṣe àwọn àtúnṣe sí pápákọ̀ ojú omi káàkiri náà ni yóò lè mú kí ọrọ̀ ajé ilẹ̀ yìí kó túbọ̀ pẹ̀ ká sí dáadáa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ owó lórí omi dé. Mínísítà ní àfọwọ́sí ọ̀hún ló jẹ́ ọ̀kan lára àwọn ìgbìyànjú gbòòrò láti lè kẹnu ọrọ̀ ajé orí omi orílẹ̀-èdè yìí pẹ̀lú ṣíṣe àwọn pápákọ̀ ojú omi míì láwọn ìpínlẹ̀ tó yàtọ̀ dáyà. Bẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn ní kùtù àìlẹ́ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padà dé. Àmọ̀jẹ́ kò di mímọ̀ fún yín bí Trump bó ti ṣe tako èròǹgbà ilẹ̀ Iran láti ṣe ojú òpó Hormuz sílẹ̀. Ẹ mọ̀ yìí kò ń bẹ̀, Àdàbà yìí wù yẹ́.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni, nípa 24/7 Abba Mission, kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo, àkànṣe gbòógì ìbílẹ̀, tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé, 24/7 Abba Mission, kò lọ́ tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù, lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán, tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀, ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀, àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà, ó da alágbò ara, 24/7 Abba Mission, láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà, ẹ máa pe 091-60-62-62-53, 091-60-62-62-53, orúkọ ọmọ nìjánu ọmọ, 24/7 Abba Mission, gbogbo ìgbà, ìjà wà ìjà òsì.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Atótó arẹ́rẹ́, agogo balẹ̀.
3: Fífí oògùn apakòkòrò Lavicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú ibi tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ohun ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní ààyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.

0: lọ́jọ́ báyìí.
1: Báwo lè ṣe fẹ́ sí?
0: Màálù odindi.
1: Ìlàjì.
0: Ìdásí mẹ́ta.
1: Tàbí ìpín mẹ́rin.
0: Ẹ̀rangó lóṣó àti àgbòkún lẹ́bìbà.
1: Gbogbo ẹ̀yin alárìíyá òpin ọ̀sẹ̀ yìí.
0: Ilẹ̀ ń dúró de.
1: Ọkọ̀ tába yín gbé màálù débi tẹ bá fẹ́ wà lọ́dọ̀ wa.
0: Owó ẹran wa mu níwọ̀n.
1: Nítorí ìrọ̀rùn oníbàárà ló jẹ wá lógún.
0: Ẹ má rè kóde ṣakí.
1: Ọláluwa Káudìlà.
0: Ní dojúkojú.
1: Top Line Petrol Station.
0: Omi fan.
1: Kálàyé.
0: Ẹ pé
1: 070-31-20-95-08
0: tàbí
1: 080-51-38-53-91.
0: Ọláluwa Káudìlà.
1: Ọ̀tọ̀ ni káún.
0: Láwùjọ òkúta.
2: World Rabies Day is here again. Every 28th of September is World Rabies Day to remind all pet owners to protect their pets against rabies. The theme of this year is Stronger Together. Vaccinate your dogs and cats. Rabies is deadly, but it can be prevented. Once signs of rabies appear, there is no cure. Be a responsible pet owner. Keep your dogs and cats indoors or securely leashed.
3: Gbogbo wa la gbọdọ sise papọ lati dena arun ti eyan le ko lara eranko. Daabo bo aja to longbo re. Ma je ki won ma rin gberegbere kiri. Eni aja ba buje ko fomi atose fo, ko si gba ile iwosan lo lati setoju ara e. Egbe awon onimo isegun itoju eranko nile Nigeria Eka ti Ipinle Ondo lo nke tantan wipe igboran san je bo riru lo.
2: Vaccinate now. Report bite to save lives. This message is from the Nigerian Veterinary Medical Association, Ondo State Chapter.
4: Tẹ̀tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan, Jakiem College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀, ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera,
5: ìmọ̀ sáyẹ́nsì
4: àti ìmọ̀ ẹ̀rọ.
5: Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ.
4: Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé.
5: Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́.
4: Jakiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀
5: pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology
4: ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti.
5: Ilé ìwé yìí ti gbọ́n tẹ ìjọba wa.
4: Ti pé
5: ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate,
4: diploma,
5: OND àti HND
4: láwọn ẹ̀kọ́ wọ̀nyí.
5: Community Health Technology,
4: Health Assistance Medical,
5: diploma in public health
4: àtàwọn yòókù.
5: Àti pé
4: Ekiti State College of Health Sciences and Technology
5: ti ìlú Ìjẹrọ
4: ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn.
5: Ibo gan ni ilé ìwé yìí wà.
4: Opposite First Samuel
5: Ọ̀gangan
4: nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo.
5: Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́
4: sáwọn nọ́mbà wọ̀nyí
5: 08160644426
4: tàbí
5: 08154377844
4: àti 08154375072.
5: Jakiem College of Health Sciences and Technology
4: wọ́n gba ìmọ̀
5: láti lè di adarí
4: lọ́jọ́ ọ̀la.
6: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o yà nù ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọ́gbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
7: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O ò tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó 10%
8: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
7: Tẹnu lásán kọ́.
8: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
7: Smart Cash látòdo Airtel.

0: Majesty,
1: Oba Fashusi,
0: Richard
1: Adewale,
0: Faduli the Second,
1: and Assistant Commandant General,
0: retired
1: Olusubara Osupare Kingdom.
0: Eh, wo na pawode yin.
1: Bẹ́ẹ̀ ni nínú òfin wọn la.
0: Lọ́mọ Pandoro Igbo.
1: Ifi ni kolokolo ago, ifi njo ni.
0: Adupe.
1: Koja.
0: E ku orire o.
1: On your meritorious retirement from the active service
0: in the Nigeria Security and Civil Defense Corps,
1: NSCDC,
0: and the celebration
1: of 68th
0: birthday,
1: Diamond Jubilee
0: of God's faithfulness,
1: mercy,
0: numerous achievements,
1: favor,
0: and unwavering commitment
1: to the humanity
0: in Nigeria
1: and Supari at large.
0: Thursday,
1: ojo kini no shukewa,
0: 1st October 2026.
1: Ni dede agogo mewa uro at the Supari town hall.
0: Ni temu temu jolomi jolomi faji to buaya.
1: Yo shele.
0: O kabiensi wa.
1: Iku baba ye ye.
0: O ba deko lujo.
1: O dudu asode dero.
0: Kabiensi.
1: May you reign, honor your
0: forefathers,
1: and your reign
0: bring peace,
1: harmony,
0: development,
1: and longevity
0: to the people
1: of our land.
0: Here is Supari achogu ketewa.
1: Amen.
0: Chief Olesa of Supari.
1: Chief of Staff to Olu Supari.
0: Chief Adeboro Animasha.
1: Oloye Giga Kilani.
0: Olugbe Supari.
1: Oloye Giga.
0: Alabi.
1: Oloke Ogbon for Kogboro.
0: Announcer on behalf of Opasin Council.
2: E tẹ́tí sílẹ̀ sí ìkéde pàtàkì yìí. Gbogbo ènìyàn olóríire nípínlẹ̀ Ondo, pàápàá jùlọ gbogbo òbí àtàlágbàtọ́, ìròyìn kan ti ń jà ròhìnròhìn lórí ayélujára pé àwọn ilé ẹ̀kọ́ girama kan ṣàyẹ̀wò ẹ̀jẹ̀, ìyẹn blood test, fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé sí GSS1 nínú ilé ìwé wọn. Ondo State Teaching Service Commission wọ́n fi ń yé wa wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ni o, ìró tí ó jìnà sí òǹtọ́ sì ni. Ṣé bí gbogbo wa ló ti mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọlé sí ilé ẹ̀kọ́ girama, àwọn òbí wọn máa ń ṣe àkọsílẹ̀ ipò tí ìlera ara wọn wà sínú fáìlì wọn. Àjọ Tescom paláṣẹ fún ilé ẹ̀kọ́ girama kọ̀ọ̀kan láti dárú àṣà bẹ́ẹ̀. Kò dẹ̀ sẹ́nikẹ́ni nílé ẹ̀kọ́ girama nípínlẹ̀ Ondo tó ṣerú ẹ̀. Fún ìdí èyí, àjọ Tescom wá rọ gbogbo àwọn media practitioners àti social bloggers láti máa ṣèwádìí ìròyìn tán bá gbọ́ kí wọ́n tó fi sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ló tún gba gbogbo àwọn òbí níyànjú láti máa ṣèwádìí ìròyìn tán bá gbọ́ nípa àwọn olùkọ́ àwọn ọmọ wọn. Tescom personnel kí wọ́n má bàa ṣe àwọn ènìyàn lọ́nà. Kò sáyẹ̀wò ẹ̀jẹ̀ nílé ẹ̀kọ́ girama ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ̀kọ́ etí ikun sí ìròyìn náà. Mrs. Oluwadaisi Oke, PhD, alága Ondo State Teaching Service Commission ló ń kéde.
3: Oluwa Funmilayo Ademulegun Brown.
4: Mupo Itan Chairman Ondo State Universal Basic Education Board.
3: Yolola Gomina wa Dr. Loki Orimisa Yeda ti wa cheche gbesi.
4: Tori re rabale o Princess Brown.
3: Olu omo ati yeyi oba Ofunpinme Kingdom.
4: Omo Lupin Majodo Agbosara.
3: Omo Ridupinme Naija.
4: Olola Gomina wa Yeda ti wa
3: APC Ward 9 Ogun.
4: Ongomu Yire omo Olugbo Agbala.
3: Honorable Wumi IC.
4: Commissioner for Finance.
3: Olojelu ye mecho jelu.
4: Kajola kajola wo.
3: Wumi is lucky.
4: Asoma obondaga yu.
3: Ati gede kajola gu.
4: Chief Okuta loja fusuwada kido.
3: Chairman
4: Udashen
3: fusuwada.
4: Upeme.
3: Obashi oto word 9.
4: Emendope o.
3: Gomina maun yore wa.

0: ìlú ìmẹ́rin pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ẹgbọ̀ngi àtọ̀jọ́ ìsinmi 27/9-6/10/2026 ìfilọ́lẹ̀ 200,000,000 naira fún gbọ̀ngàn ayẹyẹ ìlú ìmàrè lọ́jọ́ jímọ̀ 2/10/2026 ṣaago 12 ọ̀sán ní gbàgede ọba lóde parí lábẹ́ alága ọ̀nàrẹ́bù ribben akíntúndé olúṣọlá adébáyọ julius obio chief launcher bọ̀dé ọlájùmọ̀kẹ́ boys bob bo launcher olùgbàlejò ọjọ́ náà ní senator dr bọ̀dé ọlájùmọ̀kẹ́ ètò ayẹyẹ ẹgbọ̀ngi lọ́ba yìí ọjọ́ ṣẹ̀ 27/9/2026 ìfagagbága eré bọ́ọ̀lù 4 p.m. lásàlẹ̀ ìgbúdù mọ́júmọ́ monday ayẹyẹ ìjẹ́ṣu pẹ̀lú eré àfẹsẹ̀wọnsẹ̀ tuesday lílà sógun wednesday ọ̀rọ̀ àjọsọ nípa lera thursday àbẹ̀wò ìmọ́tótó lójúlé bonfire ìtaná yìlúká friday ọjọ́ kejì oṣù kẹwàá gbígbé igi ìṣẹ̀dálẹ̀ 5 a.m. to 11 a.m. saturday ayẹyẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ilẹ̀ mọ́ sunday 4:10 ìsìn àpapọ̀ onígbàgbọ́ ní gbàgede òde parí 4 p.m. ǹjẹ́ albert ojolapé alága abu saheed akọ̀wé wálé adélolú aṣojú àgbà ìlú lolùkẹ́yẹ.
1: ẹyọ ìyanra òyìnkun èkìtì kẹtì ẹmí ọmọ ní gòrósó èkìtì rúmọlẹ kẹjì bá wẹrẹ ní wẹlé èkìtì wọ fẹrẹ rúlé lọlọka múrọ ọlọrun abọlú sí dk ẹ wọ fẹ ra tẹlifíṣàn ni o wọ fẹ ra fanu ni o wọ fẹ ra deep freezer wọ fẹ ra washing machine wọ fẹ ra microwave wọ fẹ ra ro kitchen gas cooker and co ẹyọ abọlú sí dk ẹ ẹyọ wọ yọ asan díẹ kan dẹ gbà ánẹ èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọsọọsẹ kó a ti sanwó rẹ dáárín àgbéhun kọ yára kọ tí ó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yéyéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanko plaza lajilosun lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ. yára èrú lẹ́ o.
2: Màámi, iṣẹ́ yẹn ti bọ́ sí o. Káàrí ọmọ dáadáa. Àwọn àǹfààní kòkó tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
3: Iye náà dáa, àmọ́ ṣé ó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
2: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣé wàá ṣe pàtàkì tó yẹ ni?
4: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 02-09-461-3333.
4: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tó.
6: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
7: Ó pé o.
6: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ni, kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
7: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
6: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
8: Ìyá mi, ó mà dùn gan ni.
9: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
10: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
11: Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
12: Olóore lọ, ó máa pọ́n mi ò kẹrù tòdò. Olóore lọ.
13: Ọdún 82 82 years ni bàbá wa olóyè J. Abraham àtọmọ ti lòlókè pẹ̀kúpẹ́káyé pọ́ dìbò ṣe. Ọjọ́bọ̀ Thursday October 1 ni wọn yóò gbókù bàbá kúrò ní General Hospital mọ́ṣúárì ìgbàrokì wá sílé rẹ̀. Number 23 New Ìlọ́rọ̀ Street, Ìpógun, Ondo State, láago 11 òwúrọ̀ níbi tí wọn yóò ti tẹ̀ nítẹ̀ yẹ. Aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni wake up yóò wáyé nílé rẹ̀ yìí kan náà. Friday October 2 ni sìsìnkú ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State, láago 10 òwúrọ̀. Ìtẹ́lẹ́yìn ìsìnkú ni gbàlejò àti jẹ́ ọ̀rọ̀mọ́sí yóò kalẹ̀ sí St Jude Anglican Primary School Playground, Ìpógun, Ondo State, láago kan ọ̀sán. Ọjọ́ Àìkú Sunday October 4 ni Thanksgiving service àti ìjádòkú bàbá ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State. Bàbá olóyè J. Abraham Atomuti, bàbá ìwé ìjọ St Jude Anglican, Ìpógun.
14: Òṣìṣẹ́ ọlọ́sà ọ̀tẹ̀rú ọba òde olódòdó ọ̀ṣọ̀pá ogún ìrẹsì ọ̀tọ̀tọ̀ ọmọlóyè èdè òkọ̀ọ̀nà òkè sáì ojúlé àbáyé náà dàgbàgbà oyè ẹ̀dùkọ̀ ọjọ́ ọlọ́sà ajàdákógún ẹ̀dùkọ̀ ọjọ́ àdákógún ajẹ̀yẹ ilé ọlọ́jọ́ obìnrin.
13: Ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àti ẹbí ló gbẹ̀yìn bàbá àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
15: Your Nescafe is not just a drink, it's your

0: wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.

0: service.
1: Ori ofe wo mu wo mu more.
0: Fun gbogbo awon ti ba gbe ni agbere.
1: Dogun
0: afo,
1: okeluse,
0: idu ani,
1: ipele,
0: owo ani,
1: imeri,
0: ose,
1: irekari,
0: ati ute,
1: veni,
0: papa ile iwe,
1: Holy Trinity Primary School.
0: Ti be ni ilu idu ani, ni ipele Ondo.
1: Toba wa the 1st of October.
0: Talk on a welfare and crusade.
1: Oli Olorun alaye, prophet.
0: Bena Samuel, yo ma wa kale.
1: Isoji na yo,
0: waye
1: papa Holy Trinity Primary School.
0: Won ni ilu idu ani.
1: Irekari for Christ, ti o du yi.
0: Oko je oju e, o ma ka mama.
1: Yesu.
0: Loluwa.
2: Yes, oh gogon ye. Te ba ti gbo to dupe ladaba. Oja odun ti bere.
3: Oja odun ti de. Adaba gbe
2: ki le ntasa, ki le fe se ma. Ka ba yi gbe jade. Lasiko odun yi aspe. Won ti ko je odun de. Kara je odun, kata je odun, ka ji fa odun an polowo oja odun. E se mo na o. Papa ta yori la igba pe se ki se. Eto oja odun ni classmate. To ba di be ka polowo oja lo radio adaba. Lasiko yi lo da ipari December gbogbon.
4: Oya ma bo wa o
3: repete ni oja odun ti de
2: ti won na ma gbe yin lodun yi o ori eto ojo odun lawon loja tun de se tin fe ni meni feji meji feta meta ta je kura won to jora won e ko si wa leka ipolowo oja adaba to wa ni
5: mosilo building legbe a division police station do ba deshida road akure
2: ke ni eto ojo odun le ti fe polowo odun yi adujo gbagba ajijo ta wara wara fun ekunrere alaye e pe karim sori 08030414344
5: grace 08032474686
2: Sabi Febi Sori 08060864428 Eto oja odun ni reji wa daba o ti bere
6: Ẹgbẹ́ Festus Akinwale àti Onírèwé Roland Ìbúra Ọláwọlé àti Ìyábọ̀ Ògúnníyì fi tayọ̀tayọ̀ kí Adelé Ọmọọba Adégbọ̀rọ̀ Láwàní Onírèmù Barista Ìdòwú Adéníyì Olódòsì Ọ̀nàrẹ́bù Charles Ọwádàrà Gbogbo Àgbà Ìmàrè Lọ́kùnrin Lóbìnrin Lọ́mọdé Lágbà Ìmàrè Àtúnkí Gbogbo Olóyè Ìlú Ìmàrè Àwọn Ìpogun àti Olórí Ìpogun Onílé àti Àlejò Pátápátá Nílé àti Lẹ́yìn Odi Wú Ayẹyẹ Ọdún Ẹ̀gbọ̀ngi Pàtàkì jùlọ ẹni wa Senator Dr. Bọ̀dé Ọlájùmọ̀kẹ́ Ọ̀nàrẹ́bù Ìdòwú Adéyanjú àti Engineer Túndé Ọláyíwọlá pẹ̀lú Túndé Aróge Wú Ayẹyẹ Ọdún Ẹ̀gbọ̀ngi Festival. Imeri Progressive Forum pẹ̀lú Imeri Security Committee Kùṣẹ́ Takuntakun. Àwọn Planning Committee ni James Ọdẹ́túndé Ṣíámà Ológbòṣẹ́rẹ́ FF Olísà Túndé Ìyábọ̀ Kùsí Mọ̀káyé àti Owólabí Ìlíánà pẹ̀lú Victoria Akinwale Ẹgbẹ́ Festus Akinwale àti Onírèwé Roland Ìbúra Ọláwọlé àti Ìyábọ̀ Ògúnníyì ló sọ wípé àṣeyí ṣẹ̀mí láṣẹ Èdòmàrè. Ǹjẹ́ Ọdẹ́túndé James Ṣíámà Ọ̀nàrẹ́bù Oyè Festus Secretary ló ń kéde.

0: with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: So yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tọ́ bẹ́ ìyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
10: Wow, mommy, today's golden morning is milky.
11: Mine too.
12: Mother of the year, well done. But please, he's been managing the milk small, small now.
10: It's not me, oh. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
12: Milk already inside? Since when?
13: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
14: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
15: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kòlọ́fùrù.
14: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
15: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
16: Yes, you will be hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: àwò bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yánpọnyánrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe tí mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Herbal Mixture láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ̀ ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide.
0: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 0916062653 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 0916062653 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé

0: wọ́n ti bẹ̀rẹ̀.
1: Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Jọ̀nà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
5: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
4: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
5: Ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
4: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
5: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
6: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
7: Books? Check. Uniform? Check. School bag? Check. And born vita?
8: Double check.
7: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pa nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán Nigeria ẹ̀mà pé 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwà ìjà òsì always guide me.
2: Ó yẹ sọ fún mi kí ló mú wá
3: fún mi nílùú yẹn

0: future.
1: We know they predict our future. We dey shape am. Make we help you shape your own. For more Tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
2: 0209-461-3333.
1: Access Pensions. Future shape.
3: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
4: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: ẹkùn dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míín dé láàárọ ọtọ bẹẹ sì ni má jẹ agbọkùnrin sí níbẹ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa seed care ìní iléeṣẹ kan àrà ọtọ tó jẹ pé wọn ti mú kí ohun gbogbo kó dìrọrùn fún gbogbo tolórí tẹlẹmù tá a bá ń sọrọ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
1: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ orúkọ mi ni okunola abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di múmúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìnlí fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn ó ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine ó gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́nà láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: ọ́fíìsì nígbà tó yẹ pé ní ẹpẹ kan káàkiri.
2: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fẹ̀tọ́jì pharmacy olùwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
2: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fẹ̀tọ́jì pharmacy olùwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still could locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
3: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
2: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow them business. HBM. Beyond building.
4: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti díwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
5: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
6: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọn ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Mommy! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
4: Ọkàrí ọmọ dáadáa.
3: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera, pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
4: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
3: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o.
4: Mi mọ́ o.
3: Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
5: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 02-09-461-3333.
5: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
7: Ṣé ìgbádùn?
8: Ń gbádùn
7: àdàbà.
8: Ń gbádùn àdàbà.

0: Get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cho. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
1: Àwọn ẹgbẹ́ pàtàkì tó ń fi gbogbo ìgbà wá ìlọsíwájú ìpínlẹ̀ Ondo.
2: Aṣíwájú Mandate Group.
1: Pẹ̀lú àjọṣepọ̀ United Artisan Group Ondo State Chapter.
2: Àwọn ló máa ń pè wá wọn síbi àkànṣe ètò.
1: Láti fi òǹtẹ̀ lu àtúnyò padà bọ̀ sípò.
2: Ti President Bola Agbẹ́ Tinubu.
1: Ìbúlẹ̀ kejì
2: pẹ̀lú ìṣíde ìpolongo ìbò
1: fún gbogbo àwọn olùdíje lábẹ́ àsíá APC.
3: Àjọṣe ìwé tàgbà
1: kájọṣọ. Wednesday 20 oṣù September yìí
2: ni àràgbà yamuyamu ètò náà yóò wáyé
1: ní headquarter Aṣíwájú Mandate Group Office
2: tó wà ní opposite Cathedral Church
1: by 11 a.m.
2: Lára àwọn pàtàkì pàtàkì tó máa péjú ń bẹ̀ ni
1: all officers of Aṣíwájú Mandate Group
2: and all leaders of ASNA àti Ondo State
1: pẹ̀lú gbogbo àwọn olùdíje sípò Senate, ipò Reps àti ipò Assembly.
2: Lábẹ́ àsíá APC nípínlẹ̀ Ondo.
1: Pastor Laniyi Ale.
2: President United Artisans.
1: Honorable Sefo Olumuyiwa Sagola.
2: The Director General of Aṣíwájú Mandate Group.
1: Tó
2: ẹ má gbàgbé o, Wednesday yìí ni ètò náà.
1: Gbogbo olùdíje fẹ́gbẹ́ APC.
2: Àti gbogbo artisans.
1: Àtẹ̀yẹ olólùfẹ́ ohun rere tó jẹ́ olùgbé nípínlẹ̀ Ondo.
2: Ó yá ń bẹ̀.
4: Ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
5: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O ò tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
6: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Babalola Memorial International Miracle Camp Oriokè Babalola Ilẹ̀ Ìpàgọ́ Ìjọ CSE Ìkejì Ara Kejì Nípínlẹ̀ Ọ̀ṣun Àkórí Agbára Láti Tayọ Power to Exert Sunday Àkọ́kọ́ nínú Oṣù Kẹwàá 4th of October sí Sunday Kẹta nínú Oṣù Kọkànlá 15th November ọdún ìdí o yóò wáyé láago mẹ́sàn-án òwúrọ̀. Ìpàdé àdúrà kì í bá tí ọlọ́sẹ̀ kan tó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún kò sí gbèdéke mọ́. Normal limitation làwọn fi parí rẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ 16th Oṣù Kọkànlá 16th of November 2026. Ọlọ́run yóò máa lu àwọn ohun ní ìjànkànjànkà tó kún fún iná àtagbẹ́rẹ́ láti máa pe àwọn àràgbé yámúyámú àdúrà táwọn àsọtẹ́lẹ̀ tí mú ní tayọ́ ó sì máa rọ̀bí ọ̀wọ́ra òjò. Robert Ezekiel Ladeji CSC General Evangelist Robert Ayodele Camp Coordinator àtàwọn ìkẹ̀kẹ́ míì lọ́lọ́run yóò lò. Pastor S.O. Ọ̀ladele President CSC Nigerian Overseas àkókò rẹ̀ rèé o. Jésù retí rẹ̀.
2: Hello children, KidsCon is coming closer to your door. Owo and its environs, children, are you ready? Let's party with Daddy BTO. Yay! Coming up on Saturday, 10th October 2026 at Rufo.

0: Iwa Polytechnic Hall, Owo. 25 students only, plus 2 teachers per secondary school within Owo and its environs in their neat school uniforms. Registration 8 a.m. featuring acrobatic displays, musical performances, choreography, instrumentals, and cultural displays. Competitions with many prizes to be won. Star prize, bicycles, tricycles, books, and many more. For inquiries, please call 0803-422-5541. Kids Corn Maiden Edition Owo and its environs is proudly and solely sponsored by Honorable Dr. Olubunmi Tunjiojo, Honorable Minister of Interior, Federal Republic of Nigeria.
1: Yay!
0: Daddy BTO!
1: We love you!
0: Mrs. Funmi Bankole, MD CEO, Kate Cohen, announcer.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
6: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
5: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
6: ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
5: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
6: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ. Yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
7: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
8: Ó yá! Àsìkò bá tún ti tó o.
9: Àgbẹ̀ yamuyamu ètò automatic miracle hour.
8: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
9: Tó kalẹ̀ sí Àdófùre Ìdànrè Road Àkúrẹ́.
8: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
9: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí tún lágbára púpọ̀.
8: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
9: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́.
8: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
9: Oh my God!
8: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
9: Yóò bí bipolar disorder,
8: obsessive compulsive disorder,
9: àbí schizophrenia psychotic disorder.
8: Hey!
9: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
8: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
9: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
8: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
9: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
8: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
9: Olúwa ìwà di àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
8: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
9: Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
10: Ìfọ́lọ́ kọ́mọ. Yes, na fọ́lọ́ kọ́. As you dey buy your DSTV, remember say 1 month DSTV and gas subscription follow the decoder wey you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Bẹ́ẹ̀ni o, má jẹ́ kẹ́nikẹ́ni ó gbé ọ mọ́ra. Wòran ayọ̀ jẹ́ gbádùn ayọ̀ pẹ̀lú DSTV àti GoTV tó ṣíìpù bàjẹ́. ₦15,000 péré ni DSTV kan báyìí. Àtagbádá àti decoder àtẹlẹ́mbí rẹ̀ papọ̀ ni. Tó sì fo oṣù kan wòran ayọ̀ lórí ìkànnì yàǹgá láìsan kọ́bọ̀. GoTV náà pẹ̀lú decoder rẹ̀ àti antenna rẹ̀ ₦15,000 péré ni. Tó sì wo ìkànnì jọ ní lórí rẹ̀ fóṣù kan láìsan sílè kan. Tètè lọ gba tiẹ̀ báyìí. Kó tó tán, because tí wọ́n bá jà tó wà nílẹ̀ bá ti tán. Promo bópinu wo. Àwọn ibi tó ti lè ríre. No. 120 Hospital Road, Aja Center Queen's College, Àkúrẹ́. Signals Fence House. No. 93 Ajilosun Street, Ado Ekiti. Ademulegu Road, beside Gosak Shopping Complex, Ondo. Shop B3, Sweet Mother Shopping Complex, Lẹ́gbẹ̀ UBA Bank, Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Tó fi mọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà DSTV àti GoTV tó bá súnmọ́ jùlọ. DSTV àti GoTV, ìgbádùn tí ò ní pẹ̀kú.

0: ẹkùnlé làárọ̀ tò ní í ṣe dáadáa lába yín. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léyìí tó mú wa lọ láti ọ̀sẹ̀ tí ó kọjá tó tún wa padà lónìí.
1: O ṣé o Ọlọ́run.
0: Ó jẹ́ ìjẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ló jámbúlá ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ tójú wọn ò tó. Ìdá lè sọ lójú wa, dá ń sọ lẹ́yìn wa.
1: Bá ṣe gbé kéyìnde nìyẹn.
0: Mọ síbẹ̀sí náà,
1: wọ́n bá sọ̀rọ̀ ẹ̀yìn.
0: A tó purọ́ mọ́.
1: À ń bú ọba lẹ́yìn.
0: Kárí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kárí orí àbú.
1: Orí
0: àkànkì.
1: Ṣé.
0: Ẹlẹ́.
1: Ìsàzámọ̀ tún dé o, alẹ́ kò lọ, kò lè lọ.
0: Wọ́n jí iṣẹ́ fún mi.
1: Àwọn gbúdọ̀ jẹ.
0: Wọ́n jẹ.
1: Àwọn gbúdọ̀ jẹ.
0: Ibi tó ràn wọlé oúnjẹ jù bẹ́ẹ̀ lọ.
1: Bọ́ọ̀ ni nǹkan tí mo fi ran oúnjẹ kọ́. Nǹkan tí mo ran oúnjẹ tó ń dà.
0: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Ni pé.
0: Wọ́n sọ bẹ́ẹ̀. Mo rí ṣíún.
1: Mo ní bọ́lá ọba jẹ kó ìwọ gbọ́ àtú torí Ọlọ́run.
0: Mo rí ṣíún. Mo ní bí ọdún. Bí ọdún. Owó bá ya tí oríkejì yà á mú pamọ́.
1: Màá mú pamọ́ o.
0: A ní tọrọ ọjọ́ mi tún ìṣòro ń bọ̀ tó ń tún
1: báyìí tó ya. Tí a tún rélé tó ya màá mú pamọ́.
0: Lẹ́ni tó lé apá ₦10 méjì pọ̀.
1: Nǹkan òṣòfò. Ọ̀rẹ́ mi kan ní jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ọjọ́ ẹ̀ta òṣòfò.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Adúpẹ́.
0: Oṣù kẹsàn-án ń lọ.
1: O tún ń lọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.
0: Ó ń lọ
1: dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.
0: Ó ń lọ.
1: Ọdún ń lọ dẹ̀ ìhàdì Amẹ́rù lọ́wọ́.
0: Àmì ilé ìwà àpòlápòlá bọ̀. Ó mọ̀ jẹ́ pọ́nrí odiwà Amẹ́rù lọ.
1: Àmì.
0: Ó mọ̀ jẹ́ pọ́nrí odiwà Amẹ́rù lọ.
1: Ọlọ́run o.
0: Ó mọ̀ ṣọ́ọ̀ṣì sẹ́ wa.
1: Àmì.
0: Àwọn náà máa ṣọ́ra wa. Àtòrí.
1: Fọ́nrán ṣẹlẹ̀ gbélé.
0: Fọ́nrán ṣọ́ ti ń gàgbọ́n.
1: Àánú ẹ ṣe mí.
0: Báyìí ló gbà. Ó sì mọ̀ pé gbé àgbọ̀n. Ó gùn ju tọ̀gẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó gùn ju ọ̀pẹ̀lọ. Wọ́n ní fọlọ́run ṣọ́ olóhùn fọlọ́run ṣọ́ra o. Àfọlọ́run sí ọ. Ẹja ṣọ́ra wa lásìkò yìí.
1: Ká ṣọ́ra o.
0: Ẹja ṣọ́ra sí.
1: Ká ṣọ́ra o.
0: Ibi tó yẹ ká fi ṣojú ṣe àgbàrá. Ẹ mọ̀ jẹ́ akọ́lé di. Ẹ mọ̀ jẹ́ amọ̀ odidi. Ẹ mọ̀ mọ̀ fẹ́ǹsì dirẹ̀. Ẹ mọ̀ sọ̀bẹ̀ dojú àrò.
1: Káwọn onímọ̀tò àtọlọ́kadà ó ṣọ́ra.
0: Kán ṣọ́ra wọn.
1: Owó mi ò tó máa fi gọ̀gọ̀ fá.
0: Ìjákujá ni jalè ni lórí ibi
1: adùn. Bẹ́ẹ̀ni.
0: Tó bá jẹ́lé agbẹ́ lásán lọ́jọ́ yìí bá tá àyàn ní.
1: Omi ó máa sọ kó máa hó yáyáyá.
0: Kọ́lọ́
1: máa kọjá kẹ̀.
0: Máa kọjá.
1: Ó sì ṣe bẹ́ẹ̀ kó torí bọ̀.
0: O kò ṣe bẹ́ẹ̀. Komi sì ṣe bẹ́ẹ̀ kó máa rú lọ.
1: Láti ẹni
0: tí ó gbà lọ́wọ́
1: ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ náà.
0: Àwọn méjèèjì
1: kọ́ sí lè sọ̀rọ̀.

0: ìrìn rẹpẹtẹ lọ́dún yìí. Ẹ ò fẹ́ kí kòkòrò àbùkù jẹ́ ó dá wà ní gbèsè. Fatafata ni ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò. Káìkáì Bristol Fatafata mẹ́sàn-án kòkó so àso fagiya. Gbogbo kòkòrò àbùkù kò pọ́ dànù rẹ̀ dànù ni dànù wọ́n dànù kẹ́ dànù ló máa pa kú fífi. Àlàáfíà wa dí sára kòkó wa yìí. Èso kòkó á dúró tọ́ kò ní jábọ́ ní Primasure. Fatafata ẹ̀yin ọlọ́gbìn tòmátò ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́. Fatafata dáa púpọ̀ fún yín. Ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn. Àbí tọ́gbìn yín bá ti gbéra sọ díẹ̀. Kó máa wá gúrò lọ fàlàlà. Aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn. Oògùn kòkòrò yìí ti wà láwọn ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o. Bèrè fún tiẹ̀. Fatafata oògùn jorijori Bristol Fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Ká ṣiṣẹ́ ká jẹun tó dáa ká fara nísinmi ní ìṣàtọ́kùn ẹ̀mí gígùn ọ̀rẹ́ wa mélòó wá láyé ọ̀hún tó ní gbádùn ẹ̀mí ẹ̀ wá gbádùn ẹ̀mí ẹ̀ ní the date apartment. Bẹ́ẹ̀ni àlejò bí òkété là ń fèkùrọ́ lọ erin lakata búdé ẹyọ ṣẹ̀ṣẹ̀ the date apartment níbi tí lè tura ti pàdé ìgbádùn àti fọkànbalẹ̀ pẹ́mú bóyá short àbí extended stay lẹ́yìn fẹ́ ni ìgbéyàwó ọjọ́ bí àríyá lóríṣiríṣi abẹ fẹ́ ṣe fàájì létí swimming pool the date apartment ní ẹ máa bọ̀ àwọn yàrá wa ṣe gẹrẹmẹjẹ bí àfihàn ba iná kìí ṣẹ́jú ààbò tó péye wà fẹ́mi àti dúkìá free wifi ẹ̀rọ amóhùnmáwòrán láti máa ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé gbogbo ohun tẹ́ nílò pátá fún ìgbádùn yín lókun the date apartment ní two bedroom apartment àti one bedroom apartment àwọn ohun tẹ́ fi lè ṣeré ìdárayá bíi snookerboard table tennis table football badminton treadmill yoga mat àti apps equipment lóríṣiríṣi àtúní gazebo bar àti barbecue machine tó jẹ́ ti gbàlódé the date apartment wà ní plot L28 sunshine estate ilẹkùn ọ̀dà road àkúrẹ́ ẹ máa pe 0903-322-5006 tàbí 0903-367-4031 the date apartment comfort elegance excellence.
2: Aha! Àìná Àwa International College. Ilé-ìwé aládáni ìgbàlódé olójoojúmọ́ àtònílégbè Jelly End Boarding School. Níbẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn ọmọ jiná fọ́jọ́ ọ̀la tó dára nípasẹ̀ ẹ̀kọ́ tó yè kooro. Àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bò háyà. Àwọn olùkọ́ wọn tún múnádóko. Ẹ̀rọ ayára bí àṣá wà fáwọn ọmọ wọn. Tó fi mọ́ yàrá ìmọ̀ sáyẹ́ǹsì. Ìyẹn Science Laboratory. Àyè ìgbaniwọlé ti wá ń lọ lọ́wọ́ nílé-ìwé yìí o. Sí kíláàsì girama kékeré kíní àti kejì. Tó fi mọ́ girama àgbà. Kíní kejì JSS 1-2 and SS 1-2. Ẹ̀yin òbí àtàlágbàtọ̀ ẹ mú àwọn ọmọ yín wá sí Àìná Àwa International College tó wà ní kìlómítà 10 Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road Àdójúkọ Possibility Church ìlú Àbò Àkúrẹ́ North nípínlẹ̀ Ondo. 10,000 naira péré lowó fọ́ọ̀mù ìgbaniwọlé fàlàyé sí ẹ pé tẹlifóònù 0905112337 àbíkẹ 0912176-7532. Àìná Àwa International College wọ́n ń ṣe ọmọ jìnnà ó pegedé ní Nàìjíríà ó tún dolúborí kárí ayé.

0: ni yin yin ka tun le se mi si
1: o fa sababi
0: initial progressive cycle
1: e ka tore
0: la fasiko yi ki olola wa ni
1: governor lucky ori mi san
0: aye dati wa
1: o se yan nkan pataki ninu omo egbe wa
0: alaji mu idena lado so ope yemi
1: fun okan pataki ninu awon sa
0: special assistant
1: a dupe amo lori sa
0: kan la tu fasiko yi dupe lowo
1: iyl
0: ife so wa po youth forum
1: e ka tore
0: chairman won
1: oladi meji abi nbo lati gogo eyan mo si ko
0: tun je chairman
1: ondo sport council
0: a ki won a dupe lowo won na pe won se
1: ati gogo awon ti kiki ye lona kan ojo kan
0: ni gogo won se tewo gba
1: alaji olado su mu ide
0: ope ye ni
1: je bi kan lara besin ka
0: won ni ipile ondo
1: awa initial progressive cycle
0: amo lore o
1: la fi pariwo tantan
0: ke se sa
1: e se a dupe gan
0: yo excellency
1: e mo mo se ni ayo ni ko gba fun yin o
0: awa initial progressive cycle
1: tun ki elerire ni
0: ope ye mi olado su
1: pe aba yin dupe aba yin
0: e mo se o
1: leyin ele ibi giga giga na la tun mo pade yin
0: olukede
1: initial progressive cycle
0: ipc
1: la bi alaga wa
0: alaji mu ide na ope ye mi olado su
1: lo
0: kede
1: lo ko gbogbo mo egbe
2: Kaabo my dear, okunrin kakaka, okunrin kokoko, okunrin wawa wowo ekunsanu.
3: Obinrin kan lo nke ololufe ebeye. Kide wa nse wipo ba fo okuta tabi sise ile kan rara o. Sugbon tori pe o ba gun iyan daada. O de fo gbogbo egbegbe odo e leyi to ma nje ko dun mo ko dasakasaka lai sirotiroti. Obinrin yi se ngbosuba kare. Me lokunrin o tun gbosuba na pada fun vigoka. Wipo un lo je ko mo odun o le gun yo de level ye. Isu oma gumate asiku yi kan lo se wa ye mi pe lowe lowe ni won fi soro vigoka herbal capsule
4: jiki je kore okunrin lati gba ball lori papa
3: gbo to bi tege ti santena
4: ate yara to ti re tele lo ma jidije pada
3: ti oni 6 months me mo
4: ye gan lo fa ti gbugbu awon okunrin fi yan vigoka layo
3: ayo herbal help limited lo se pelu natural
4: o de ti wa ka kiri chemist ati pharmacy shop
3: telephone 0803 860 6858 vigoka iba
4: ni gbogbo ebi his royal majesty
3: le toba gabriel ile sanbi bayode
4: yóò gede second ọlọ́ba ọ̀fọ̀ba ilé
3: ṣe ni ká lọ kí ọlọ́ba ilé
4: ti yẹ ọmọọba stephen gbadebo adéòsì
3: orí ògede tọ
4: fún ti gbígbé sórí ìtẹ́
3: bákan náà ìlàdẹ wa ń kí gbogbo àwọn ẹbí orí ògede dynasty
4: fún ìwà ọmọlúàbí tí wọ́n ń wù
3: léyìí tó jẹ́ kí ẹbí náà ó gba yìí kárí ayé
4: ẹ mà káre o
3: ọmọ orí ògè ọmọ ọlọ́ba ò dáyé
4: ìjẹ ọba ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà orin
3: ọmọ òmókùkù yúgbẹ́ bọ mọ́ṣùgbà jèrè bọ̀
4: ọmọ òṣòro mọ́ ṣàkàṣòro
3: ọ̀ṣàkàdán mi kíra rọ káàṣì yìí ṣàmọ́dún
4: ọmọ ìyẹ́ bí ọmọ àbábí òtìrìkìṣẹ́ ọmọ àtọ̀run ọ
3: èyí ilé ọlọ́ba ló kóso ẹsẹ̀ ó dá tapá sí
4: táyé òṣà ìmọ̀bẹ́yẹlé ilé ṣoge àbí òṣoge
3: ọmọ ajóṣì bí pẹ̀yìn òdídà
4: àjóruwá àjóréyìn àjóṣèyìn ìbàdí gírọ́mùlé gírọ́mùlé
3: ẹ káre o
4: tó
3: gbogbo àwọn ẹbí
4: létọba gabriel ilé sọ bí fayọdé
3: orí ògede second
4: èló ní ká kí ọmọọba stephen gbadebo adéhùsì
3: kí ó mà káàbọ
4: mi yọ rain pp swan prosperous.
5: Padà.
6: Ṣáṣẹ́ ti yá mú ṣẹ́ ṣe nítorí
5: àkókò wa.
7: Bọ́dún
8: Káyọ̀dé.
7: Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Àbáyọ̀mí Oyèbáyí ló ti bu ọwọ́ lu títú àwọn ìgbìmọ̀ kan àwọn lájọ̀lájọ̀ kan àti àwọn iléeṣẹ́ kan léyìí tí ó jẹ́ ti ìbáṣiṣẹ́pọ̀ ní ìpínlẹ̀ Èkìtì káwọ̀ bẹ́ẹ̀ kẹ́ni àwọn tí wọ́n mọ̀ sí ipò òṣèlú gbogbo ọ̀nà wọn ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti túkà o àwọn tí ọ̀rọ̀ ń kàn ní àwọn olùrànlọ́wọ́ pàtàkì àwọn olùrànlọ́wọ́ pàtàkì àgbà àti àwọn tí ó jẹ́ olùrànlọ́wọ́ tí ó tún jẹ́ akọ́ṣẹmọṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí ó ṣe lọ nínú àtẹ̀jáde léyìí tí wọ́n taari síta lánàá ọjọ́ àìkú láti ọwọ́ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Yinka Oyèbọ̀dé n ló taari rẹ̀ síta olè tó sọ wípé ọ̀rọ̀ yìí ló wà wẹ́gú pẹ̀lú ìbámu látàrí bí gómìnà ọ̀hún bí ó ṣe ń palẹ̀mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ láti ní fún sáà àkọ́kọ́ ní ọ́fíìsì rẹ̀ léyìí tó sì jẹ́ wípé yóò padà tẹ́wọ́ gba èkó ìdà ìṣàkóso ti sáà kejì lọ́fíìsì rẹ̀ lọ́jọ́ 16 oṣù kẹwàá ọdún tí a wà nù rẹ̀ yìí bó lè jẹ́ pé àwọn alága alága àwọn àjọ kankan tí ọ̀rọ̀ ń kàn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fi ìdí wọn gúnlẹ̀ wípé káwọn mọ̀ lọ́bì kankan lára àwọn alága wọn ni alága àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Èkìtì NCEC alága àjọ tí ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àwọn àjọ ti ilégbèmọ asòfin àti ti àjọ ti ètò ìdájọ ní ìpínlẹ̀ Èkìtì bẹ́ẹ̀ kẹ̀ ni ìgbìmọ̀ aṣèjọba pẹlu awọn ile eko gbogbo leyi ti o je ti ile eko to je ti ipinle Ekiti ina duro wanwanwo ni ibamu pẹlu ase ti gomina ohun to pa be lawọn alaga kan bi ti ajo subeb alaga tun ri si oro ijoba ibile ati ti ile ise ti fun ti awọn osise ini awọn na wa ni office won o sugbon awọn to so mo won leti kankan ina won jadanu ti won tuka ela kayoku gẹgẹ bi atejade lati office gomina ipinle Ekiti
5: kaade
7: biadun
5: ile ise popo NNPCL ni won ma ti mu adiku ra pede ba iyowo ti won ta ipo won o papa julo ngba ti awon asoju koro ti won lo kaakiri agbegbe olu ilu le wa ni won ri pe epo won ni won ti jawale kuro ni 1430 naira fun jalaka o ti won si jawale si 1405 naira baka na won so pe lawon agbegbe kan 1395 naira ni won ta ipo won o won si wa je ko di mime pe laarin nkan bi 10 naira si 25 naira ni owo ti won ja lara owo epo ohun be ni won so pe lawon agbegbe kan o awon ile epo to je ti MRS Ranol ati opopolopo awon ile epo mi bi Empire Energy ni won bere si ni ta epo ti won ni nkan bi 1395 naira datari bo se je pe lose to koja ni ile ise epopo ti Dangote ni lo tun se be lo ja 25 naira kuro lori epo ti o n gbe lati ile epo re eyi gan lo fa o tawon eyan ti won fi wa so pe to ba je pe boya won fe kuku ja owo na wale ki won ja wale lekan koko awon omo orile ede Nigeria ko ba le balẹ ṣùgbọ́n ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ yìí tó jẹ́ pé wọ́n fi já wálẹ̀ yìí ìní ò tẹ́wọ̀n lọ́rùn rárá àti rárá ni ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
8: Wa ni ipinle Ondo akoko ta tin reti lode Tinubu Touch Bearers ajo tin gbajumo titana sawon seri biribi takuntakun ti sijoba Are Bola Ahmed Tinubu nse ati pelu pupolongo fun itesiwaju awon se idagbasoke na kaakiri ile Nigeria Tinubu Touch Bearers eka ti ipinle Ondo wa ngogbogbo eyan sibi ifilole eka re ni ipinle Ondo darapo mo Her Excellency Senator Oluremi Tinubu CON Ayare ile Nigeria olugbalejo agba ni Her Excellency Arabirin Oluwaseun Ayidatiwa Aya Gomina Ipinle Ondo Dr. Mrs. Ali Jele APC National Women Leader TTB National Coordinator Erelu Akin Princess Oluwayemisi Ijeayiola Ondo State APC Women Leader Honorable Tominsin Falade Edu National Deputy Organizing Secretary Princess Sandra Oladele TTB Southwest Zonal Coordinator Erelu Modupe Martins Ondo State Coordinator Tuesday Ojo Kokondinlogbo Osu Kẹsan ni eto yi ma waye ni Dome Alagba Kakure Bere Lago Mewa Aro ri ipo wa nbe Tinubu Touch Bearers TTB Antan mele sona na fu ojo waju to duro re media committee lo nkede
9: Hello doctor mo ni kin dupe lowo yin ni eroja igbogi rootmax te ni kin ra mo ra mo lo ara mi ma ti ya gaga alafia ti de sagu ara mi gbogbo ito ni seju iseju lore kore kile to mo ti mo ma nto o ti dopin e seun o
10: onoribu alabi mo so fun yin eroja igbogi rootmax n se bebe o lo koju awon kudie kudie lagu ara ka ma to wele wele abeni to nira fun lati seyo eni ti fun pa re nga abokunrin ti o le se dede tate kan le lodo olulufe rootmax aba product ni won gbe lura talafia nde tarantu wan pese ojulowo ewe ati gbogi ile wa ni won fi pe ilo e ajo Nafdac Fontelu ile se Ikeo Aba Company Limited lo se branch office won wa ni plot 7 Ayodele Taiwo Street leyin signature alagba kakure ibi yowu ke wa ni Nigeria e hoda e ki won gbe wa fun yin o ye pe wa sori ago
11: 0707002 7274 le kan se 0707002 7274
10: website one ikeo.com.ng ashiri lera to peye

0: betin dibo fun mato legbe PDP na le ma te fun atunyan are Bola Tinubu
1: PDP power to the people
2: gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogun bile tawon ko ri bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo ko ri abadu ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nafdac fonte dugba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abomination gbugbe iga ija wa ija osi always guide
4: eyin eyan mi nipinle won break ti oso ati gugu agbegbe re patapata orire lo wole yi ayo abara tintin Family Arena lo ma ramisi gbogbo eniyan o ati pa pa gbere tin ta bagi ra bata ton ta aso awon tin ta o se ese atawon tin ta rite in ta wa lo sokoto re o lapo sokoto wa lakure oloye mekun gbere tin ra rara tuta bata aso bagi obirin bagi okunrin bagi agbe travel bi box lori ranran ateni to gbere to fe lo soke okun kon fe ra bagi ati gbe lo si oyibo tabi awon to fe se alara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni Family Arena tori lowo lowo yi discount tin be lori gbogbo oja te bara lodo wa o Family Arena wa ni oni opposite mobile bank Adeshida Road Akure tabi ki ma bo ni shop wa to be ni doju koju First Bank after Texaco bi e ba lo si eso lakure fun gbe ni fe ra bata aso bagi aso kunrin bata okunrin to fi ma so omode bata omode bagi gbere ni loyibo tabi bagi gbe lo so de e ma pe wa so ni number yi 08037453497 Family Arena ile se to ba be oke yonu si to si se be yonu si gbogbo eniyan
5: ile ise olopa orilede notifike lo fun gbe ori ade kan igwe obiora igwe si pelu eni ti o je aburo re ati eni to je omo ilegbimo asoju sofin ti orilede tele ri eni USA igwe si pelu awon mejo miran lori esun sise akolu pelu nkan to le pa lara si awon omo egbe oselu Nigeria Democratic Congress ni ipinle Enugu gẹ́gẹ́ bí ìròyìn léyìí tó tẹnu ìlọ́ lánàá ọjọ́ àìkú ni wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n rámú látàrí àṣẹ tí wọ́n pa láti ọwọ́ ọ̀gá àgbà yíyan ti lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè yìí léyìí tí wọ́n fi tọpasẹ̀ àwọn kọlọ̀rọ̀ sí ọ̀hún àti àwọn tó ṣe agbátẹrù bí wọ́n ṣe ṣe àkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NDC náà nígbà tí wọ́n ṣe ìpàdé wọ́ọ̀dù ní òbú òfìlà níjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Nkanu nípínlẹ̀ náà àwọn tí wọ́n fi kélé òfin gbé ọ̀nà wọn sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi kélé òfin gbé wọn láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ẹkùn kẹtàlá tó wà ní upo ní Anambra o gẹ́gẹ́ bí àṣẹ tí ọ̀gá àgbà yíyan ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ó pa èyí ló tẹ̀lé ìwé ẹ̀sùn léyìí tí wọ́n kọ ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí tí ó sì tẹ tí ó dé ọ́fíìsì ọ̀gá àgbà yíyan ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí lẹ tí ó sì tẹ̀ wọ́n lọ́wọ́ ní ọ́fíìsì ọ̀hún láti ọwọ́ olóyè G. Tagbo Ike tí ó jẹ́ ìkan lára àwọn agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè yìí lórí orúkọ ẹgbẹ́ òṣèlú NDC ní wọ́ọ̀dù Obofila pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Eloka Yuku nínú ìwé ìròyìn Punch Daily Post Vangard àtàwọn ìròyìn míì tó jáde lónìí.
6: Káyọ̀dé
5: bíọ́dún
6: ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n mọ̀ tí ń bá báńkì àpapọ̀ àgbáyé sọ̀rọ̀ pọ̀ látàrí àti ya owó kan lé tó jẹ́ pé wọ́n ní àpapọ̀ rẹ̀ ń lọ sí nǹkan bí $1.5 billion o wọ́n ní abala mẹ́ta ní owó yìí tí wọ́n fẹ́ yá náà tó jẹ́ pé $500 million ní abala kọ̀ọ̀kan jẹ́ o pẹ̀lú bó ṣe jẹ́ pé ní òpin oṣù kẹfà ọdún tí a wà yìí ni wọ́n sọ pé gbèsè kẹ̀kẹ́ tí ń bẹ lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà ló ti wọ nǹkan bí ₦166.79 trillion gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ná owó yìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bá ya tán ni wọ́n sọ pé ẹ̀ka mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ná owó náà lè lórí ẹ̀wọ̀ ẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
5: gbọ́dún
6: káyọ̀dé
5: arákùnrin kan ni wọ́n ń porúkọ rẹ̀ níṣẹ́ yìí ni wọ́n ti ṣekú pa láti ọwọ́ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn léyìí tí wọ́n lérò pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn olórogún ni ọjà ìjàkọ̀ ní owóde ìjàkọ̀ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu ìlọ́wọ́ lánàá ọjọ́ Àìkú ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyẹn ló ṣẹlẹ̀ ní ọjọ́rùú ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún tí a wà yìí nígbà tí àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sọ pé wọ́n ya bo ọjà náà tí wọ́n sì ń wá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ó jẹ́ olórogún gẹ́gẹ́ bí wọ́n ṣe dárúkọ ẹ̀ ń tọ̀ tán pè ní dámì gẹ́gẹ́ bí ìròyìn láti ọ̀dọ̀ ọlọ́pàá lẹ́yìn tó tẹ̀wá ọlọ́yìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ látàrí pé wọn ò fún láṣẹ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ló sọ pé ṣèyí ni wọ́n yìnbọn pa látọwọ́ àwọn tó ṣe àkọlù sí ìròyìn ọ̀hún wípé wọ́n ń délé gbọ́ ìròyìn pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ẹ̀yìn ọjà níbi tí àwọn ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n ti wá tí wọ́n sì ń wá ẹnìkan kiri gẹ́gẹ́ bí ìkan lára ọmọ ẹgbẹ́ òkùnkùn olórogún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wọ́n dé ìkórìtà ọ̀hún ni àwọn ọmọkùnrin ọ̀hún náà ti yìnbọn mọ́ arákùnrin tí wọ́n pè ní ṣèyí náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n ran ọlọ́run ọ̀sẹ̀ gangan lérò pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń wá kiri ní ṣe ìròyìn wá fi kún wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
6: káyọ̀dé
5: bí ọdún
6: pẹ̀lú bí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè faransé tí ó sì tí ì padà wá sí orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ìgbà tó jẹ́ pé àsìkò tó yẹ kó padà wá tó ti pé tán ní báyìí ẹgbẹ́ òṣèlú adc ni wọ́n ti sọ pé àwọn fẹ́ mọ nǹkan gan tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe ní orílẹ̀-èdè france ọ̀hún o léyìí tó jẹ́ pé kò tí ì ṣe padà wá sílé nígbà tó ń sọ̀rọ̀ náà ẹni tí ń ṣe akọ̀wé ìpolongo wọn ìyẹn kọ́lá ọlọ́gbọ́n dìyàn ó ní ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó lè mọbi tí ààrẹ wọn wà lẹ́yìn ìgbà tó jẹ́ pé ọjọ́ tó ló yẹ kó lò ó ti pé ṣùgbọ́n sá tí ò tí ì dé bákan náà ní àtiku abaka tó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ni òun náà ló tún béèrè ó ní kí ni ààrẹ bọ́lá ahmed tinubu ń ṣe ní orílẹ̀-èdè france gan kí ló dé nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn nǹkan tó yẹ kó ṣe ní orílẹ̀-èdè yìí ni ò ṣe ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè france ọ̀hún gan òun fúnra ara ẹ̀ ó sà ń lọ sí oríṣiríṣi àwọn nǹkan míì tó jẹ́ ti eléyìí tí kìí ṣe ti ìlú rẹ̀ tó ń ṣe ní ilẹ̀ òkèrè kí ni ààrẹ bọ́lá ahmed tinubu wá ń ṣe ń bẹ̀ nígbà tó jẹ́ pé ẹni tó ní ìlú gan ó ń kúrò ní ìlú rẹ̀ tó lọ ń yọjú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kó ṣe sí ààrẹ bọ́lá ahmed tinubu ló wá ń ṣe ààrẹ ní orílẹ̀-èdè france ni nítorí náà kí wọ́n sọ fún ààrẹ bọ́lá ahmed tinubu pé kó yá tètè máa padà bọ̀ ńlé tàbí kó yá gbéjọba fún igbákejì rẹ̀ nítorí àwọn ò mọ nǹkan tí ó fà á tó fi gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ gẹ́gẹ́ bí àgùntàn tí ò ní olùsọ kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ibi gan tí ààrẹ bọ́lá ahmed tinubu tó forí mulẹ̀ sí iléeṣẹ́ ààrẹ náà fún un dé sì padà o ṣùgbọ́n ṣá kí ni wọ́n sọ mò ń bọ̀ náà.
7: Ọgbà tó ti dé o, ọkùnrin pàtàkì ni.
8: Àrí ìró àlá òfìrìbajì gan òfìrìbajì gbọ́, a tó kì.
7: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tó ń kì yìí.
8: Yéésù ni.
7: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
8: Ẹ wá fọ̀rọ̀ yìí lọ Jésù olùgbàlà.
7: The right hand of God miracle ministry.
8: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
7: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado road Àkúrẹ́.
8: Gbogbo ọjọ́ Tuesday lè tó bá mi ṣe.
7: Ní 9 to 11 AM.
8: Gbogbo ọjọ́ Wednesday sì ni bọ́sínú ògo tuntun.
7: Àti ìjọka òjọ̀pọ̀ lábẹ́ mango.
8: Gbogbo ọjọ́ Thursday
7: sì ni ètò pàtàkì tá a pè ní.
8: I disagree, mi ò faramọ́.
7: Ní Jẹ̀gẹ̀lẹ́.
8: Every Saturday
7: ilé tó operation go for maximum.
8: Níbi tí kálukú ti máa bèrè gbogbo ohun tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà.
7: Ìṣòro tó bá dẹ̀ ń báni débi òní báni padà lọlé mọ́.
8: Ògbóǹtagì Afàdúrà Jágun ni.
7: Prophet Alfred Shitu.
8: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
7: Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ̀ngbẹ̀ngbẹ̀.
8: Tí ó máa fi já ìdè tú ìdè.
7: Tí gbogbo ogun ẹ̀ṣọ́ àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
8: Ẹ pe Prophet 0806-671-774.
7: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
8: God bless you as you come.
9: Ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2024 ni Pastor Samuel Omisade Bítóyè Ṣebẹ́ tó dágbére fáyé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí. Ó ṣe ilẹ̀ ń jẹ́ ẹ̀yàn.
10: Dídúdídú o, ìrántí olódodo.
9: Èyí ni gbogbo àwọn ẹbí àtàwọn ọmọ ṣe ṣe ìrántí bàbá wa. Pastor Samuel Omisade Bítóyè, ẹni tó dágbére fún ayé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí, lójoojúmọ́ la iyùn rẹ̀ yún wá. Torí ipò tó fi sílẹ̀ ló ṣòro fún ẹnikẹ́ni láti dí. Ìwà ìfẹ́, ìkónimọ́ra àti ìlànà rere tó fi lélẹ̀ ńlá àwọn ọmọ rẹ̀ sì ń tọ̀ títí di òní. Àwọn ọmọ rẹ̀ ń sọ wípé báṣẹ̀yìn wáyé bá ń bẹ, ọ̀dọ̀ rẹ̀ làwọn yóò tún yà sí o bàbá ọmọ tòótọ́. A wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí bàbá lọ́tùlósì àti gbogbo ìjọ The Apostolic Church, Temidire District Center, Òkè Ọgbà Àkúrẹ́, àti gbogbo ẹ̀yin ẹ̀yin afẹ́nifẹ́re tẹ́ sojú tẹ́ sì tú sẹ́yìn ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa.
11: Àrẹ wọn máa má kọ̀kọ́ gbèjẹ o. Irábọ̀ ọmọ rẹ̀ dùn ún lé méjì bèèrè rẹ̀ wọ́n mẹ́kùn. Ọmọ ilé gẹ̀rú àwọn òde bẹ̀. Ọmọ ilé gẹ̀rú àwọn mẹ́kópa.
9: Ǹjẹ́ ìyàwó rẹ̀ Dickness Ibitoye VA. Àwọn ló ń kéde lórúkọ gbogbo àwọn ọmọ àti gbogbo ẹbí pé Pastor Samuel Omisade Ibitoye. A ò pàdé lẹ́sẹ̀ Jésù odigbo ṣe.
12: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Nọ́mbà mi rè 07065326843. Tọ́ bá rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pè rọ́níṣẹ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tàbóbìnrin tó ń ṣẹ̀rọ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún kílẹ̀ tó mọ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tí kò oṣù rẹ lẹ́ni tàbí ó dín, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé, máa bọ̀ lọ́dọ̀ mi, àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí, máa bọ̀ kí n fi fún ọ, tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń data sọ lára, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi rè lẹ́ẹ̀kan sí 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Iléeṣẹ́ wa ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park Bẹ̀lẹ̀ ti máa wa. Ẹ ṣé.
13: Admission 2026-2027 academic session Edward Olaseni Polytechnic Adowa Akoko Ondo State Edola Poly. Applications are invited from suitably qualified candidates for admission into the following program leading to award of national diploma in
14: electrical and electronic engineering, science laboratory technology, business administration and management,
13: computer science and statistics. Also available 6-month certificate courses and 12-month diploma in
14: fashion designing technology, graphic designing and printing technology, events and social management,
13: food and baking technology,
14: networking, leather technology.
13: Part-time programs are also available in all the 5 courses above for civil servants and other professionals. A candidate with 100 and above will have an automatic admission.
14: Interested candidates are to apply through JAMB. Also, admission form can be obtained directly from the main campus at Edola Poly Admission Office.
13: Beside Adowa Town Hall, Adowa Koko Ondo State, telephone
14: 0707-921-8886 or 080-3253-4548.
13: Email address Edward Olaseni Polytechnic Adowa at gmail.com. Admission in
14: progress.
13: Announcer management.
15: Hey, ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
16: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là. Bílẹ̀ electric wá tàbí ò wá. Bí generator àti epo wọ́n tàbí ò wọ́n. Ìyẹn ò kàn yín mọ́. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, oní 310,999 tún bẹ́ẹ̀. Wọ́n máa gbáwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. With just 53,999. Fóònù ní 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fóònù ní camera kan. Ẹ máa bọ̀ ní new office part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Weber Bank Global Dishida Road, Àkúrẹ́. Telephone 070.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Ikán lára àwọn èrò ọkọ̀ ọ̀hún ló ti ṣe bẹ́ẹ̀ tó jẹ́ aláìsí lẹ́yìn ìgbà tí ó fúnfẹ̀rẹ̀ bọ́ nínú ọkọ̀ kan ọkọ̀ bọ́ọ̀sì tí ń lọ ní ìkóríta Ògúnlànà ní ilé lọ́nà tó lọ sí ojú ẹlẹ́gba nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ìròyìn tí léyìn tí wọ́n tàrí ta ni pé ìjàm̀bá ọ̀hún ni ó wáyé o ní agbègbè ojú ẹlẹ́gba ti sùúrù lérè léyìn tó kan ọkọ̀ Volkswagen tó jẹ́ ọkọ̀ bọ́ọ̀sì akérò tí nọ́mbà rẹ̀ jẹ́ LND 130XR gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ fún àjọ tí ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ àti jágere nípínlẹ̀ Èkó Lasma ìní Adébáyọ̀ Taofeek wọn lọ́mọ ṣiṣẹ́ lójú ogún ọ̀rọ̀ lánàá ọjọ́ Àìkú. Taofeek sọ pé ìwádìí tí wọ́n ṣe ló fi hàn wípé awakọ̀ ọkọ̀ náà ni ó ti yó bákan léyìí tí ó sì jẹ́ wípé ìwàkuwà ló ń wa ọkọ̀ náà bíi kórọ́lu kòtò kórọ́lu gegele àti wípé ńṣe ló ń ṣe kàtàkàtàn bíi agobi kan ní ojú pópónà ọ̀hún. Wọ́n ní gbogbo àwọn ọlọ́kọ̀ léyìí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n tẹ ìdánú ọkọ̀ wọn o kún bàdé wípé yóò fi ti ẹ̀kú bá wọn tí kálukú sì ń sá fún un. Wọ́n ní pẹ̀lú bó ṣe ń wa ọkọ̀ náà ni ló ń sì yàbàrà o ló lọ lẹ́rí mọ́ irin léyìí tí ó gbé iná dúró láàrin pópónà ọ̀hún. Ṣùgbọ́n kó tó rí pé ó lẹ́rí mọ́ irin náà ìkan lára àwọn èrò tí ń bẹnu ọkọ̀ náà tí ẹ̀rù ń bà yí pé kó mọ̀ lọ dà wọ́n bo ọkọ̀ mìíràn tàbí lọ kún wọn sí kòtò wọn ló fò fẹ̀rẹ̀ bọ́ láti inú ọkọ̀ ọ̀hún o látọjú fèrèsé bó sì ṣe ń balẹ̀ ló farapa yánnayànna débi wípé ó ba orí mọ́lẹ̀. Ẹ wo tẹ bá fẹ́ kàyókù ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ẹ̀ náwó sí.
1: Pẹ̀lú bí àwọn kan bí wọ́n ṣe ń bèrè ń pé ńbo ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ti ẹ̀wà nítorí pé ńgbà tó jẹ́ pé ó yẹ kó lo ọjọ́ kan ní ibìkan tó sì ṣe bẹ́ẹ̀ tó fìdí múlẹ̀ síbẹ̀ tí ò padà wá sílé. Ní báyìí o iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti wá fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé kókókó báyìí ni ọta ara Ààrẹ Bọ́lá Ahmed Tinubu le o. Wọ́n ní kò sí nǹkan kan tó ṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ṣe pé rí gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé kí ló dé tó fi jẹ́ pé ó fi ìlú Àbújá sílẹ̀ tí ò sì lọ sí ibi tí wọ́n ti ń ṣe ìpàdé yìí tí wọ́n ṣe ní New York ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ò sì tún padà wá sílé. Ní ẹni tí ń ṣe agbẹnusọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún ìyẹn Báyọ̀ Nánúgà ń ló wá sọ oníṣẹ́ rí ẹjẹ́ kí n sọ kinní kan fún yín kò sí nǹkan kan tó ṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti pé gbogbo àwọn iṣẹ́ àti ojúṣe tó yẹ kó ṣe gbogbo ẹ̀ pátápátá ló ń ṣe. Oníṣẹ́ ìmọ̀ pé ayé tá a wà yìí ayé káyélujára ni ó kọjá pé bóyá kéèyàn kan jókòó sí ìlú Àbújá kó sọ pé bóyá òun ṣe ìjọba ó ní èèyàn lè wà ní ibikíbi kó sì máa ṣe gbogbo nǹkan tó bá yẹ kó ṣe gẹ́gẹ́ bí olórí kó máa ṣe lórí ẹ̀rọ káyélujára. Ó ní torí náà ó ní kì í ṣe pé bóyá ara Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò le tàbó ní nǹkan kan tó ń ṣe ń bẹ̀ ó ní ẹ̀tọ́ rẹ̀ sí ni láti pé kó lọ fara nísinmi gẹ́gẹ́ bí ìlànà èyí tó jẹ́ pé wọ́n ti làálẹ̀ láti pé kó lè lọ máa ń sinmi ní ọdọọdún. Ó ní nítorí ìdí èyí gbogbo àwọn iṣẹ́ tó yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣe gan pátá gbogbo ẹ̀ ló ń ṣe. Ó sọ lóríṣiríṣi oníranran àwọn iṣẹ́ èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń ṣe láì ṣe pé bóyá ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Dọ́dún.
1: Káyọ̀dé.
0: Àwọn mọ̀lẹ́bí màjèṣí kan ìmọ́lẹ̀ ilé sanmi ìmọ̀lẹ̀ tí kító síta lórí ibi tí ọmọbìnrin ọ̀hún tó wọlé sí lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé wọ́n ti di àwátì òní agbègbè àgbàdo ní ìpínlẹ̀ Ògùn. Ìmọ̀lẹ̀ ọ̀hún ni wọ́n sọ wípé ó dédé di àwátì òní nǹkan aago mẹ́ta ọ̀sán ọjọ́ Àìkú ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tí a wà yìí lẹ́yìn ìgbà tí wọ́n ní ó kúrò ní ilé mọ̀lẹ́bí rẹ̀ nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú oníròyìn lánàá ọjọ́ Àìkú. Bàbá ìmọ̀lẹ̀ ọ̀hún ló sọ wípé ọmọbìnrin náà wà lé nígbà tí wọ́n ní kí oṣù tí òun ní kí oṣù oúnjẹ léyìí tóun ó jẹ sílé de òun o wá sọ wípé mọ̀lẹ́bí ọ̀hún nígbẹ̀ngbẹ̀ín ìní wá rí pé ọmọbìnrin náà léyìí tí ó sọ pé òun fẹ́ lọ rí àáfàá kan ní agbègbè pópó Ṣọlá lẹ́yìn ìgbà tí ó se oúnjẹ tán. Ọmọbìnrin ọ̀hún ló wá di àwátì o ní nǹkan aago mẹ́ta ọ̀sán ọjọ́ Àìkú náà léyìí tí wọ́n sọ wípé lẹ́yìn ìgbà tó se oúnjẹ tán tí ó se oúnjẹ bàbá rẹ̀ ìròyìn tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ ni wípé ó lóun fẹ́ lọ rí àáfàá kan ní agbègbè náà. Wọ́n ní láti ìgbà náà ni wọn ò padà gbọ́ pátá ò gbọ́ po kò wálé wọn ò sì mọ ibi tó rọlẹ̀ sí. Wọ́n ti pe ojú òpó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ títí láti ọjọ́ Àìkú náà títí di àárọ̀ ọjọ́ Ajé kò sẹ́ni tó gbé o ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n sọ wípé wọ́n ní ó dárúkọ àfáà wípé òun lọ sí ilé rẹ̀ ní agbègbè ọ̀hún bàbá rẹ̀ wá sọ lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ náà tó àjọ ọlọ́pàá létí ní àgọ́ ti àgbàdo wọ́n ní àfáà ọ̀hún ni wọ́n lọ fi kélé òfin gbé níbẹ̀ ìgbé iná tó padà yọ̀ǹda rẹ̀ o ẹ wò ó tẹ bá fẹ́ kàyẹ́kù ìwé ìròyìn punch daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí ní kẹ́ ìnáwó sí

0: àgbo ní kòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò àbùkù jẹ́ ó dá wà ní gbèsè fatafata ní ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò káìkáì crystal fatafata mẹ́sàn-án kòkó sùn àṣọ fagiya gbogbo kòkòrò àbùkù kó dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dí sára kòkó wà yìí èso kòkó á dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yín bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ẹ tọ̀gbọ́ ìyàwó lálẹ́.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
1: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́pẹ́
7: 0707-484-3351.
8: Gbogbo ẹni tẹ́sí kúnkùn ló ọjà yẹn wá àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun.
7: Àdúpẹ́ o.
8: Ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọ́n sáfẹ́ àmọ́rírì yín o. Ṣé gbára lọ́wọ́ ọlọ́run ìlera jọ̀mọ́ àríbára.
7: Àmì Ọlọ́run.
8: Lókun ẹnì kejì mi.
7: Aṣif Kọ́mándà Abíọ́dún Ìlọrin lèmi ń jẹ́ Aládé Alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
8: Olúkàdé
7: roko roko ko gba gbe ile
8: o ya fe gbe mi abe ope anuya lẹ́rìn jíjẹ Èkìtì.
9: Ó da kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
10: Madam, please confirm 70,000.
11: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
12: Payment received in OPAY.
11: OPAY grew. My business grew.
13: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.
14: Ore. Bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé o wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé tí ti lè fowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
15: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O ò tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
16: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bíi kòkòrò tàbí bíi aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtà yìí. Ìjáfara lè wo.
17: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣu ara fífà so. Owó àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtà.
16: Gbogbo ògùn tẹ̀yàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi.

0: step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teniyan fi ma lo si ilu bi ti won ba ta ba se admission yin si o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
1: awon ojo opo ni won le lo lati ma ba yin soro bere bere kan tabi keji
0: lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794
1: ìmọ̀ràn yín ní ṣọ́kí fún àwọn òbí àtàlágbàtọ́.
0: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí àwa tá a bá dẹ̀ tì ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ gbogbo ẹ̀ ló wà ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ láti lè tètè lo torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
1: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí lọ́bí.

0: specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo NAFDAC fun telu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ija wa ija osi always guide me
3: lo bi ejo
4: mo wa ni lodun akoko lodun 2020 o so pe okowo yi ko le da soke sugbon mo si wa ni bi o family ko di ile itaja ko di eleka meta
3: odun mejo orule kan soso
4: owo ile o mi bi si san iya mi gan le fe do lodo ronro
5: Omo ototo, ibugbe ototo, itakan soso.
6: Sibe, o dara.
7: Obey at 8, real people, real stories. Obey is okay.
8: Atoto Arere G Herbal Mixtures to yi o ko pada ko lati Golden Herbal to di G Herbal Mixtures bayi nkan kan na to ngbenu Golden Herbal Mixture tele na lo ngbenu G Herbal Mixture bayi oya eyin ti ilera ara yin je logun gidigidi ete ti yin bele je ke gbomi yeke yeke alaafia logun oro o alaafia la fin saye alaafia la fin gbaye alaafia si la fin logba eko number yi sile nitori anfani te ma je lorisi risi 0907-720-7928 tabi 0906-166-6538 tabi kepe 0808-173-2777 eje kagbiyanju ki a ma se ayewo ara wa dede lore kore prevention they say is better and even more cheaper than care Eje ka dena aisan ninu ago ara wa pelu egbogi G Herbal Mixture. Mo lero wi pe e ti gbo nipa G Herbal Eye Drop. Egbogi oju to lagbara pupo to si n sise bi arira lati reverse glaucoma ati cataract to ma n da oju laamu. Lowo ta wa yi te eyan ba ti le ra pack G Herbal Mixture kan yo lanfani lati gba G Herbal Eye Drop kan lofe si G Herbal yi kaju e o si koju osun ati wi pe ki se orileede adulawo ni pataki orileede Nigeria wa nikan bi lo ye ko ma ni anfani siru egbogi to nsise daada yi iba je infertility ni airomo bi roparoxte stroke high blood pressure eje riru tabi ifunpa giga diabetes iyen ito sugar ta tun mo ni atogbe aisan oju cholesterol kokoro inu eje kaka die ka dake nbe na ni o tori wi pe gbogbo nse gba la ba ma pe egbogi ti oruko re nje G Herbal Mixture eyin te ti mo Golden Herbal tele e ma mi kan oruko re lasan la kan yi pala ko le wo international market awon eso ati ewebe to nse orisirisi ise iwosan lagu ara wa ni won po papo ojulowo egbogi awogba arun to nbenu ike re yi o yi pada rara o ise iwosan to nse lagu ara koda ise re tun peleke si ni ko si chemical kankan bo ti wo kere mo ninu gbogbo awon eroja eso ati ewebe ti won fi pe lo G Herbal Mixture yi kokoro ko lo ti ninu rara awon eso tenu nje na lo wa ninu e ati awon ewebe vegetables awon eso bi carrot pineapple tomatoes cucumber kaka die kada kembe ni te eyan ba ti ji lo ro kutukutu ko fi tele nílẹ̀ inú kó máa baṣẹ́ ajé rẹ̀ lọ. Ẹ wá rí wípé ara ó máa jí pépé pépé yàtọ̀. Bó bá tún dọwọ́ àṣálẹ́ lẹ́yìn téèyàn bá jẹun alẹ́ tán, kó tún gbé díẹ̀ lura. Bógo ti ń jẹ tọlọ́hun, bí ọmọ tuntun lèèyàn ó máa sùn. Kò síbi tẹ́ ẹ ti nílò jí herbal mixture. Tẹ́ ẹ ní rí, a ní àwọn alágbàtà lamẹ́ríkà, alágbàtà ń bẹ ní Europe, alágbàtà ń bẹ ní Canada, alágbàtà ń bẹ ní South Africa, alágbàtà ń bẹ ní London, láwọn Asia countries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí NAFDAC ti lù ú lóǹtẹ̀ gbà, ó kájú òṣùwọ̀n lórílẹ̀-èdè Nàìjíríà wà ń bí. Iṣẹ́ gbòógì jí herbal mixture yìí ò ṣe é ròyìn tán lórí afẹ́fẹ́, àfi kéèyàn náà nawọ́ mú tiẹ̀. Nígbà náà ni nǹkan tá à ń sọ yóò lè yé eyín. Ẹ̀yin tẹ́ ẹ bá ní arúgbó ńlé tí àárẹ̀ àgbà máa ń ṣe wọ́n, ẹ gbìyànjú kẹ́ ra jí herbal mixture kẹ́ ẹ gbàrí lẹ́nu àgbà. Ilé iṣẹ́ Martin's Herbal Products ló ń ṣe gbòógì jí herbal mixtures jáde o. Ẹ̀yin náà lè lọ sí àwọn olú-ìlú gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá láti lọ ṣe àwọn àyẹ̀wò lọ́fẹ̀ẹ́ ni o. Wọn ò ní gbowó lọ́wọ́ yín, kẹ́ ẹ lè mọrú àrùn tó ń bẹ lágbo ara yín. Lẹ́yìn àyẹ̀wò, kẹ́ ẹ ra jí herbal mixture, kẹ́ ẹ sì gba jí herbal eye drop oògùn ojú lọ́fẹ̀ẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pèrè 09077207928 tàbí 09061666538 tàbí 08081732777. Gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́lẹ̀ kan sí wa lórí ẹ̀ yálà pẹ̀lú text messages, WhatsApp chat tàbí kẹ́ ẹ pè wá tààrà. G herbal mixture, golden herbal mixture tẹ́lẹ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wáyẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní Ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó dín ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ mìíràn. A tún fẹ́ wo díẹ̀ lára àwọn ìdí tí sísúnmọ́ra ẹni pẹ́típẹ́tí nínú ìgbéyàwó fi ṣòro. Ìwé Jẹ́nẹ́sìsì orí kejì ẹsẹ̀ ìkẹrìnléníogún sọ wípé nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ya rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n ó sì di ara kan. Bíbélì fẹ́ kí a jẹ ìkan náà, ṣùgbọ́n kí la ń rí ní òde òní? Àlèwẹ́ rẹ ti pọ̀ jù fọkùnrin àti obìnrin, ojú kò tilẹ̀ wá tì wọ́n mọ́ láti sọ wípé bàbá alágbájá ló ń kọjá yìí. Ìyá Tàmẹ̀dù ni eléyìí, ó mà ṣe ni láàánú. Kí ni ìdí tá a fi lè fi ìwà èérí máa yangàn láwùjọ? Níní ojú mìíràn kì í ṣe ohun tí ó dára rárá fọkùnrin àti fún obìnrin, nítorí wípé kí ni a da ìléru, a mú àrùn ìbálòpọ̀ wọnú ilé, a mú àìgbọ́ra ẹni yé wọnú ilé, a mú àìlè tọ́jú àwọn ọmọ tí Ọlọ́run fi fún wa dáradára. Àtúmúrú yẹn náà wọlé, ẹ jẹ́ ká ṣọ́ra, torí pé Ọlọ́run fẹ́ kí a jẹ́ ìkan náà, ká súnmọ́ra, ká wà ní ìhòhò kí ojú kí ó má ṣe tì wá. Nígbà mìíràn ẹ̀wẹ̀, jíjáde lọ láì tiẹ̀ nídìí, ọ̀pọ̀lọpọ̀ obìnrin á kàn kúrò nílé, wọn kò síbì kankan tán lọ, wọn á lọ máa disturb ọ̀rẹ́ wọn míì tó níṣẹ́ ọwọ́ tirẹ̀ láti ṣe, wọn a máa rojọ́ wẹ́ẹ́rẹ́ kiri. Bẹ́ẹ̀ ọwọ́ tó dẹ̀ dilẹ̀ ni èṣù ń wáṣẹ́ fún. Ibi tí ìrìnkùnrin ti bẹ̀rẹ̀ nìyí, ibi tí ìmọtípara, ìwà àgbèrè, ìwà àwọ̀bìà, ojú kòkòrò, ìjà nígbà mìíràn pàápàá tó ti máa wọlé nìyí. Nítorí náà àtọkùnrin àtobìnrin wa, tí ọkọ bá ti sọ tàbí aya bá ti sọ wípé àwọn ò fẹ́ ìrìn yẹn pẹ̀lú lágbájá, pẹ̀lú Tàmẹ̀dù tàbí ibi tó ń lọ tó yóò ní ìtumọ̀, ẹ jẹ́ ká ṣẹ́ra ṣe, Olúwa ràn wá lọ́wọ́. Nígbà mìíràn náà ọ̀pọ̀ wa náà lọ́kùnrin lóbìnrin náà la ní irú àṣà yìí, ó ní nǹkan ta fi ń ṣí fóònù wa, a ò fẹ́ kí ìyàwó tàbí ọkọ wa mọ̀. Nígbà tí ọkọ tàbí ìyàwó bá ní fóònù, ẹ wá wo eré nílé ẹlòmíì, wọn ò ní fẹ́ kí ọkọ gbọ́, wọn ò ní fẹ́ kí aya gbọ́, wọn a máa sákiri inú ilé. Kí ni gbogbo ìtumọ̀ yẹn? Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló fi ààyè sílẹ̀ fún suspicion, ká máa wò pé kí lẹni yìí ń fẹ́, kí lẹni yìí ò fẹ́, kí náà kí ló ń ṣe yìí. Eléyìí náà máa ń ba ilé jẹ́. Nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ wa ò tilẹ̀ kì í gba àdúrà papọ̀ láàárọ̀ lálẹ́. Nígbà tí a ò bá gba àdúrà, báwo la ṣe fẹ́ kọ́ ẹ̀kọ́ Bíbélì papọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ tún wá lọ sí ìjọ kan náà, oníkálukú, ọkọ á lọ sí tọ̀tọ̀, ìyàwó á lọ sí ibòmíràn, bẹ́ẹ̀ ni àwọn ọmọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí oríṣiríṣi ìkọ́ni ni wọ́n wà á mú wọlé, oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ni yóò wọlé. A wá di wípé oníkálukú bẹ̀rẹ̀ sí ní wo ara wọn, àbẹ́ni ló ń ṣe mí, láàrin ilé, láàrin ọkọ sí ìyàwó, láàrin ìyàwó sí ọkọ, tàbí sí àwọn ọmọ, ẹ̀rù àti jìnìjìnì abolẹ̀ nínú ilé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni kò lè mú kí sísúnmọ́ra ẹni pẹ́típẹ́tí kí ó ṣeé ṣe. Ìdí nìyí tí àwọn ìkọ̀sílẹ̀ tilẹ̀ fi pọ̀ lóríṣiríṣi. Tí ẹ bá ń gbọ́ lórí rédíò tàbí ẹ̀rọ ìléwọ́, ẹ rí oríṣiríṣi ìdí tí ẹni tó tiẹ̀ ti gbé ìyàwó bí 30 ọdún, bí 15 ọdún, tí wọ́n á dédé sọ pé wọ́n kọ ara ẹni. Eléyìí tó tilẹ̀ yani lẹ́nu jù ni wípé nígbà mìíràn tí tọkọ tìyàwó bá ṣe sọ pé mo fẹ́ kí Olúwa kí ó ràn mí lọ́wọ́, ìjà dẹ̀ ti bẹ̀rẹ̀. Kí ni ìjà ṣe bẹ̀rẹ̀? Ẹnìkan ti ṣe kọjá ẹnìkejì, ẹnìkan ti ṣe ohun tí ó ti sọ pé kó má ṣe, ó ti rí àwọn tí kò yẹ kó rí nínú ìpéjọpọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà ni ona lo si bi reception papa ah olorun a tu igbeyawo wa se o ibara eni soro ni itun bi inu bi ma dara o opolopo ni o se wi pe awon oro to ye ka fi sefe ninu ile awon oro to ye ka so ka de salaye a so di agidi a so di ija ija ba bere si ninu ile ti ija ba de ti sele eni to jade lo aye aya ma ja ati wole eni to wa ninu ile eru a ma ba eni to nbo ngba to ba de ti ndi wi pe a bere si ni bara wa yodi a o ki ara wa laaro a o ti le mo boya eni keji se jeun a o ti le fe mo boya o dara fun ni bi ise loni gbugbo awon nkan won yi ma mu arun bere si ni bere ninu ara ifunpa bere ara gbigbona iba ero tele ati orisirisi ero buburu a bere si ni so ni ori eni a gbo orisirisi ti won so pe elomi nkan dede pokunso nigba to ri iyawo e pelu okunrin mi tabi oko e pelu elomi elomi a pa omo e a pa wa aya e elomi a tun para e si titori mi pe aigbora eni ye yi ipo na ni jesu a ma ran wa lowo ani ki a le je ikan na gege bi olorun se ni pe ki a je oluwa tuntun wa se a o tun ma tesiwaju ituse nla yo wo inu ile wa ni oruko.

0: ni fun Olorun fun oro iye ti ati gbo bakan na ni adupe pupo lowo gbogbo eyin ti e tin se onigbowo eto yi lati eyin wa agbadura pe ki Olorun tubo ma bukun yin si ni opo yanturu olu ile ise ijowa ti o se agbateru eto yi ni a mo se Sunday Adventist Church Ijapo Estate Akure Ondo State ti a ba wa ri eni ti o fe ran eto yi lowo e le sanwo si apo ifowopamo eto yi oruko eto yi ni Sunday Adventist Herald of His Coming account number 101-637-3401 lekun si SDA Herald of His Coming ni account name account number ni 101-637-3401 Zenith Bank ti e ba wa ni ibere lori iwaasu toni abi lori eto ilera ti e ti gbo e le pe eyikeyi ninu awon number wonyi alfa ayodeji ajaye 080-34-906542 egbon lekun si alfa ayodeji ajaye 080-34-906542 e le pe eda falade si ori number yi 080-33-50-0203 lekun si 080-33-50-0203 etun le pe leto ilera wa si 080-34-44-06-12 080-34-44-06-12 to ba ni ohun ti e fe ba mi so abi ti e ba fe pe mi e le pe mi si ori number yi 070-33-22-1182 ire ni fun gbogbo wa o loruko Jesu a o ni kuna ile ologo o tun dojo mejo
1: láti dáàbòbò àmúlò data rẹ ìdáàbòbò àmúlò data rẹ wà lórí áàpù rẹ yọ àwọn áàpù tí ò wúlò mọ kó lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn o tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn áàpù tí o kò lò mọ kí o lè rí data rẹ lò lálòpẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Pumping it up on Adaba FM.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun òkè òkun. Ìbá jẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ rà lẹ́yẹ yọ àbẹ̀yàn lára tún tà.
0: Pàmàbàrì wà ní ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bọ̀rọ̀ òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó bèrè ohun tó bá fẹ́.
3: Ẹta ìbèrè bèrè yín.
0: Bread kan wà, ó tóbi gan, ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Kí ló orúkọ ẹ?
3: Ọ̀gálá bread ni, ó ẹ̀ṣẹ̀ jáde ni.
0: Ó, ẹ pa àtẹ́wọ́ fún Ọ̀gálá bread.
4: Bread tuntun mà tún.
5: Ẹ rí n tí à ń wí ni pé bí ìpínlẹ̀ ọjà yẹn ṣe ń lọ, ẹ jẹ́ kí a ṣe báyìí náà mú bọ̀.
3: Bèrè bèrè yín.
0: Bread kan wà, ó tóbi gan, ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Kí ló orúkọ ẹ?
3: Ọ̀gálá bread ni, ó ẹ̀ṣẹ̀ jáde ni.
0: Ó, ẹ pa àtẹ́wọ́ fún Ọ̀gálá bread. Bread

0: gbogbo búrẹ́dì wẹ́wẹ́ ṣèbà káìkáì ara mi rírí búrẹ́dì tó ga fíò fíò tó ki tó kún tó fẹ̀ ọ̀gá ńlá búrẹ́dì wúwo débi pé ọmọ ọdún márùn-ún lè dágbélẹ̀ ọmọ ọdún mẹ́wàá tó bá gbé gan yóò gbé àwọn èròjà tó ṣara lóore ló jẹ́ kó kún bẹ́ẹ̀ tó fẹ̀ bẹ́ẹ̀ tó ga bẹ́ẹ̀ gbogbo agolí ẹ̀ bèrè fún ti yín o búrẹ́dì yìí dùn yàtọ̀ àbùkù tán ni ọmọlúàbí gbárí sáàṣì ẹ̀ ó gé ọ̀gá ńlá búrẹ́dì jáde gbogbo ayé ló gbé wò ó búrẹ́dì yìí ti wà ní gbogbo ọjà o supermarket àti lórí àwọn aláṣẹ ọmọlúàbí bakery and confectionery ló ṣe é bóyá júwe ẹ̀ fún wọn pé búrẹ́dì tó kí tó fẹ̀ tó ga ọ̀gá ńlá búrẹ́dì
1: ọmọlúàbí ló gbé jáde ọ̀gá ńlá.
2: Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé lónìí nípa igi tí a fi ń kanlé eléyìí tó jẹ́ wípé ó ti di ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ ṣeun púpọ̀ bàbá mi ojú òní tì yín.
3: Ẹ sà.
2: Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ.
3: Àmì o, àmì sọ̀rọ̀.
2: Ẹ ṣeun púpọ̀. Ẹ dákun kí lorúkọ yín àti pé lùbọ̀ lẹ̀ ni a ti ń ba yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí.
3: Èmi ni Sẹ̀míù Ọmọnìyí láti Òṣogbo.
2: Mr. Sẹ̀míù Ọmọnìyí láti ìlú Òṣogbo. Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbé fún yín tá a ran yín pé kẹ́ ẹ bá wa lọ káàkiri àwọn sawmill tí wọ́n ti ń ta igi. Lákọ̀ọ́kọ́ ìbéèrè tá a fẹ́ béèrè. À ń pé igi kan nígi ẹnu ẹ̀rọ àti igi pa yàbàyàbà. Èwo ni ó wọ́pọ̀ jù nípínlẹ̀ Ọ̀sun lónìí.
3: Pa yàbàyàbà ẹ̀rẹ́ ló wọ́pọ̀ jù nípínlẹ̀ Ọ̀sun báyìí. Olówó pọ̀.
2: Ṣé àwọn agbègbè wo láti lè rí igi ẹnu ẹ̀rọ?
3: Kẹ́ a lè rí ní Ifẹ̀.
2: Wọ́n lagi ẹnu ẹ̀rọ nífẹ̀.
3: Yes, ibẹ̀ náà ló sábà wọ́pọ̀ lọ́dọ̀ Wambi. Ifẹ̀ yẹn náà ló sábà wọ́pọ̀. Àmọ́ Lọ́sọ̀gbọ̀ kò sí ti ń jẹ bẹ́ẹ̀.
2: Kò sí ti ń jẹ bẹ́ẹ̀ Lọ́sọ̀gbọ̀.
3: Ó
2: dà ẹja gbẹ̀yìn ohun tìṣẹ́ gbẹ kan. Èló ni wọ́n ń ta àwọn igi eléyìí tó jẹ́ wípé tá a bá bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n pín báyìí kí n pè báyìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sọ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́yìn náà sì máa dá mi lóhùn. Èló ni wọ́n ń ta 1/12 láàárọ̀ yìí.
3: 1/12 lọ́wọ́lọ́ báyìí ló sọ̀kú báyìí.
2: Tó bá jẹ́
3: tó jẹ́ good 3,500.
2: Tó dẹ̀ jẹ́ white.
3: Tó bá ti jẹ́ good.
2: Tó dẹ̀ jẹ́ white.
3: Bẹ́ẹ̀ sà.
2: Tó bá jẹ́ pé áàdì ní kọ́.
3: Àwọn áàdì yẹn pé oríṣiríṣi láti fi ṣe rúfè. Omi ìwọ́n máa ta ní 6,000. Omi ìwọ́n ta ní 5,000.
2: Ó dà. Wáìbà 1/12 òun náà ni eléyìí tá a béèrè yẹn. Tí tá a bá wa lọ sórí 3/4 èló ni wọ́n ń ta láàárọ̀ yìí.
3: 3/4 láàárọ̀ yìí ẹ lè rí àwọn mi lè ta 2,600 àwọn mi ta 3,000.
2: 2,600 tó jẹ́ white.
3: Tó jẹ́ hardwood láti fi kan ilé.
2: Bẹ́ẹ̀
3: sà.
2: Eléyìí tó jẹ́ hardwood láti fi kan ilé.
3: Bẹ́ẹ̀ sà.
2: Eléyìí tó bá jẹ́ white ńkọ́ bóyá kàn fẹ́ lò ká fi gbá lẹ́ńtẹ̀dì lẹ́gbẹ̀ẹ́.
3: A lè lo 3/4 fún ìkanlé. 2/3
2: ńkọ́.
3: 2/3 àwọn mi ta 1/8 àwọn ẹlòmíì ta 1/7. Bí wọ́n ṣe ta 2/.
2: Tó jẹ́ white àbí tó jẹ́.
3: Tó bá jẹ́ ti white ni 1/5 ni wọ́n ta 1/3, 1/5.
2: Bí wọ́n ṣe ń ta ni.
3: White wood. Àmọ́ ti hardwood láti fi kan lé àmì ta 1/8, 1/7.
2: Ó dà bó wá làwọn igi yìí bó ló ṣe àfẹ́lẹ́bù sí bó ló ṣe pọ̀ ń lù sí ṣé kò ti máa di wàhálà láti wá.
3: Igi ti di bọ́ọ̀lù ọ̀yà mi báyìí. Owó táwa ga àwọn míì gan ń lo irin láti fi ka ilé. Nígbà tó bá yá gan ní ìṣe tó bá dọjọ́ wájú lérò pé bóyá irin kọ́ ká máa lò sórí. Igi ti di bí o ti ẹ̀ ṣe yẹ báyìí àti fún igi jáde gan nínú igbó. Àti rigi láti sọ pé àmọ̀ máa níbi ó ti di nǹkan. Ọjọ́ wájú ọ̀rọ̀ sí báyìí àmọ́ ibi tí a lè bára wa o.
2: Àmọ́ ibi tó lè jà sí.
3: Bẹ́ẹ̀ sà, àmọ́ ibi tí a lè bára wa pẹ̀lú ọjọ́ wájú sí báyìí o.
2: Wọ́n láwọn tí wọ́n nígi ọ̀sán lágbàlá gan-an. Wọ́n ti ń ge.
3: Wọ́n ṣe gbogbo pátá tá a fi ṣe obì tí ń so fún agbègbè láti bẹ́ẹ̀ gé tán.
2: Kábíyèsí Ọlọ́run.
3: gbogbo la pe je pa ko si gina o
2: ko si gina gbo mo
3: ma se pe yoro na ma lo
2: bo
3: la to ki ka de ma o
2: e se kupo Mr. Shemi o ojo ni tin e si ni ri n gbe sonu bi o se bi omo o dawo

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: bẹ̀rẹ̀ dé gbogbo búrẹ́dì wẹ́wẹ́ ṣèbà káìkáì ara mẹ́rin búrẹ́dì tó ga fíofío tó ki tó kún tó fẹ̀ ọ̀gá búrẹ́dì wúwo débi pé ọmọ ọdún márùn-ún lè dàgbélẹ̀ ọmọ ọdún mẹ́wàá tó bá gbé gan yóò gbé àwọn èròjà tó ṣara lóore ló jẹ́ kó kún bẹ́ẹ̀ tó fẹ̀ bẹ́ẹ̀ tó ga bẹ́ẹ̀ gbogbo agolí ẹ̀ bèrè fún ti yín o búrẹ́dì yìí dùn yàtọ̀ àbùbù tán ni ọmọlúàbí gbárí sáàṣì ẹ̀ ó gé ọ̀gá búrẹ́dì jáde gbogbo ayé ló gbé wò ó búrẹ́dì yìí ti wà ní gbogbo ọjà o supermarket àti lórí àwọn aláte ọmọlúàbí bakery and confectionery ló ṣe é bóyá júwe ẹ̀ fún wọn pé búrẹ́dì tó kí tó fẹ̀ tó ga ọ̀gá búrẹ́dì
1: ọmọlúàbí ló gbé jáde ọ̀gá ńlá.
2: Ẹ ṣeun púpọ̀ ojú òní tí ẹni rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ wọ́n ní Blue Sky Mall nígbà tí aṣojú wa láti ìpínlẹ̀ Ondo òun ti ń bẹ ní ojú òpó mẹ́sẹ̀jì tí mo fẹ́ fún yín yẹn máa fún yín tí n bá ti padà dé nísìnyí ẹ mọ̀ káàárọ̀ ọ̀gbẹ́ni Ibrahim Isiaq.
3: Ẹ káàárọ̀ olótùú.
2: Ojú òní tí yín.
3: Àmì Ọlọ́run.
2: Ẹni rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ.
3: Àmì
2: Ọlọ́run. Mọ́ lójúmọ́ tó ń mọ yín tí ìpínlẹ̀ Ondo láàárọ̀ yìí.
3: Ojúmọ́ rẹ ni ó mú wa ní ìpínlẹ̀ Ondo ní àárọ̀ yìí.
2: Adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ẹ ṣeun púpọ̀ o ojúmọ́ ayọ̀ ni ọmọ mẹ́rin kọ̀ọ̀kan wa pẹ̀lú ògbó náà.
3: Àmì àmì lótùú.
2: Ọ̀ya iṣẹ́ tá a gbé fún yín a ti lọ àwọn ìpínlẹ̀ káàkiri bó o ló ṣe jẹ́ ní ìpínlẹ̀ Ondo Hardwood.
3: Gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹgbẹ́ rán wa ó dà inú àwọn sọ́mìlì náà ni a sì ń la wà táàárín káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí. So gbogbo igi wọn ló ní oye tí wọ́n ń tà Hardwood price tí wọ́n tún gbé pẹ́lí gẹ́gẹ́ bá ṣe mọ̀ ju àwọn Whitewood lọ. Ṣùgbọ́n nígbà tá a dé ibi tí wọ́n ti ń tà ní ojúlówó tó yẹ pé kò ń ṣe àwọn alára tuta jẹ́ ìpínlẹ̀ tuta náà tún wà nínú àwọn sọ́mìlì wọn. So irú 1/12 yẹn.

0: ẹ̀gbọ́n tá a gùn lé àlàkalẹ̀ wọn. Irú àwọn tó ń ṣàgbẹ̀ báyìí, a fún wọn ní ohun tí wọ́n lè wọ̀ lọ́nú oko tí wọn ò fi ní ìpalára, bóyá ejò gún wọn ṣáà bí nǹkan gún wọn lẹ́sẹ̀. A fún wọn ní nǹkan tán lè máa fi ṣe pakopako, a fún wọn ní pakopako, a fún wọn ní sprayer. So àwọn nǹkan wọ̀nyí náà ni a ṣe àlàkalẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ìjọba àpapọ̀ ní SDN tó jẹ́ pé ìjókòó tiwa náà níbí Londo State.
1: Ẹ ṣe arábìnrin Taiwo Azam, ẹ jẹ́ ká dókè lọ́nbọ̀ ná à ń bọ̀ wá.
0: Ọmọ Tọ́lá ní Azam, that's my name.

0: kiti nu bu ma ba ise lo kina dagbasoke o ma donso akosese dagbasoke ka kakiri ile nigeria ina oba tin duro re afeni ti o ba pe ganjanaku ni o pe kini kan koja firi oro aje wa tin gbagbara awon gomina papa tin rowo sanwo osu sise dagbasoke nilu ani kiti nu bu ma ba se lo kon to ku ti o to le pada wa seku kayo ma gbedemuke fun gbogbo wa nitori ipile rere na la ti fi lele yi my people president tinubu dey push nigeria go global respect self dey come back foreign investors come dey look our side from power wey don dey improve well well to economy wey dey stabilize naira self don dey tandagi digba this no be the time to go back na time to move forward this message na from sunshine grassroots network sgn with the support of honorable olubunmi tunji ojo minister for interior imose ireti otun kitinubu ma ba ise lo apc progress
1: Eka opada ase wa pelu onirebu Motola ni Hazan ti an so nipa awon ti awon obirin janfani labe isejoba Bola Ahmed Tinubu eto ina ni o je eto imuse ireti otun ti iko SGN ni ipele Ondo ti won se agbatero fun labe alakoso onirebu Dayo Awude onirebu Motola ni Hazan ni lawujo wa laarin awon obirin ni orilede Nigeria papa julo ka so pe ni ile adulawo awon obirin ke fi ben si idaobo bo eto awon obirin ka ba elomi bi awon obirin to je pe o ku je ka to fun tabi awon opo lawujo kini isejoba yen se lati ri pe won daobo eto awon obirin lawujo
2: ni ijoba Bola Ahmed Tinubu mo le so pe ton ma ni mo se kudos won lori didaobo eto awon obirin papa julo awon opo mo so fun pe template si won ni ni federal kon gbe sile ni federal government ni renew opaje da won initiative la wa na tele iru odo do bayi la ma pe awon opo awon opo won ton tojo awon opo won tojo awon omo odurin kon ma wa discourage pe won o fe tesi waju ni ninu ijoba baba wa olure Bola Ahmed Tinubu bayi almost a minister odurin mejo ni minister nbe awon board para and para starter amuni se awon obirin won se director won se mg nbe so won ka wa ye won de quadro sibe ninu ipo won tun wa so sin pe ni igba ton ba tun ma tun dibo to ba ya aye ma wa fun awon obirin won tun wa gbe awon akanda obirin na won da si won pe ki se pe boya kini awon opo se ye pe won ori oko saba won je ko ri ijoba saba won mu iyaye rorun fun won won wo nu ile won wo ese kuku wa ba won eyi to je pe awon naa de nse naa ni sdn tori pe nkan to ba nse loke lo se sale a de lo speak de riko lo ba won a n wonu oja lo ba won awa ina je asoju naa president o le wa ko wonu oko lo iyawo e o le wa ko wonu oko lo sugbon awa ta mo wipe a je onisogbe won a n gbe lo ba won ni ese kuku so fun ijoba ni fun idi eyi ijoba Tinubu o gbọ ọrọ awọ obirin ni ese kuku a de dupe lọwọ wọn
1: ẹ ṣe púpọ̀ àwọn obìnrin tí ó wà ní ìgbèríko wọn ṣe pàtàkì bí nípa ìdáàbò wọn a máa ń gbúrò ìgbà mìíràn máa rí lórí ẹ̀rọ ayélujára irú nǹkan tí wọ́n ṣe fún àwọn obìnrin irú àwọn obìnrin opó ní àwọn ìgbèríko báwọn ni communication láàrin ikọ̀ yín sí àwọn obìnrin tó wà ní ìgbèríko ṣe kàn máa ń jókòó sákúrẹ́ tẹ máa ń rán àwọn èèyàn sí wọn ni àbí you meet them directly
2: àwa fúnra wa là ń lọ bá wọn nínú oko irú àwọn obìnrin tó ń ṣàgbẹ̀ báyìí ta fún ní pakopako ta fún ní sprayer ta fún ní bàtà ṣe náà sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn ìjọba ò wá bá wọn irú àwọn ta lọ fún ní apron pé ẹlòmíì tó máa tajà kó tó wọ̀ yẹn tó ti jí owó ẹ̀ àbí tí ó ṣe pálapàla nínú ọjà àtìgbà tá a ti ń yọ sí wọn wọn ni a máa dúpẹ́ wọn ní àwọn tiẹ̀ dúpẹ́ pé ìjọba yìí rántí àwọn náà àwọn tó dẹ̀ ń ṣe àwọn opó náà nígbà ọdún wọn ní tí oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ máa bù ṣe olóòtú so a lọ a fún wọn ní oúnjẹ a fún wọn ní owó kì í ṣowó tí ò ní tó wọn ṣe bẹ̀ kì í ṣowó tó máa rẹ jara tó rẹ ẹran tó máa tán o tó tún máa ṣiṣẹ́kù fún wọn láti gbọ́ bùkátà pẹ́pẹ́pẹ́ ni o a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣèrànlọ́wọ́ fún wa náà mínísítà wa olúbùnmi tunji ojo tó ní pé kí a gbé ìjọba lọ bá àwọn èèyàn ní ẹsẹ̀ kùkú a dúpẹ́ lọ́wọ́ wọn ọwọ́ làwọn náà a máa rò kì nítorí yẹn àwa ń gbé ìjọba bá àwọn mudumudu ijoba lo ba awon eyan ni ese kuku ni ki se pe a ranse si won tabi wi pe a ranyan si won iro o tori ibe ni bo tin wa o de je ko di gba ibo ka to won le ton se fe le ton ti ton se lowo lowo ati le ton si ma se ti wa bi ton de fa adura ran ijoba na lowo.
1: Thank you very much, Honorable. Afi be ni akoko mo lori eto. Honorable Omotolani Hassan ti won je okan lara iko SGN ni ipile Ondo. Iko ina ni Honorable Dayo Awude ti won se oludari re to je pe minister foro abele ni ile yi Olubunmi Tuji Ojo awon na se onigbowo eto yi. E se pupo Honorable Omotolani Hassan. To eto na ko ni ju bayi lo ni agbara Olorun ba imuse ireti otun atun ma pada gora fefe lo se tun bo oruko temi ni patience Olusegun ire o.

0: keep it locked on Adaba FM.
1: Báwo ma ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
2: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣára iná mọ̀ ni. Bó bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
3: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
4: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07-64-60-64-19. 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè ohun tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ ńlẹ́sẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́ẹ̀ bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
4: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
5: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ ṣe á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 90 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbomo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni o wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bele lomi yọ ma ri pe boya bohun ba ti nse eyo inira lohun fi nse eyo elomi a ma ta elomi a ma ro lagbara olohun iwon na wa ninu awon ti o ma gbegbe ope number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Àwọn tí èrè onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ la bí ni ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní o máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gbogbo. Kódà èrò ọ̀run sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Corona báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
6: Àgbòyé ìṣirò sì jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

ìpè ẹni rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpè tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọn yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.domkote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.

gbọ́nà nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dá lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní ìjọba ọ̀run kù dẹ́dẹ́, aráyé yí padà ò ní dájọ́ ayé ń bọ̀ o. Tí yóò béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní bó ló ṣe lò ó, ṣé ti dáadáa ni àbídà kejì. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní bá Obama ṣe rí ọmọ kẹsàn-án rè, gbogbo ẹ̀dá tó bá ṣe kàlàyé yọ kẹsàn-án kà. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlẹ́yin ò ṣeré ṣèkà, ẹ̀yin náà ẹ mọ̀ lẹ́sàn tẹ́ẹ̀kẹ́. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní gbélé ayé kó ṣe rere, torí pé olókè kà ò pé. Ó gbóná nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mi jẹ́ o. Àtún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jálẹ̀ bí àpò yìrì. Àwọn kókó ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹja tó máa mú wá. Ó gbóná nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá ìboni àti bẹ̀rẹ̀ ń boni àti kò. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè ọ́yẹ́ ẹgbọ́n. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Bauchini. Ọwọ́ ti bá obìnrin kan, èyí tó wò sùnsùnsùn lọ́ba mú ìyàwó ọkọ ẹ̀ lọ́ba ṣekú pa. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní kí a ló dé. Òtàjẹ́ ń pé méjì obìnrin ọ̀mọ̀dé nù. Ó gbóná nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ tó gbọ́ ilé náà.

0: 2 lẹ́yìn bẹ̀ ń bẹ̀rù yìí. Ẹni ń wá fà ń wọ́fò. Ọ̀rọ̀ di nǹkan nínú òṣogbo tí Sólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n wá bẹ̀ tí wọ́n ní káwọn èèyàn mọ́ mówó wá. Wọ́n máa ta àwọn ọjà oúnjẹ àwọn nǹkan míì fún ọ lẹ́dínwó. Náà bá kówó wọn náà bá kó sá lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Ọyẹ́ tó gbọ́ ilé náà. Ìpínlẹ̀ Ondo òun lélẹ̀ ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí bí àwọn ọmọ kéékèèké méjì bí wọ́n ṣe bí iná bó ṣe ti gbé wọn. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Òkè náà mo tún tajú ká rí ìròyìn kan nípínlẹ̀ Cross River. Ọ̀rẹ́ gún ọ̀rẹ́ rẹ̀ ó gún pa. Látàrí 500 naira 500 naira. Ìpínlẹ̀ Cross River òun lélẹ́yìn ti ṣẹlẹ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Ọyá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ọyẹ́ tó gbọ́ ilé náà. Láti ìpínlẹ̀ Ogun, Èdùmàrí Mọ́mọ̀jìán sì wá mú. Ọkùnrin kan ó ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọn ni wọ́n sì mú bí ọmọ ẹgbẹ́ òkùnkùn. Náà bá ṣekú pa nípínlẹ̀ Ogun. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn ilé náà tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ tún gbọ́. Ìpínlẹ̀ Èkó òun lélẹ́yìn ti ṣẹlẹ̀. Èrò inú ọkọ̀ kan lọ́bàṣàdédé fò jáde láti inú ọkọ̀ nígbà tí ọkọ̀ bọ́ọ̀sì tó ń lọ lọ́wọ́. Ibi ó ti já bọ́ọ̀lẹ̀ ibẹ̀ ló gbàgbẹ́ mímì. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Mo tún tajú kán rí ìròyìn láti ìpínlẹ̀ Abia. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá. Wọ́n mọ̀ ti ṣe àwárí agbárí àwọn èèyàn tó tóbi 28 àtẹ̀gùn àwọn èèyàn inú igbó kan nípínlẹ̀ Abia ni wọ́n ti rí. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Ilé ẹjọ́ ló ti ju afurasí ọmọ ikọ̀ IPOB kan. Ó ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n lórí pé wọ́n ṣekú pa òṣìṣẹ́ àjọ DSS. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Mo kú ń bẹ̀. Ìròyìn eléyìí ló ní mọ́ jẹ́ ń pò bí mi Ọlọ́run yá àárọ̀ bí o. Àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin kan. Èyí tí wọ́n ní ó ṣekú pa bàbá tó bí lọ́mọ ẹni 80. Ìpínlẹ̀ Katsina òun lélẹ́yìí náà ti ṣẹlẹ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn. Èyí àtàwọn kòkòrò yìí míì lẹ́gbọ̀n lọ́sàn-án tòní. Ọyẹ́ wá nǹkan ká ẹ fìdílé ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn ilẹ̀ gbọ́lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí. Ẹ̀kan ṣẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ péjọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
2: Èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọ́sọ́kótó rèé o lápòṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra aláràtúntà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ìrànràn àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ aláràtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o Family Arena wà ní Oyinbi building opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Mabo ni shop wa. To many do you First Bank after Texaco. Be a ban loss here so lakure. Well, when fair about Asho baggy, Asho Kone Batokone, so much on Monday Batom, the baggy over the baggy, really lose you both, and baggy bill also day. Emma Kuaso, the number 08037453497. Family Arena, Ilisha Babuki, Yonusi, Tosi Sheben, Yonusi Wayne.
0: E kaabo pada lati oke lohun. E ja bere ni papapa awon royan ka mo mu wa ni soki soki. Bo se tin gbona la la la. Iroyin elei e je nti ipinle Ondo bere. Tori pe ile bayi la si keso orode. Ile ise olopa ni ipinle Ondo lo ti bere iwadi fini fini lori ku awon omodun meji kan, omodun meje kan ti won je meji ti won je okunrin yi ti ina gbe ni idanri. Lojo Saturday to koja yese ni awon mo ohun oni Oyedele Oloyede Ayo ati Clinton Koliola ani se ni won gbe mimi nigbati waya ina to jale sobu eleyi ti won wa lori lojo ona Apefun Road iroyin fi ye ni wipe isele yi o lowa nigbati awon omo na ti won wa ninu sobu ohun awon ti isele na to soju won so fa won niroyin wipe waya ohun lo sadede ja si ori ile na iye ti o sokunfa bi awon omo mejeje ohun to je okunrin iye ti won gbianju lati sa kuro ninu sobu ohun ti o si je pe ise ni won lo kokolu waya na ti won si tibe gbe mimi kolohun obo sanu iwe royin Vanguard onugbe jade loso oni o gbona nrotutu leyin bembe royin lati ipinle Ondo oye je ngba ipinle Eko lo ni papapa ironu akokan inu oko boss lowa lo ba fo bole boko boss se nlo lowo ibe lo gbagbe mimi ironu akokan lo ti sadede fo bole lati nu oko boss eleyi to nlo loju ona to je pe ise ni o je pe o lo kolu opo nla kan bribiti iye ti o je pe o wa ni ikorita ogun lana loju ona oju elegba nipinle Eko iroyin fi eni pe oko boss ohun ti won da ko number re ina je pe o nlo si oju elegba na lona suru lere en to je oludari eto ilanloje ninu amojuto Eko last man nipinle na Adebayo Taufik o foju oro ilede nu atijade to fita fawon oniroyin oni Taufik on toka si pe iwadi ti won se fi yi pe awa ko na ina ni o wa oko bakan bakan bakan eleyi to je pe won ni o ti mu oti yokerin o gbona nu otutu leyin bembe royin won ni bi ti awa ko ohun to tin wa oko lona ti oto o le nikan to wa legbe lo ti so fun pe ko rora sugbon okan lara awon to je ironu oko ohun ohun fe gbianju ati fo bo le nbe ibe lo ti lo fori gba nkan to si gbe mimi Benin Times onugbe jade losan oni o gbona nu otutu leyin bembe royin oya iboni ki nra je nlo ipinle Ogun mo ti ku Leko oko ikan eleyi to po kore ni se yi o ni iroyin fi ye ni wipe awon afurasi omo egbe okunkun kan o ni won mo ti simu gege bi omo egbe okunkun won ni owode ijaku ni ipinle Ogun gege bi iroyin bo se fi ye ni isele yi na lo waye nigbati awon afurasi omo egbe okunkun ti won yalu oja kan eleyi ti won ni won wa omo egbe okunkun akegbe won ti won po kore ni dami ti won ni won wa kiri iroyin fi ye ni pe isele yi o na lo waye gege bi won se si okunrin kan ti won simu oni o sise yi o mu si dami oni be o na lo je pe awon boys ohun yin ni won foju sun eni ti won wa na ko to di pe yin se ni won ri okunrin na ti won si yinbon fun ibe o na lo gbagbe mimi ko lohun oba kon mo jiyan si amu si yan iwe iroyin punch onugbe jade losan oni o gbona nu otutu leyin bembe royin mo ko nbe iboni ki wa lo eje ngba ipinle Bauchi lo bayi o gbona nu otutu leyin bembe royin owo ba obi kan eleyi to seku pa iyawo oko e ìpínlẹ̀ Bauchi ló ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi ló ti fi kélé òfin gbé obìnrin kan ìyàwó ilé ẹni ọdún 33 Hawau Haruna lórúkọ rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn wípé ó wù sùsùsùn ńṣe ni ó ṣekú pa ìyàwó ọkọ rẹ̀ míì Jamila Adamu ní agbègbè Tafọ́balẹ̀wà Housing Estate nípínlẹ̀ Bauchi. Ìròyìn fi ni pé ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ jẹ́ pé wọ́n ní wọ́n lọ sọ níléeṣẹ́ ọlọ́pàá lórí wàhálà eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin méjèèjì èyí tí wọ́n ní wọ́n ń gbé orí ojú òrùlé kan. Nínú àtẹ̀jáde ọ̀hún tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Nafiu Habib tó fi ìta ló ti ní ìwádìí tí wọ́n ṣe fi hàn yí pé Haruna ń lọ jẹ ìyàwó kejì nígbà tí ó fi ẹ̀sùn kàn wí pé ńṣe ni ó lọ mú ọmọ odó tó sì fi fọ ìyàwó rẹ̀ Adamu ńṣe ni ó fi fọ lórí ibẹ̀ lílé ti ṣubú tó sì tibẹ̀ tọgbẹ́ mímì. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo tún kú ń bẹ̀ ibo ni kí n tún lọ. Mo sáré rí ìròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni o. Ńṣe ni ọ̀rọ̀ lọ dàbí nǹkan gẹ́gẹ́ bí àwọn èèyàn nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ti jẹ́ pé ọ̀rọ̀ ń kọ wọ́n lóminú nígbà tí àwọn kan tí wọ́n ní wọ́n wá síbẹ̀ tí wọ́n ní wọ́n gba owó lọ́wọ́ wọn wípé ẹ wá ra àwọn ọjà oúnjẹ àtàwọn nǹkan míì lẹ́dínwó owó díẹ̀díẹ̀ lẹ́ẹ̀kan mú wá lábàgbé àwọn ọjà náà fún yín o. Ìròyìn fi ni pé ẹnìkan ó gbé sórí ìtàkùn Facebook tí wọ́n sì ní í ṣe ni àwọn èèyàn tí wọ́n ní wọ́n fẹ́ ta ọjà fáwọn èèyàn a ní wọ́n lọ fi ìdí kalẹ̀ pé àwọn wà ní òde olówó nílùú Òṣogbo a ní eléyìí ló mú kí àwọn èèyàn mọ sáré wà wípé ọ̀dà náà àwọn oúnjẹ eléyìí tó jẹ́ ẹ̀dínwó tí wọ́n sì ní kí wọ́n mú àwọn owó kéékèèké wá tán bá ti mú wá ńṣe ni wọ́n wà gbé oúnjẹ fún wọn ní ẹ̀dínwó ọ̀hún lẹ́yìn ọ̀sẹ̀ kan wọn ni wọ́n bá gba owó ọ̀hún tán lẹ́yìn ọ̀sẹ̀ kan làwọn aráabí náà bá ti kánlẹ̀ náà bá sá lọ. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ní pápápá ìròyìn ilé náà tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ gbọ́n láti ìpínlẹ̀ Rivers ọkùnrin kan ló ti gún ọ̀rẹ́ rẹ̀ ó ti gún pa látàrí ₦500 ₦500 tí wọ́n ń jà sí ìpínlẹ̀ Cross River ni. Ọkùnrin kan tó pọ́kọ́ rẹ̀ ní Ebino Mbang yìí ni ìròyìn fi ni pé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ Cross River lọ́mọ ti bàbá yìí lórí bí ó ṣe ti gún ọ̀rẹ́ rẹ̀ ayé èpè ibọ̀ bí ó ṣe ti gún pa ẹni ọdún 42 ni a ní èdè àyedè ńlọ bẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì lórí bí wọ́n ṣe ti ń pín owó ₦500 eléyìí tó jẹ́ pé wọ́n fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ìròyìn wá fi yé ni wípé ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ wáyé gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Sunday Etiopan bó ṣe fi léde nínú àtẹ̀jáde tó fi ìta ànilọ́gán tí wọ́n gbọ́ làwọn ikọ̀ elétò ààbò lọ tí wọ́n sì ní ọkùnrin kan àníṣe ni ó gun ẹnì kejì ọ̀rẹ́ rẹ̀ inú gun pa látàrí èdè àìyedè tó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì lórí ọ̀rọ̀ owó ₦500 kọ́lọ̀ wọn bọ́ sàánú ni. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn ilé náà tó tún wà lọ́wọ́ mi rè ní pápápá. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Katsina ló ti fi kélé òfin gbé ọmọ ọdún 33 kan Sada Tambayi ló ti wà ní akóló wọn lórí ẹ̀sùn pé ó ṣekú pa bàbá rẹ̀ ẹni 80 ọdún Adamu Tambayi níjọba ìbílẹ̀ Bindawa nípínlẹ̀ náà. Ìròyìn fi ni pé ńṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ó lọ wáyé gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Abubakar Siddiq Aliyu bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn wọn ní ṣe ni àwọn gbọ́ o tí wọ́n sì wá síbẹ̀ ẹnìgbà tí wọ́n débẹ̀ bàbá àgbàlagbà òun ni wọ́n ti bá nínú àgbàrá ẹ̀jẹ̀ eléyìí tọ́mọ rẹ̀ tó ti ṣekú pa. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yẹ́ jẹ́ ń sáré wo èèyàn bíi méjì àbí mẹ́ta 08162519991. Ó gbóná inú
3: tutù lẹ́yìn
0: bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun ní pápápá ọ̀yà.
3: Ọmọ tó máa ṣe kúkọ wá lọ́nà jẹ́ ká bí o.
0: Àmì o.
3: Tọmọ bá ti ń ju bàbá ẹ lọ kí bàbá ìdílé akígbé síta o. Mo kò lè rìnrìn àjò ní bàjẹ́ o.
0: Àmì ẹ ṣeun o. 08162519991. Ó gbóná inú.
3: Ó gbóná inú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Ẹ kú ètò ọláwà pẹ̀lú yín o.
0: Àmì ẹ ṣeun.
3: Láti ọjà ìlú òlókè àró.
0: Ọyẹ dasi.
3: Ọmọ tó ṣe kú bàbá ẹ yẹn bàbá ẹ náà ló máa ọmọ náà ló máa pa.
0: Ẹni
3: tó dẹ̀ pa ìyá ilé tó pa ìyàwó
4: ọkọ ẹ ọlọrun adájọ fún tọ má ti rí mú ẹjọ tó tọ àti ilé tó yẹ oníkọńtà fún
0: ọdà ẹ ṣe mu 08162549991 ẹjẹ àtúnwẹ lómi ògbónánú hello o ti já ògbónánú
5: hello
0: à ń gbọ yín
5: olúṣọlá mi láti ìyàmọye
0: ó yẹ dási
5: wọn ni ẹni ń wá fà ń wó fò
0: ẹni
5: ń kówó sílẹ pé wọn ń bọ wá ta oúnjẹ ọpọ fún wọn nǹkan tán wá náà rí ẹni bá fẹ ra oúnjẹ kó bọ sọjà
0: ọdà
5: àdáríjì gbogbo wa
0: ẹ ṣeun ẹ ṣeun 08162549991 ẹ ká tún wẹ lòmíì ògbónánú ẹ ti wà ń bẹ
5: hello
0: ògbónánú
5: ó tutù lẹyìn bẹbẹ ròyìn
0: ọ yà ń gbọ yín
5: ẹ mà ṣe o àwọn tó àwọn tó ń tí mo fẹ sọ nípa ẹ lé àwọn tí wọn bá yẹn àwọn orí ó ọjà àwọn òró oúnjẹ wọn ń rà lórí lórí íńtánẹẹtì ọlọmọjà kú bára wa o
0: ẹ ṣeun
5: ṣe ló sọrọ
0: ọdẹ ṣeun 08162549991 ògbónánú
6: ògbónánú àbáyọmí àbáyọmí oyelesi látolókan igida kókó lágbára ọlọrun àṣàṣe èdè ayé kò ní mú wa o nígbà tí wọn bá wo ọrẹ ṣùṣù tó ní 500 naira tó dẹ pa ọrẹ ìdájọ ti wà lọwọ ìjọba ẹ ṣeun
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ àwọn ẹnìkan sí ká máa lọ ògbónánú
7: ó tutù lẹyìn
0: bẹ̀m̀bẹ́ ròyìn
7: ẹ mọ̀ pé ètò
0: ẹ ṣeun o
7: irú àwọn tí a ní wọn fẹ́ ra oúnjẹ tí a gbá yẹn bí o máa yé tí a gbẹ́ nìkọ̀ọ̀kan ṣùgbọ́n iye owó tí a wú gbẹ́ nìkọ̀ọ̀kan inú mi ò dùn kò tíì pọ̀ tíì pọ̀ tó gbogbo ẹ̀dá tó bá ti mú kọ́kọ́rọ́ ọ̀kájú àlọ́wọ́ lẹ̀pọ̀ fọ́dọ̀ máa fi sí ọjà wà ńlẹ̀ n ò kọrí ọjà wọ́n á yẹ kó rí íńtánẹ́ẹ̀tì wọ́n kọjá wọ́n kó jẹ́bọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan n ò gbá wọn tó ó yẹ wọn gbọ́n jù bẹ́ẹ̀ lọ.
0: ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ já máa lọ ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o ohun abáṣelé nìkan máa rántí pé ó dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la ẹ jẹ́ agbélé ayé ká ṣe rere ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: Eku dede wo yi o, eyin temi ni ilu Akure. Emi Femi Alagbolonki yin o. Ni ona to gba isolo lo ni waju Democracy Park leyin Moshalashi Central Mosque ni ilu Akure ibe la wa nisin. E ri office wa pelu sabodo nla tori gbagba. E ri ibi to ko Femi Alagbosi ibe la wa. Ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise. Ma bo lodo Femi Alagbo to je pe ososu ninu re baje to wa ni pa kini tu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 0706532684 3. Lekan si 0706532684 3. Awon ogun to poju owo wa nibi ma bo lode mi Femi Alagbo. Kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa. Kilode awon baba wa to laye ojo yen to je pe wa ni awo merin marun mefa kan de sojuse won laarin won iwo ma bo lodo Femi Alagbo iwo to mo ngba bi Ronaldo tabi Messi ma bo ko wa gba ogu to pojo won lodo Femi Alagbo awon miran wa ma jade ni oru lodo bi e meta e merin e marun e mefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogu to pojo won lodo emi Femi Alagbo number wa re lekan si 0706532684 3. Iwo okunrin to le gba po lori papa daradara ah kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa daradara pelu aya re nile pa lo se munu e ma se dun inu lo ji so dara iwo ma bo lodo emi Femi Alagbo awon miran ati yagbe ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi ah kini yan tun jade ah kino ta baro olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to nfun oni ifuya ah ah to fun oni fokan bale kilode ma bo lodo Femi Alagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won o ati gbera ah won era won bi awo eyin mi kilo se e leyin ah ah ma bo lodo mi Femi Alagbo ni pase Eledumare iwo yo ri wo so number wa re lekan si 0706532684 3. Office wa wa ni Isolo Road ni waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Moshalashi Central Mosque.
1: Awon kan ni pe kon ru lagora won. Awon kan ni pe igan ja won je lara. Awon kan ni pe inu won gbono lati nu wa. Ah ah, ma se beru ni pa se Eledumare. Ma fun ni ogun to ma ba o lara mu.
2: Eku dede iwoyi o eyin temi ni ilu Akure. Emi aya Femi Alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure. Ta ba ri iwo obirin to ti wa nile oko lojo to ti pe to re yan pe ran nise ma bo nile se Femi Alagbo tabi iwo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile se Femi Alagbo tabi iwo ti o le gbabo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo di sin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti
0: bi iyawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to n se obirin o awon okunrin na lo mo kan to n se okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri iyawo mi e ri sabodo wa tokan Femi Alagbo o ke bere ninu Democracy Park pe ibo ni office Femi Alagbo e ma bo an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu State ni ile Ibo a asuko re te eyin temi ke na wa jafa ni Femi Alagbo a dupe lowo eyin te wa lokan te ni pe a Femi Alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu olorun lo se o Femi Alagbo kon o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pase Eledumare gbogbo to je soro fun yo di itan tijo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fi afia o ami o.
3: In a fast paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean. It's your time to shine.
4: Ẹgbẹ́ Festus Akinwale àti Onírèwé Roland Ìbúra Ọláwọlé àti Ìyábọ̀ Ògúnníyì fi tayọ̀tayọ̀ kí Adelé Ọmọba Adégbọ̀rọ̀ Láwàní Onírèmù Barista Ìdòwú Adéníyì Olódòsì Honorable Charles Ọwádára Gbogbo Àgbà Imare Lọ́kùnrin Lóbìnrin Lọ́mọdé Lágbà Imare Àtúnkí Gbogbo Olóyè Ìlú Imare Àwọn Ìpogun àti Olórí Ìpogun Onílé àti Àlejò Pátápátá Nílé àti Lẹ́yìn Odi Wú Ayẹyẹ Ọdún Ẹ̀gbọ̀ngi Pàtàkì Jùlọ Ẹniwa Sẹ́nẹ̀tọ̀ Dr. Bọ̀dé Ọlájùmọ̀kẹ́ Honorable Ìdòwú Adéyanjú àti Ẹnjìníà Túndé Ọláyíwọlá pẹ̀lú Túndé Aróge Wú Ayẹyẹ Ọdún Ẹ̀gbọ̀ngi Festival Imeri Progressive Forum pẹ̀lú Imeri Security Committee Ùṣẹ́ Takuntakun Àwọn Planning Committee ni James Ọdẹ́túndé Chairman Olúgbòṣẹ́rẹ́ FF Olísà Túndé Ìyábọ̀ Òsí Mọ̀káyé àti Owólabí Juliana pẹ̀lú Victoria Akinwale Ẹgbẹ́ Festus Akinwale àti Onírèwé Roland Ìbúra Ọláwọlé àti Ìyábọ̀ Ògúnníyì ló sọ wípé àṣeyí ṣẹ̀mí láṣẹ Èdòmàrè. Ǹjẹ́ Ọdẹ́túndé James Chairman Honorable Oyè Festus Secretary ló ń kéde.
5: Àsìkò màtún ti tún.
6: Fún alágbàyàmúyàmù ètò automatic miracle hour.
5: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
6: Tó kalẹ̀ sí àdófùre ìdánrin road Àkúrẹ́.
5: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
6: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
5: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípò dípò.
7: Ọ̀pọ̀lọpọ̀
5: ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
6: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
5: Oh my God!
6: Oríṣiríṣi disorders àti inadequacies ló kúnlé ayé.
5: Àwọn bíi bipolar disorder,
6: obsessive compulsive disorder,
5: àbí schizophrenia psychotic disorder.
6: Àdúrà gidimọ̀ làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
5: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
6: From 9 AM to 6 PM ni àwẹ̀ àti àdúrà.
5: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
6: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
5: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
6: Olúwa ìwà di àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
5: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
6: Yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
8: Olóore lọ, ó máa pọ́n mi ò kẹrù tòdo. Olóore lọ.
9: Ọdún 82 years ni bàbá wa olóyè J. Abraham àtọmọ ti lòlókè pẹ̀kú tó káyé pọ́ dìbò ṣe. Ọjọ́bọ̀ Thursday October 1 ni wọn yóò gbóku bàbá kúrò ní General Hospital mọ́ṣúárì Ìgbàròkè wá sílé rẹ̀. Number 23 New Ìlọ́rọ̀ Street, Ìpógun, Ondo State, láago 11 òwúrọ̀ níbi tí wọn yóò ti tẹ̀ ní tẹ̀yẹ. Aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni wake up yóò wáyé nílé rẹ̀ yìí kan náà. Friday October 2 ni sìnkú ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State, láago 10 òwúrọ̀. Ìtẹ́lẹ́yìn ìsìnkú ni gbàlejò àtijọ́ ọ̀rọ̀mọ́sí yóò kalẹ̀ sí St Jude Anglican Primary School Playground, Ìpógun, Ondo State, láago kan ọ̀sán. Ọjọ́ Àìkú Sunday October 4 ni Thanksgiving service àti ìjádòkú bàbá ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State. Bàbá olóyè J. Abraham Atomuti, bàbá ìwé ìjọ St Jude Anglican, Ìpógun.
10: Òṣìṣẹ́ Olúfà, ọ̀tẹ̀rú ọba òde, ó lọ́dọ̀ di ọ̀ṣùpá. Ebú ìlẹ́sẹ̀ ọ̀tẹ̀tẹ̀ ọmọ olóyè Edo Kọ́ọ̀nù òkè Sáì. Ojúlé àbáyé náà jà gbàgbọ́ oyè. Ẹ̀gbùkàn ọjọ́ Olúfà, àjà àdákógun. Ẹ̀gbùkàn ọjọ́ àdákógun, àjò ìyèlú ọlọ́jọ́ obìnrin.
9: Ọ̀pọ̀ ọmọ, ọmọọmọ àti ẹbí ló gbẹ̀yìn bàbá, àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
11: Ìjẹ́ òun wọ ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
12: Ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jáàmbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yá ẹ máa bọ̀. The Heritage College of Education Unam Owo tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Adékunlé Ajásìn University Àkùngbà Àkókò ti ń gba akẹ́kọ̀ọ́ tuntun wọlé báyìí o. Ohun tó kọ̀ nílò ni 5 credits ní O level. O lè yàn láti ní bachelor's degree ní èyíkéyìí nínú education, arts, sciences, social sciences, vocational and technical education, guidance and counseling, early childhood education, educational management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O fẹ́ ṣe é ní full time, part time àbí sandwich yan èyí tó fẹ́. A tún ní NCE, PGD, Remedial Studies, Entrepreneurship Training, JAMB Coaching and Secondary School Programs. àjòkó sílé máa fàkókò ṣòfò pé 09056199804 láti gba fọ́ọ̀m tó bá wà lákùrẹ́ lóòye mekun grammar school cbt center láyé kọ̀ǹpútà ní ọ̀kà àkókò ládé communication ìdóàní happiness concept cafe opposite ọ̀wọ̀ polytechnic tàbí unique cyber cafe ìfún tàbí kẹ máa bọ̀ tààrà ní kilometer 3 ìkàrẹ́ road ọ̀wọ̀ ẹ tún lè gba fọ́ọ̀m lórí káyélujára at theheritagecollege.edu.ng the Heritage College of Education.
7: À ń múra àwọn olùkọ́ ọjọ́ ọ̀la sílẹ̀.
13: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì kété ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìgbá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkìẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí díkìẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gba ẹ̀ èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè Danco Plaza lájí lọ́sùn ládó Èkìtì ẹ owó ọ̀kan sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ jáde rúlé o.
14: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
15: Màámi.
14: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
15: Hypo kẹ̀.
14: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
16: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
17: World Ladies Day is here again. Every 28th of September is World Rabies Day to remind all pet owners to protect their pets against rabies. The theme of this year is Stronger Together. Vaccinate your dogs and cats. Rabies is deadly, but it can be prevented. Once signs of rabies appear, there is no cure. Be a responsible pet owner. Keep your dogs and cats indoors or securely leashed.
18: Gbogbo wa la gbọdọ ṣiṣẹ papọ lati dena arun ti eyan le ko lara eranko. Daabobo aja ato longbo re, ma je ki won ma rin gberegbere kiri. Eni aja ba buje ko fomi atose fo, ko si gba ile iwosan lo lati ṣetọju ara e. Egbe awon onimọ isegun itọju eranko nile Nigeria eka ti ipinle Ondo lo nke tantan wipe igboran san jebo riru lo.
17: Vaccinate now. Report bite to save lives. This message is from the Nigerian Veterinary Medical Association, Ondo State Chapter.
19: Àwọn ẹni rere lọ bí àlá tí à ń rọ́ ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni láti gbégbè sí ayé rere nígbà tá a bá wà láàyè dídùn sì ni ìrántí olódodo. Òní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 ló pé ọdún mẹ́jọ tí ambassador Rachel Bọ́lárìnwá Aríṣe fi wá sílẹ̀ lọ. Màmá àwọn olùfẹ́ fi wá sílẹ̀ lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2018. Màmá onínúure bó tilẹ̀ jẹ́ pé ó wu Ọlọ́run láti mú yín lọ sínú ìsinmi rẹ̀ lọ́dún mẹ́jọ sẹ́yìn. Àwọn iṣẹ́ rere gbogbo tẹ́ ẹ ṣe ló ń fọhùn síbẹ̀ tá ò sì ní gbàgbé wọn pẹ̀lú bí ayé yín ti ṣí sílẹ̀ láti gbà tẹ́ ẹ ti papòdà. Ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wájú tẹ́ ẹ dojúkọ dára ẹ̀yìn tẹ́ ẹ sì fi sílẹ̀ ò bàjẹ́. Àwa ń ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo. Late ambassador Rachel Bọ́lárìnwá Aríṣe onífẹ̀ẹ́ onínúure. Ẹ máa sinmi lọ láyà olùgbàlà títí dọjú àjíǹde típinyà kò ní sí mọ́. Ìkéde yìí ló wá látọ̀dọ̀ gbogbo ẹbí.
20: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mẹ̀ pé àsìkò òjò àrọ̀ ọ̀rọ̀ dá èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ òun ló tún ti gbòde kan yìí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé ní kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo Dr. Láídé Adélàmí MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà ń tòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń láàárọ̀ yín pé ẹja sún ẹ̀yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ kábọ́ síbi gegele. Ekule wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má bara kata òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisun Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yín ẹ máa pe 08037 0009 àti 0703 123590. Ó sì ṣe kẹ́ ẹ mọ́ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàkalẹ̀ Àkúrẹ́ Ìjàmbá Àtòfò Ẹ̀mí Ò

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹ̀jẹ̀ tí bẹ́lẹ̀ jẹ́ gbọ́ ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùrakòkó pẹ̀lú ìpùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò ṣàpútà. Eléyìí tá a mọ̀ sí Produce Buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìpùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń tà fáwọn ẹlòmíràn. Tí wọ́n sì ń tà sókè òkun. Àwa ń fi àsìkò sọ fún yín wí pé títa ìpùrọ̀ ó ní èso tàbí eléyìí tó tutù. Bá a sá tí kò gbẹ, jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó tàbí tàbùkù bá àwọn ìjà wa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkúrọ́ ká pa ìkúrọ́ ká sá kó gbẹ ni yìí bẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti kaṣú. Orí bá a bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn ìdí ṣòwò ṣọ́ọ̀tì ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò ṣàpútà wà ń fi àsìkò ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkúrọ́ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò ṣàpútà tí wọ́n dá àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí ọwọ́ ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honorable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀mọ́fúta Wajibúyè alias Kátàrè lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò ṣàpútà lápapọ̀.
4: But you'll never be alone, I promise. When you're weak.
5: It is another pink month, the month of October, set aside to raise awareness of the scourge of breast cancer. This year is here again. We'll take advantage of the pink month to have your breast screened under mammography at a Federal Medical Center or at a discounted rate in the month of October. Take advantage of the month to win against breast cancer before it affects your dreams and life aspirations. Breast cancer remains the greatest health threat to women world over. You can win if you take advantage of this time. Early diagnosis and treatment remains the best bet to defeat the threat of breast cancer. Get up right away to Federal Medical Center or what? Place a call now on 0810-9892-010 or 0803-339-5594. 0803-339-5594 at the Radiology Department at FMC or what? And you as a woman will be glad you did. This message is sponsored by Breast Cancer Awareness Committee, FMC or what?
6: I'll be ọjọ́ Sunday ọjọ́ kẹrin oṣù kẹwàá 2026 ni Kore Ijowa Celestial Church of Christ area A headquarters Ọlọ́run Ṣogo Parish 7 Citadel of Prayer and Faith tó wà ní Ọ̀dàlódà Kure wọ́n ṣe ìkórè àjọ̀dún 43 annual adult harvest àti Thanksgiving service tó máa wáyé nínú ìjọ ọ̀hún lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026 yìí bí àlàkalẹ̀ ètò ìkórè wa ṣe lọ rèé Friday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án 2026 yìí ni Youth Day eléyìí tí àwọn ọ̀dọ́ yóò mọ darí rẹ̀ láago mẹ́wàá ṣàlẹ̀ Sunday ni Rainbow Luncheon tí ó bá wà dé Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ni Women Council 5 p.m. bákan náà ni ẹ̀sìn àwọn wòlíì lókùnrin àti lóbìnrin láago mẹ́wàá àárọ̀ tó bá wà dé ọjọ́ ìkànnà nírọ̀lẹ́ ni ìsọjí ọlọ́jọ́ mẹ́ta máa gbéra sọ ọjọ́ Friday ọjọ́ kejì oṣù kẹwàá 2026 ni musical night lára àwọn tí a fìwé pè náà ni Tosin Ultimate guest artist náà ni ọjẹ́ nígbà tí evangelist Olúwanbẹ olówó ṣùṣe olóṣùkò dàdé náà wà nínú àwọn tí ó mọ̀ forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ní artist night wáyé ọjọ́ Saturday ni a ṣe ìtọ́jú ilé olúwa tá a sì ṣe àbẹ̀wò sí ilé àwọn ọmọ tí ò lóbì Sunday ọjọ́ kẹrin oṣù kẹwàá náà ni pàpánbárí àjọ̀dún ìkórè wa tí ó bá wà dé ní ọjọ́ Monday náà ni àtàbàsáwà láago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ má gbàgbé o ọjọ́ kẹrin oṣù kẹwàá 2026 ni ìkórè wa ọ̀hún venerable superior evangelist Ajayi Samson Ọlọ́run Ṣogeria A and Shepherd Church assistant venerable superior evangelist J.O. Ọlábigẹ pioneer shepherd venerable Deji Ogunbíyì chairman Moray Celestia Waliola Ìjàbádéni chairperson venerable Samuel Arolo chairman 1 Cape Elder sister Bolanle Afeni chairperson 1 brother Olakunle Akingbolu chairman 2 sister Olabisi Omolafe superior evangelist Ocean, CCC Worldwide, Reverend EMF Oshofa, Pastor Spiritual Head, CCC Worldwide, Reverend SBJ Oshofa, Pastor Prophet and Founder, CCC Worldwide. Ẹ má gbàgbé o, ẹ jẹ́ ká fi nǹkan ìní wa ká fi bọ̀wọ̀ fún Olúwa. Nínú ìjọ wa, eléyìí ti ń bẹ ní Ọ̀daràn. Ìyẹn náà ni Celestial Church of Christ, Area A headquarters, Ọlọ́run Ṣogo Parish 7, Citadel of Prayer and Faith, Ìgbìmọ̀ Ìkórè àwọn Olùkéde.
7: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
8: Bet influencer, what be that?
7: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
8: Hi, I bet sign me up.
7: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
9: ǹjẹ́ ẹ mọ̀ pé Nigeria jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,200,000 sí 2,203,000 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
10: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
9: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
9: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
12: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita? Double check. It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
13: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
14: Madam, si benye o. Marketing office at BFM ni wonwa. Number one lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road ni lu Akure. O de tun le pe marketing manager sori 0803-041-4344. Ronke sori 0703-529-5755. Tabi Grace sori 0803-247-4686. Ibe gangan lo.
15: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
16: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
15: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Ká bá yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣe iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
17: Oya ẹ máa bọ̀ wá o.
18: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
15: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kóra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mosilo Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Adeshida Road Akure. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434. Grace 0803247 4686. Tàbí Fẹ́mi sórí 0806086 4428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
19: Náà

0: electrolyte multivitamin drops and syrup adidi se fun awon ikoko atawon mo wewe bi won se ndagba o ni awon vitamin ko se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe nafdac fun telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol
1: pina
2: which one you don't win again
1: baba na betway rewards o
2: eh
1: bonus points loyalty offers vip perks at the collect points they convert them to cash hey ole me
2: ah ole you I beg show me
1: enjoy betway rewards play end points and win big
3: download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily 18 plus only play responsibly betway feel the action
4: tọ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ẹ tọ́gbọ́ ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti yẹ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ka ṣó níbi tí CDK wà.
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: My guy, you say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
3: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus.

ni orúkọ Ọlọ́run alaye ni a kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń tẹ́tí sí ètò yìí káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ètò yìí ní irú àkókò bí èyí bẹ́ẹ̀ sì ni à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọmọ rẹ̀ àti ìránṣẹ́ rẹ̀ tí ó fi ọwọ́ tọ́ láti yọ̀ǹda ohun ìní rẹ̀ láti ṣe agbátẹrù ètò yìí. A gbàdúrà ìbùkún Ọlọ́run a máa pọ̀ sí lórí rẹ̀ ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà. Ayérayé Ọlọ́run agbé ọ̀gá yan ológo Olúwa ògo ni fún orúkọ ọmọ rẹ̀. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti já àlàyé ọkàn àti láti tẹ́tí sí ètò tí ò ní. Ọlọ́run ayérayé Olúwa ó ṣe Olúwa ẹ tẹ́ ọ gbọ́pẹ́ wa o.

0: bí a ti ń lọ láti sọ àti láti gbọ́ ọ̀rọ̀ náà ọlọ́run ọ̀rọ̀ olúwa ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tí a fẹ́ gbọ́ ní wákàtí jẹ́ kó ní ìtumọ̀ nínú ayé wa nínú ọ̀rọ̀ náà olúwa gbàdúrà ẹ fọwọ́ tọ́ wa ní ọkàn gbogbo àwọn ọkàn tí ó ti yigbì ní orúkọ jésù olúwa ẹ máa fọwọ́ tọ́ wọn gbogbo ọkàn ẹran gbogbo ọkàn òkúta ní orúkọ jésù olúwa ẹ máa yí wọn padà sí ọkàn ẹran olúwa ká lè máa yìn ọ́ ká sì máa gbé ọ̀gá ògo ni fún orúkọ ọmọ rẹ ní orúkọ jésù kristi ni a gba àdúrà àmì lẹ́ẹ̀kan sí akíwa káàbọ̀ sí orí ètò yìí ní irú àkókò bí èyí ní ọ̀sẹ̀ tí ó kọjá kókó ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò òun náà ni fi ara rẹ jì fún ìdàgbàsókè ara ẹni fífi ara ẹni jì fún ìdàgbàsókè ara ẹni lónìí lágbára ọlọ́run kókó tí a ń gbé yẹ̀wò òun náà ni bí a ti lè mú ìbùkún ọlọ́run dúró pẹ́ títí bí a ti lè mú ìbùkún ọlọ́run dúró pẹ́ títí ẹsẹ̀ wúrà tí a ó gbé yẹ̀wò òun náà ni àìsáyà orí ìkárùn-ún ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkárùn-ún àti ẹsẹ̀ ìkẹfà àìsáyà orí ìkárùn-ún ẹsẹ̀ ìkárùn-ún àti ẹsẹ̀ ìkẹfà. The text is taken from Isaiah chapter 5 verses 5 and 6. Ǹjẹ́ nísinsìnyí ẹ wá ná èmi ò sọ ohun tí èmi ò ṣe sí ọgbà àjàrà mi fún yín èmi ò mú ọgbà rẹ̀ kúrò a ó sì jẹ́ ẹrun èmi ò wó ògiri ìlú rẹ̀ lulẹ̀ a ó sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀ èmi ò sì sọ ọ́ di ahoro a kì yóò tẹ ọkà rẹ̀ bẹ́ẹ̀ ni a kì yóò wá ṣùgbọ́n àwọn ẹ̀wọ̀n àti ẹ̀gún ni yóò máa hù níbẹ̀ èmi ò sì pàṣẹ fún àwọ̀ sánmà kí ó má rọ̀jò sórí rẹ̀ ẹ̀kẹ́ hallelujah. Lẹ́ẹ̀kan sí kókó tí a ń gbé yẹ̀wò ni bí a ti lè mú ìbùkún ọlọ́run dúró pẹ́ títí how to retain the blessings of God. A rí pé níbi tí a kà yìí ọlọ́run ti kára rẹ̀ ló ń sọ̀rọ̀ ló ń bá àwọn ọmọ ísírẹ́lì sọ̀rọ̀ àwọn ọmọ ísírẹ́lì àwọn ènìyàn rẹ̀ ènìyàn ọlọ́run ní ísírẹ́lì jẹ́ pé ọlọ́run ti kára rẹ̀ ó ti bùkún fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìbùkún ọlọ́run tí ó wà lórí àwọn ọmọ ísírẹ́lì ò lè mú kí ìbùkún yìí kí ó wà lọ títí nítorí pé wọ́n ṣẹ̀ sí ọlọ́run a rí pé ọlọ́run ti kára wá pinnu pé àwọn ìbùkún wọ̀nyí tí mo fi fún yín tẹ̀ ń wò tinú yín dùn pé gbogbo ẹ̀ pátápátá ni máa ṣe kí ni o ni máa mú kúrò ṣùgbọ́n èrè àti èmi báwo ni a ṣe lè gbé ìgbé ayé wa tí ìbùkún ọlọ́run ti ń bẹ lórí wa ti ń bẹ lórí ayé wa tí ó máa fi wà pẹ́ títí a rí pé tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìbùkún ọlọ́run a rí pé ìbùkún ọlọ́run jẹ́ àwọn ẹ̀bùn àtòkè wá àwọn ojú rere àti àwọn ohun mèremère gbogbo tí ọlọ́run fi fún wa sí àwọn ẹ̀bùn wọ̀nyẹn gba àwọn ẹ̀bùn àtòkè wá gbogbo àwọn ohun mèremère gbogbo tí ọlọ́run fi fún wa àwọn yẹn náà là ń pè ní ẹ̀bùn ọlọ́run a rí pé ẹ̀bùn ọlọ́run yìí ó lè jẹ́ nípa ti ẹ̀mí ẹ̀bùn ọlọ́run lè jẹ́ nípa ti ẹ̀mí àbájáde sọ̀rọ̀ nípa ẹ̀bùn ọlọ́run tó jẹ́ ti ẹ̀mí à ń sọ̀rọ̀ nípa ìfẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run tí a ń rí gbà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a rí gbà a rí pé gbogbo nǹkan wọ̀nyí a rí pé ẹ̀bùn ọlọ́run ni bákan náà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn ọlọ́run yìí ohun tí a ń rí gbà látòkè wá a rí pé ìpèsè ohun èlò fún wa a rí pé ohun tí a nílò ní ojoojúmọ́ a rí pé ọlọ́run ń pèsè rẹ̀ fún wa a rí pé ìpèsè àtòkè wa ni wà á rí pé wà á fúnrún gbìn ìwọ náà wò ó a gbin àgbàdo sílẹ̀ kò bá kàn ti ju àgbàdo yẹn sílẹ̀ wà á dẹ̀ kú òun mẹ́ nígbà tó bá máa di ọjọ́ karùn-ún àgbàdo á hù jáde báwo ló ti hù a rí pé gbogbo nǹkan wọ̀nyí ìpèsè ọlọ́run nígbà tó bá yá àgbàdo yìí náà a tún dàgbà a tún mú èso jáde bákan náà ni iṣu bákan náà ni gbogbo àwọn ohun ọ̀gbìn a rí pé ìpèsè ọlọ́run ní gbogbo nǹkan wọ̀nyí ìlera wa ń kọ́ ìpèsè ọlọ́run ni à ń rìn òun rìn lọ òun rìn bọ̀ ìpèsè ọlọ́run ni o bákan náà ni ìgbé ayé ti ń so èso ìgbé ayé ti ń se àrí pé o dáwọ́ lé nǹkan kan ó sì yẹ kí ni o yọrí sí rere a rí pé ìbùkún ọlọ́run ni àwọn nǹkan wọ̀nyí ẹgbẹ́ tí a bá ń sọ̀rọ̀ nípa ìbùkún ọlọ́run náà à ń sọ̀rọ̀ nípa ààbò a rí pé à á jáde kó o lé láyọ̀ à á tún padà lálàáfíà wà á sùn nílé rẹ nígbà tó bá ti sùn wà á sùn bí òkú ṣùgbọ́n ní àárọ̀ ọjọ́ kejì a tún wo ọlọ́run náà nu rẹ̀ a tun ji wa si imole alaye ari pe gbogbo nkan won ye ebun olorun ni o ari pe gbogbo nkan won la re gboro je kini o la gboro ri pe o wa titi ki gbogbo nkan won yi kin se un ti o le wa lo ti bo ke ti a ba fe ki ibukan olorun ki o duro pe titi nu aye wa o ni awon ohun ti awa na ti a gbodo se kini awon ti a gbodo se baye ti awa na ba fe ki ibukan olorun ki o duro pe titi pe lori wa ati lori ile wa ari pe ohun ikini ti a gbodo se ni pe a gbodo ma ranti orisun ibukun wa remember the source a gbodo ranti orisun ibukun yen ma ro pe boya gbogbo ohun ti o ba ti ni yen pe nipa agbara re ni rara o a gbodo ma ranti pe owo olorun odo olorun ni o ti wa bi a de se ranti yen ka ma dupe lowo olorun ka ma se gbagbe ore re lori wa ni wa ngba tabata ba ti gbagbe orisun wa yen orisun ibukun yen ta gbagbe olorun pe ohun gangan ni orisun ibukun wa ari pe nipa be a o le ma fi ope fun ari pe ni igba tabata n fi ope fun olorun tori pe o nbukun fun wa ari pe ibukun yen a ma po si lori wa ni eja wo iwe Deuteronomy ori ikejo ese ikewa si ese ikerinla Deuteronomy chapter 8 verses 10 to 14 o ka bayi wi pe oyin nigbati iwo ba si jeun tan ti o si yo nigba na ni iwo o fi ibukun fun oluwa olorun re nitori ile rere na ti o fi fun o ma kiye sara re ki iwo ke o ma se gbagbe oluwa olorun re le aipa ofin re ati idajo re ati ilana re mo ti mo fi lele le ase fun o le oni ki iwo ki o ma ba je yo tan ke o ko ile daradara ki o si ma gbe inu re ati ki owo eran re ati agbo eran re ke o ma da ki o ma ba po si tan ke fadaka re ati wura re po si ati ki ohun gbogbo ti iwo ni po si nigba na ni ki okan re wa gbe soke iwo a si gbagbe oluwa olorun re ti o mu o lati ile egypt jade wa kuro le oko eru eke haleluya o ari pe olorun lo so fa awon mo israeli e wa o nigba ti okan yin ba ti bale ti mo ti bukun fun yin ni opolopo owo eran yin ti po si ohun ini yin ti po si o ni ma je kini o e ma se gbagbe olorun yin so bakan na iwo na gbodo gbagbe olorun re o ti ibukun olorun ba wa lori re bo ti wu ki ibukun yen opo to bo ti wu ko kere to ma gbagbe olorun re ma da gbogbo ogo pada si odo re ma fi ope fun ni igba gbogbo fi imore han si olorun ari pe nipa be inu olorun a ma dun si o a si ma bukun fun o si ni igba gbogbo ohun ikeji ti a gbodo se na ni pe ki a tesiwaju ninu igboran si ase re gege bi ati nse nigbati a n wa iranlọwọ rẹ nigbati o n wa iranlọwọ olorun yen o n se igboran si ni igbati ibukun e ba de tan ma wa se kini o ma ba seyin so gbodo tesiwaju lati ma gboran si ase olorun ni igbati olorun ba bukun fun o tan o gbodo tesiwaju lati ma gboran si ase re ari pe opolopo loni n gbagbo wi pe eni ti o ti lola eni ti okan re o ti balẹ eni ti o ti ni ohun lo le ma se igboran si ase olorun sugbon ni iwon igba ti awon ti ni tan awon ti to tan no awon nilo lati se igboran si ase olorun mo ko ri be o so gege bi omo olorun a gbodo ma se igboran si ase olorun ni igba gbogbo ki ibukun olorun yen ki o ba le wa pe titi lori re tori pe to ba ko lati se igboran si ase olorun ari pe ibukun yen a se kini o ibukun yen a lo a ri opolopo loni ti ye pe won fi n patan won fi patan pe awon na ti ri se ri awon na ti ri ti bi se ri awon na ti se ti bi ri awon na ti se torun ri gbogbo a wa di ri ri ri ni oruko jesu mo gbadura ogun ri ri ri oni ja o ari pe ti ogun ri o ba fe ja o iwo do ngbodo ma se igboran si ase olorun ma so pe iwo na ti de ipo ipo to de o ti de o ti to tan ko si nkan kan mo ta ba wo Deuteronomy ori ikejidinlogbon ese ikini ati ese ikeji nibe oni yo si se bi iwo ba farabalẹ gbọ ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun o le oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orílẹ̀ èdè ayé lọ. Ó ní gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Bẹ́ẹ̀ sì nígbà tó bá ti ń fetí sí ohùn Ọlọ́run tí ó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, a rí pé ìbùkún Ọlọ́run a máa pọ̀ sí lórí rẹ, torí pé ò ń ṣe ìgbọ́ràn sí àṣẹ rẹ̀. Tó máa sọ pé torí pé Ọlọ́run ti bùkún fún ọ tán, wá kó wá ṣe kí ni o, kí wọn náà wá di alágbára fún ara rẹ, o wá kẹyìn sí Ọlọ́run, o ṣe gbọ́ràn sí mọ́. Ní ìgbà náà ni wá wá di alágbèrè, nígbà náà ni wá di ọmùtí, nígbà náà ni wá ṣe kí ni o, wá máa ju ara rẹ lójú, ṣe gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. A rí pé ohun ìkẹta tí a gbọ́dọ̀ ṣe ni pé o gbọ́dọ̀ rí ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run. A gbọ́dọ̀ rí ara wa sílẹ̀ níwájú Ọlọ́run. Wọ́n sọ pé torí pé Ọlọ́run ti bùkún fún ẹ tán, o wá bẹ̀rẹ̀ sí kí ni o, o wá ń gbéraga, kò sí èèyàn kankan tó jọ ẹ́ lójúmọ́, Ọlọ́run gan ọ̀jọ́ ẹ́ lójúmọ́, ìránṣẹ́ Ọlọ́run gan ọ̀jọ́ ẹ́ lójúmọ́. Ó di pé kò wá máa ṣe kí ni o, kò wá fi ara rẹ sí ipò Ọlọ́run rárá o. O gbọ́dọ̀ rí ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run. Ẹ já wo ti Timothy kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkejì ìkẹtàdínníogún tí ó sọ fún wa. 1 Timothy 6:17. Timothy kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínníogún. Ó ní kìlọ̀ fún àwọn tí ó lọ́rọ̀ lé ayé ìsinsìnyí, kí wọ́n má ṣe gbéraga, bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìnídánilójú bí kò ṣe lé Ọlọ́run aláàyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò. Ẹ kí alleluia o. Ẹ pé apọ́sẹ̀lù Paul ló ń gba Timothy ní gbogbo àwọn tí ó lọ́rọ̀ yẹn o, kò ń ṣe ohun búburú ni fún èèyàn láti lọ́rọ̀ ìbùkún Ọlọ́run ni, ṣùgbọ́n pé o wá lọ́rọ̀ yẹn má jẹ́ kí ìgbéraga ó gbé ọwọ́ rẹ ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run. Wọ́n pé torí pé o ti ní lọ́wọ́, ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ a máa dọ̀bálẹ̀ fún ọ. Ìwọ gangan ló máa di aláṣẹ nínú ìjọ, ìwọ gangan ló máa o gbọ́dọ̀ rí ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run. A rí pé ní ìgbà tó bá rí ara rẹ sílẹ̀, Ọlọ́run á wá tẹ̀síwájú láti máa bùkún fún ọ sí. So ìwọ tí o ti ní ohunkóhun yòówù bó ti wù ìbùkún Ọlọ́run tí ó wà lọ́wọ́ rẹ, kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run ò bùkún fún o. Àti tálákà àti ọlọ́rọ̀ ni Ọlọ́run bùkún fún. Ìwọ̀nba ìbùkún tó wà lọ́wọ́ rẹ yẹn, tó bá fẹ́ kí ó wà títí o tún fẹ́ máa níkun, o gbọ́dọ̀ ṣe kí ni o, o gbọ́dọ̀ wọn bí a ṣe ń re ara ẹni sílẹ̀ níwájú Ọlọ́run. You must stay humble before God, humble before men, then God will continue to bless you. Mo gbàdúrà pé orí ọ̀fẹ́ láti rí ara wa sílẹ̀ níwájú Ọlọ́run ní orúkọ Jésù. Ọlọ́run à ń yọ̀ǹda rẹ̀ fún wa. Ohun ìkẹrin tí a gbọ́dọ̀ ṣe ni pé jẹ́ olóòótọ́ pẹ̀lú ohun ìní rẹ. Pẹ̀lú ohun ìní rẹ gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí Ọlọ́run pẹ̀lú ohun ìní rẹ. Kí ló túmọ̀ sí pé ó dùn wá pé o gbọ́dọ̀ fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Ọlọ́run? Jẹ́ olóòótọ́ nínú iṣẹ́ ìránṣẹ́. A rí pé o gbọ́dọ̀ ṣe tán láti máa ran iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́, ran àwọn ènìyàn lọ́wọ́. Jẹ́ olóòótọ́ sí Ọlọ́run pẹ̀lú ohun tí o ní yẹn, torí pé Ọlọ́run ló fi fún ọ. A pé ṣèbéèmí ni mo ní nǹkan mi. Lóòótọ́ ìwọ ló ní o, ṣe ìwọ kọ́ ló dẹ̀ ní lọ́nà kejì, torí pé Ọlọ́run ló fi fún ọ. Ọlọ́run tó fi fún ọ yẹn ó dẹ̀ lè gbà á lọ́wọ́ rẹ. A rí pé fún ìdí èyí ló gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ fún Ọlọ́run sí Ọlọ́run. O gbọ́dọ̀ lóyún torí pé ohun ìbùkún tí Ọlọ́run fi fún ọ yẹn, Ọlọ́run fi fún ọ láti lè ṣe kíni o, láti lè lò ó fún ògo òun àti láti lè ran àwọn ẹlòmíràn lọ́wọ́. Ẹ jẹ́ wo ohun tí ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá tí ó sọ fún wa. Proverbs 3:9-10. Ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. Ó ní fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Olúwa àti láti inú gbogbo àkọ́bí ìbísí oko rẹ, bẹ́ẹ̀ ni àká rẹ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àti àgbá rẹ yóò sì kún fún ọtí wáìnì tuntun. Ẹ̀rọ yẹn Ọlọ́run ló sọ pé fohùn ìní rẹ jẹ́ kí ni o, fi bọ̀wọ̀ fún Ọlọ́run. So ìbùkún Ọlọ́run tó wà lórí ẹ, ohun tí Ọlọ́run fi fún ọ yẹn, o gbọ́dọ̀ fi bọ̀wọ̀ fún Ọlọ́run. Má sọ pé èmi mo ní, gbọ́dọ̀ pé fi bọ̀wọ̀ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ó tiẹ̀ ní kankan tí wọ́n nílò ìrànlọ́wọ́ rẹ fún, o bẹ̀rẹ̀ pé kán ṣáà máa ṣe kí ni o, kán máa bẹ̀, ó bá rí pé àwọn ní wàhálà àwọn ohun tiẹ̀ ti pọ̀ jù, wàhálà Ọlọ́run pọ̀ jù níwájú rẹ. Ní orúkọ Jésù mo gbàdúrà Ọlọ́run á ṣàánú fún wa o. So a rí pé ohun ìní rẹ o gbọ́dọ̀ fi bọ̀wọ̀ fún Ọlọ́run, fi ran àwọn ẹlòmíràn, fi ràn wọ́n lọ́wọ́. Má sọ pé mo ti yó, kò sí tó kàn pẹ̀lú ọmọ ẹlòmíì nígbà tí mo ṣe bonú wà ibukun olorun ni mule nla o gboro pe ohun ko ti oni yen pe ibukun olorun ni oruko jesu mo gbadura ori ofe lati mu ki ibukun olorun tin benu aye wa ki o pe titi ni oruko jesu olorun ayo nda re fun wa ma se je ki ohun ini re ohun ti olorun buku fun ma ye ko gba ipo olorun ninu aye re ma je ko duro si ipo olorun ari po opolopo boya owo ni owo yen ti di olorun won boya ise ni ise yen ti di olorun won rara o ma je ki ohun ti ibo ti olorun buku fun yen ma ye ko duro si ipo olorun ma je ko gba ipo olorun ninu aye re ninu ile re ma je ko gba ipo olorun sugbon iwo ma je kini o ma se ohun ti o to teriba fun olorun ti ma se ife olorun ni igba gbogbo e je ka wo timothy kini ori ikefa ese ikeji dini ogun si ese ikokan dini ogun 1 timothy chapter 6 verses 18 and 19 oni ki won ki o ma sore ki won ki o ma po ni ise rere ki won mura lati pin fun ni ki won ki o ni emi ibakedun ki won ki o ma to isura ipile rere jo fun ara won de igba ti nbo ki won ke o le di iye tooto mu e ki hallelujah o sori pe o gboro ye lati se dan lati kinu lati di iye tooto mu o gboro je ki ohun ti o ni yen ki o gba ipo olorun ninu aye re bakana e je ka wo awon oniwas iwe orin dafidi iwe orin dafidi ori ikeji le ni ogota ka wo ese ikewa nibe psalm 62 verse 10 kini o so fun wa iwe orin dafidi ori ikeji le ni ogota ese ikewa oni ma se gbekele eni lara ki o ma si se gbekele ole jija bi oro ba npo si ma se gbe okan yin le e ki hallelujah o e bi oko bi oro ba npo si ma se gbekele oro yen ki oro yen ko wa ye kini o ko wa gba ipo olorun ninu aye re sugbon o gbodo fi olorun si ipo re ki o si fi ohun ini re ki o fi si ipo re yera fun opolopo awawi avoid too many excuses ari pe opolopo loni ti olorun ba ti bukun fun won e ri pe won ma se awari lori sirisi ona awa wa wi sha ni pa brothers sister e o wa si bra an bi o to mo fe wa igbon ise ni tibi ni business ni opolopo gan boya a ni igba ti mo so gan fe wa awon customer n wa mi o de lele won so fun idi eyi mo fun tori e mi o le se tibi mi o le se to awawi orisirisi so gbodo yera fun awawi ti olorun ba di bukun fun o yera fun awawi to ba fe ki ibukun yi ki o se kini o ki o po si o gbodo ma yera fun ohun ti n se awawi bakana o gbodo tesiwaju lati ma gba adura ari gbo opolopo ni igba ti olorun ba ti buku fun won tan ati gba adura o ti di owo fun won pe awon ti ara ni awon ti o ti ni lo le ma gba adura o ti mo kan ti o nse ni o ta ba wo danieli ori kefa ese ikewa a so pe ni igba ti gbogbo awon ojugba danieli ti won lo dite na so pe won lo gbe ofin kale a so fun wa ni ese ikewa yen pe danieli a lo sinu yara re a ma gbadura lẹẹmẹta lojo a de wa je ko ye wa pe ki n se pe boya tori a se ofin yen lo se n gbadura pe bi o ti n se tele latẹyin wa nimo si pe olorun gbe danieli o gbega igbega ti olorun gbe danieli ga yen danieli o je ko gbadura lenu ohun so bakan na o gbodo je ki igbega re ibukun re ki o pin iwa ati olorun ni iya ari pe ninu adura lati le ni ibasepo to damaran pelu olorun o gbodo ma gba adura deede ki o si ma ye ki o ma kepe olorun eyi ti o dara gbodo file olorun eyi ti o re dara gbodo ye kini o a gbodo file olorun lowo ari pe eyi ti o tele ohun naa ni wipe ma se sunrun emi gege bi omo olorun a gbodo sunrun emi opolopo loni ni igba ti olorun ba ti buku fun won tan awon naa wa je kini o won di eni ti n sun ninu emi ari pe ati lo sile ijosin a wa dogun won lo si church mo tori pe awon to ba ni isoro lo n lo si church jare awon do ba wa oju ere se wo wa oju ere olorun a ri pe won wa di eni tin sun ninu emi a ri pe ninu won a ri pe opolopo igba won ma soro odi lodi si awon alase won soro lodi si awon alase ase ijo won soro lodi si awon oluso agutan ijo nitori pe won tin sun ninu emi so iwo gaga bi enikan o gbodo sun ninu emi eja wo Corinthi keji ori ikarun ese ogun Corinthi keji ori ikarun ese ogun kini o so fun wa 2 Corinthians chapter 5 verse 20 oni tori na awa ni iko fun Christi bi eni pe Olorun ti odo wa sipe fun yin awa nbe yin nipo Christi eba Olorun laja agbodo ba Olorun laja ma ri ba Olorun ya ninu adura gbigba ni igba gbogbo agbodo ma gba adura si Olorun agbodo ma ri pe aji ninu emi ma je eni se pe ohun sun ninu emi igba gbogbo opolopo to ri kini idamewa gan ko san mo agbodo ri pe an san idamewa wa dede fi ore fun Olorun se oju ise re ninu ijo igba ti akoko ko to akoko lati lo si ile isin lo sinu ile isin Malaki ori keta lese ikejo si ese ikejila aripo so fun wa pe ki a mu idamewa wa ati awon re ki a mu wa fun Olorun so ma je ki ibukun Olorun ti iwo na ti rigba ma je ko je kini o ma je ko wa fo loju ma je ko wa so di eni ti o nsun nipa ti emi mo gbadura ori ofe ti a o fi mu ibukun Olorun lori wa duro pe titi ni oruko Jesu Olorun yonda re fun wa e je ki a teriba lati gba adura ayeraye Olorun agbe oga yan ologo oluwa ite ogbo pa ewa adupe fun oro na te tun ran si wa ni wakati oluwa ogoni fun oruko omo re agbadura awon ibukun re tin be lori wa ori ofe lati mu ki awon ibukun wonye ki o wa ki o si duro pe titi ori ofe na oluwa yonda re fun wa oluwa ka le ma yin o ka si ma gbe oga ogoni fun oruko omo re ni oruko Jesu Christi ni agbadura Ami.
1: Ibukun ni fun o bo si ti gbọ oro yi na. Ojo mejo ni ka tun pade lori eto iru akoko bayi lati Diocese of Idoani Church of Nigeria Anglican Communion. Alaafia ni fun o.

0: Nescafe.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tún gbọ́ mi lọ́wọ́, ó yá nu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀, òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Ǹjẹ́ o wọ ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ? Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: My guy, you say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tún gbọ́ mi lọ́wọ́, ó yá nu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
4: ní gbogbo ìgbà tó bára dátà.
2: Tẹnu lásánkọ̀,
4: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
2: Smart Cash látòdo Airtel.
10: No fire

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba mission kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bèrè fún gbà gbogbo akànṣe gbogi bile ta gbé kalẹ lọnà ti gbàlódé 24/7 Abba mission kò lọ ti nú rárá o kágbó ẹyìn dídùn ara ríro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ara dánù lọgán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdọ olólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
2: You. Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out to one shop, come waka go another place. Until say it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
3: You self don't try for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
5: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fáwọn wa kawo wa lo ba yin sanwo nitori ani en to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu cdk o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine wo gbo wa fun ma tun ma san wo se be ti ma so fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni cdk mo pe a eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun ma san wo lo nkan ti cdk wa fun ni ko wa so wi pe a ngbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe nigeria te ba ti bere fun te ti download app wa lori play store tabi app store cdcare te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin kaabo cdk o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
6: ile ise wa wa ni exodus filling station lanojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
7: oro le ti gbowo reyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se bawo ni kini awon se bo si ona na re e tele won cdk o di gba kan na e seun
6: ile ise wa wa ni exodus filling station lanojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
8: cdk there for you
0: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, o da, se kan sun lo ni.
1: Aba, aju ko ti gbo ni, nipa 24/7 Aba Mixo, koro jogungun bile tawon okunrin n bere fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Mixo, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagbo ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide
9: Adaba FM's listeners feedback is here again. As it is our tradition, every quarter we create time to hear directly from you, our dear listeners. It is your chance to share your thoughts, what you love, what you'd like us to improve, and how we can serve you better.
10: Join us on Tuesday, 29th September 2026. From 11:30 a.m. to 12:30 p.m. as we engage on how to serve you better.
9: This message is from the management of Adaba 88.9 FM. Adaba 88.9 FM, first on the dial.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
2: Báàmi, ẹ fún mi ní fóònù yín kí n kọ́ yín bí a ṣe ń lo OPE.
3: Ìwọ fẹ́ kọ́ mi?
2: Bẹ́ẹ̀ni o, ọya, ẹ ṣe Play Store.
3: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà bẹ́ẹ̀.
2: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
3: Ṣé o rò pé wọ̀ nìkan lò gbóǹtarìgì inú ẹ̀rọ ìgbàlódé ni?
4: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
2: Ìyẹn ni pé mi ni mo ṣe bẹ̀rẹ̀ sí lò nínú ilé yìí.
3: Òye yẹn ṣẹ̀ṣẹ̀ yé ọ ni.
5: Ọdún mẹ́jọ OPE, ó dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú, ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPE.
6: OPE is okay.
7: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
8: You.
9: Yes.
8: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now you be say, you self they like go where you pay you pass. So, why your choice for bank go come different?
10: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
11: Jolona, she wipe mo ni ipi. She ninu ilese Dangote Petroleum Refinery.
12: Beni, tireni. IPO not ishi.
11: Sugbon mi lo ni mo le ra. Nitori gbogbo oro IPO yi dabi eni pe
12: ipin kan je 525 naira. O si le bere pelu pin mewa, iyen je 5250 naira. Pele.
11: Se lo ton, awo ni mo se le se
12: o le ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ́ owó tí SEC fọwọ́ sí pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́ san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
13: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
14: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
15: Màámi.
14: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
15: yẹn. Hypo kẹ̀.
14: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
16: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
17: Nescafe is not just a drink, it's your

0: Good evening and thanks for joining us on another FM's News Magazine Periscope. It is a compilation of local, foreign, entertainment and sport news. In tonight's edition, President Tinubu reaffirms commitment towards moving Nigeria to a credit-based economy. Resident doctors gives federal government 14 days ultimatum. On the foreign scene tonight, UK to fund crackdown on scam centers in Southeast Asia. Details of these and other stories in a moment. I'm Olajumoke Omotosho.
1: Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé tí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Okay. Kí ló bí ẹ jọ?
4: Mo wà ní kílódù àkọ́kọ́. Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dára sókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
5: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
6: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
7: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
8: Síbẹ̀, ó dára.
9: Obey at 8. Real people, real stories. Obey is okay.
10: Tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
11: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bó bá jí gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà bá yóò jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Fíwí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu, ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fiwí àtẹ̀gùn ṣèwòsàn.
12: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
13: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
12: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín, ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
13: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ ná ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè é 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dàgbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè é 07 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni ẹ á pé mo ti lò yìí mo ti lò ọ̀hún ẹ mo fẹ́ ká jẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè é 07 64 60 64 19 07 64 60 64 19
12: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó ń fà á.
13: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ ba ya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbomo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa jafani egbogi mowa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon won de ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode lari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo on to ti nagbara to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo on to ro bi ko le latu se yan o dupe lodo olohun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
14: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti e wa su mi agbo yi si lo si je lo be se wo gbo nipa babo oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
15: Ẹ bá mi confirm 180,000 tí mo fi sọwọ́ sí yín.
16: Mo ti rí o. Bami gbe alawaro fun won
15: ile taja yin yi ti wa ku fofo o
16: to ba je pe nigba kan to se tabili kan soso nita ni ninu ojo ora ni mo ma fi bo awon jami ti ma gbadura pe ki ojo na tete ja loni tabili kan ti dile taja ile taja kan ti ni eka meta o pe dagba soke oja mi dagba soke
17: ọdún mẹjọ opay àwọn èèyàn gidi ìtàn tó dára ó sì dára náà síbẹ̀
18: opay is okay
19: Live it, live it, my father.
20: A-D-A-B-A.
21: The Woman on Assignment show with Pastor Tolani Falana is here. Women on Assignment. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje atawon obirin ti odise lowo. Awon sisi ti won ni idojuko. Awon obirin ti won je opo. Ore awon loyun na ogbeyin nipa atileyin orisirisi. Eyin obirin e ma gbo eto yi pelu Pastor Tolani Falana. Fun alaye eleko si won ni Facebook, Instagram and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment. On our knees, we fight to win.
1: Baba adupe lowo yin o Olorun igbalawa Olorun anu Oluwa eseun fun oju rere ati anu yin ti eyin Olorun fi han lori aye wa Oluwa gba ope wa aye logo fun iye Oluwa gba emi wa ese te fun wa ni iye adupe dupe dupe ese fun idile wa ese fun ayo yin ninu idile kankan Oluwa eseun Oluwa gba ope wa emi mimo ati setan fun yin o ye wa ko wa e fi oro Olorun ye wa a ma yin ni a ma gbe yin ga nitori ti agbadura ni oruko Jesu Christi Oluwa wa ami oruko temi ni Pastor Tolani Falana mo ki gbogbo eyin ololufe eto Women on Assignment ka bo si ori eto loni atesiwaju nipa akori ti mo so lose to koja wipe kini nkan na to je wipe o npa awon okunrin aka ninu scriptures ninu Genesis 38 ati 1 Samuel 25 ari pe Olorun lu awon okunrin awon oko ile kan Olorun lu won pa nitori pe won se nkan ti oju Olorun to ti o to ti o da ninu iwe Psalm 91 bibeli so wipe kikida oju wa la ma firi ere awon eniyan buburu to ba de nwo wa ma ro pe ha awon wo gan ni awon eniyan buburu ninu Genesis 38 ri bele je ko ye wa wi pe ona je eniyan buburu o ni nkan to se o wicked o buru ni waju Olorun ejo ki lo se o ba yawo e lopo ko de ko fe ko bimo o da sile Olorun so pe nkan buruku lo se Olorun lo pa so aje wipe nigba mi si oko ba fe ma treat yawo e ni awon ona ti o da Olorun lo ni idajo ododo Olorun lo ma mu eni teni keni o ba le mu nitori eni ti Olorun o le mu ko ti da loruko Jesu gbogbo eyin oko te n gbo eto yi e ni ku ni rewe rewe o e je ka fogbon se o awon Yoruba so wipe Wemi Oni so wipe awon Yoruba oya ki so wipe aheso uwe abi asoduro won ni tobirin iya tobirin ba ti je ni ile oko tori omo lo se nje se ile oko je ile iya ni opolopo awon obirin a de ti wa gbagbo be pe well e je ka ma noja paya mori nitori pe ile oko tori omo wa la se njiya elomi je iya yen ti o pada bo ninu e to kan je ya for nothing eyin oko te n gbo eto yi o kan yin gbogbogbo ninu iwe Genesis ori 25 ese 21 bibeli so wipe e je ki n ka ni LTN Isaac pleaded with the Lord on behalf of his wife because she was unable to have children. The Lord answered Isaac's prayer and Rebecca became pregnant with twins. Oko kan leleyi o. Boda ojo wo lo ti gbadura fun yawo egbeyin. Se iku ku lo fi n da lola. Se ifo ti lo fi n se logo. Boda kan ti e so nigba kan o ni a eran ko lawon obirin o ma na dada to ba na. Kò ní gbọ́ràn torí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ẹjọ́ Mr. Husband ṣé ẹ̀yin ni tíṣà tó fẹ́ máa kọ́ ẹ má jẹ́ ká make it more difficult than it is already because it's a difficult thing nigba mi ti reality ife ti awa obirin ma ni si eyin oko wa reality e ma wa awa down on us nigba ta ba ti diyawo letan gbogbo awon ife igba koda asonika luku mo nto nwa igba ta se npade leyin eyin kule igba ta se yora wa pade lori phone ta yora wa pade ni school gbogbo yen ti kuro o ti wa dokole reality awa down awa rira wa tan gbogbo ife adale sweet yen awa level awa bere si ni lole iba e loko bi awa gbase oluko pelu iyawo to fe wa wa bere si di ko wa ma ba wi elomi o ti e na yawo e iba wi ni o stupid ni o se kini kan ni sorry to use that word wa bere si ma so ibu si yawo oko mi o ti e mo saida omo gan iba wa nbe o ma so n to fe so ni abi ah show ri nkan to pe kale sibe yen pa lebe yen mo now you look at your wife like ko je nkankan okunrin mi a ma se yawo e bi eru apere re o ninu iwe Genesis 25 verse 21 bibeli so wi pe Isaac pleaded with the Lord on behalf of his wife. When last did you pray for your wife, uncle? Afi ke ma mu ke lo ma mu ejo esun ni odo awon obi e abi ke lo da yeye sile lodo awon ore yin igba wo le ti gbadura fun yawo yi keyin abi okunrin o le gbadura fun yawo e ni a mo wi pe women on assignment ma so fun awon obirin ki won gbadura fopo won ko yo eyin okunrin na sile lati gbadura fun yawo yin sa stop talking like a woman okunrin ni a ma rojo kakiri bi obirin awon to ba ri wi pe dok yawo e na huwa ti o te lorun abi boye o ni need kan o se mu oro e lo sodo olorun oluwa jare ba mi si yawo mi ninu instead to fi ma je ki mama e ma bu ki mama e ma ba wi lai se omo koko e je ka gbe yewo olorun feran awon obirin o ma ro pe o ti gba dile won ko de si nkan te anybody le se si oko mi ga so pe e o ri e oro to ba ti sele ninu ile yi o gbudo gbe jade o inu ile yi lo ti bere inu ile na lo de gbudo pari si bibeli so ninu we Genesis 25 verse 21 Isaki si be oluwa fun aya re nitori ti o yagan oluwa si gba ebe re Rebeka aya re si loyun apere kan niyan o awon opolopo obirin to je wi pe won woju olorun fun omo iya awon oko yen lo ma wale ta wa bo le so pe o ti sasewo o ti se oyun but that this is a way out gbadura fun yawo e ko luwa ko se ninu ma fa le mama e lowo ko be punish e because who knows boya wo gan ni ato ile ti o le domo to kon fi ya jomo lomo lasan olorun kon wa loke o to ri nkan te enikeni o si ti o ri to ba ro wi pe emi loko e nti n ba ti so labege oba kan wa loke ti won pe ni awi mayeun to ba ohun lo ni ase lenu ohun lo je pe n to ba ti so ohun labege ye fi ya je yawo e boda eyin obirin to so wi pe abiyamo to ba ti je ya nile oko ohun na lo ma n joro to ba ti jiya pa ko ni jere omo o loruko Jesu gbogbo wa la ma jere awon omo wa o ma je kokunrin kan so e da laisan o gbogbo ko ma so fun e wi pe n to ba ti sele ninu ile iko gbudo jade o fe lo rojo fun ye to ti pada ko e ni iye lo yen e to ti ro pe boya to ba fi le so o ma pa e ko ni pa e ma iyen gan lo le pa e to ba dake ni tòótọ́ ni mo n sọ pé ẹ jẹ́ ka gbàdúrà fáwọn ọkọ wa ẹ jẹ́ ka pọ́n wọn lé ẹ jẹ́ ka kẹ́ wọn ẹ jẹ́ ka gẹ̀ wọn ṣùgbọ́n tó bá ti ri wípé ẹni tó ń kẹ́ tó ń gẹ̀ ikú òkú emotional abuse ló ń fún ẹ kó máa bú ẹ ní gbogbo ìgbà kó máa lálé ẹ kó máa rí nǹkan tó dáa lára ẹ koko ma so awon oro buruku si e sister you need help ma so wi pe tori omo lo se nse because to ba lo make e awon omo yen ma bu e o wa ni mummy ah e ba de ti sa abi to ba so e da labo ara abi to ba ri wi pe to ba ti ri oko e ni se laya e ma nja eje e bere si ni ru tete wogbon da soro ara e o emi o so wi pe ko koko o ṣugbọn wa ona alafia ṣugbọn to ba ti ba to ni kuku lo to ba ti ba ti ki oko e ma bale lo ti olohun ba ma dajo ko ni pe e sibe o olohun ma definitely da lejo but o sese ko ma si nbe but o fe duro di igba to ma so e da lagero bi oro yin bi ofo ra kure ko ba ti ju so da lagero ogbe le tan oko re ba ti gba ti re ke pa o we tete pa le re mo wo ya gode ko keso de ye mi da bo sha inu mi ati eyin mama te n gbo eto yi ule oko lobirin gbe kon ba ti momo oko ina mo ti ta re jona momo je opo mo re ku awon okunrin kan ya were o loruko jesu awon omo wa won ni sile ya o iwo to mo wipe ile to mu ke se nkan to lohun je lo nje iwo lori itan o tete ba ese soro ko ti e ti ba divorce koko ba ese soro omo olorun a wo omo olorun ti o je ko yin o se ko ni je ko mo ku o so eyin oko te n gbo eto yi a fun to lawon iyawo yin o a n ba won soro nile ijosin te ba ri ta ba se pade awon obirin ba se ma ke awon oko wa la ma nso ba se ma fadura ran won lowo la ma nso ba se ni ma ko nigba ton ba so wi pe awon nilo wa lori ibusun la ma nso sugbon to ba je pe nkan to fi fun lesi ni pe ko ma fun ni forti ifomu ni gbogbo igba eskisa oro yin nilo amojuto olorun wa loke orun to n gbeja iru awon obirin be o e ma fi ya je awon iyawo yin o loruko jesu o ni loku eyan lorun o abi boya mo te ri awon iyawo ile ti won tun ma to ma ba oyun je oko mi a ni ohun ti so pe ohun o fe mo eskisa era po era roba dabobo now ye fi ya je stop subjecting your wife to pain please elomi a lohun o le lo roba o fo momo o le lo roba ṣugbọn to ba ti ni onku e le se wa tun binu wipe so pe o le se to ba wa je ko se wa tun binu wipe o ti loyun ki lo fe gangan boda ki lo fe gangan so fe pa ni so fe yole aye lemi e ni obirin mi ti da jona jona to ba ti e ri o mo boya okunrin ni abobirin won wa gbo boda e toju awon iyawo yin o olorun kan wa loke to le lu opo pa to ba mistreat iyawo e iyawo iwo na ma mistreat opo e tori olorun o ki n fe jo segbe o loruko jesu ile wa ati ona wa oni daro to ba di ose to nbo a ma tesi waju loruko jesu o daro.
21: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleijo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekanje ka awon wundia awon obirin ti anje atawon obirin ti oduse lowo awon sisi ti won ni idojuko awon obirin ti won je opo ori awon loyun na ogbeyin nipa atileyin orisirisi eyin obirin e ma gbo eto yi pelu Pastor Tolani Falana fun alaye eleko si won ni Facebook, Instagram and YouTube at Women on Assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment, on our knees we fight to win.
2: Live it. My father.
20: ADABA.
22: ADABA.
23: Agomi jetilu.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kalẹ̀ wọ́n yín ní àkójọpọ̀ ìròyìn àṣálẹ̀ òní bí ó ṣe máa dé sétí gbọ̀nyìn láti lè ṣe rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kẹ́lá ti ròyìn láti máa dé Yẹmí Lawal ṣáájú kókó náà ròyìn náà. Ààrẹ Tinubu tẹnumọ́ ààyè ìfẹ́ lójúnà àti mú kí àwọn èèyàn rí owó ṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn dókítà ti ń kẹ́kọ̀ọ́ láwọn alẹ́ ìwòsàn fúnjọba àpapọ̀ lọ́jọ́ 14 kí wọ́n tó yanṣẹ́lódì. Orílẹ̀‐èdè United Kingdom yóò náwó lórí ọ̀rọ̀ gbígbógun ti àwọn àbùdó jìbìtì nílẹ̀ oòrùn gúúsù Asia. Ìròyìn náà rèé.

ìròyìn náà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu tẹnumọ́ ìfẹ́ ìjọba rẹ̀ lójúnà àti mú kí àwọn kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè lọ lójúnà àti pèsè ìnáwó owó àti fi ṣe fáwọn òṣìṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùdókòwò. Nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ X, Tinubu ṣàlàyé pé ìjọba ló ń gbé ètò ìlànà àti yánilówó kalẹ̀ láti fún àwọn ilé iṣẹ́ ní ìrànlọ́wọ́ láti borí ọ̀rọ̀ àárín owó yá. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà yóò fàyè gba kí àwọn ọlọ́dọni àwọn olùdókòwò kí wọ́n lè rí owó ná lórí àwọn iṣẹ́ wọn kí wọ́n sì ti padà lọ́jọ́ iwájú. Ààrẹ náà ló tẹnumọ́ ọ̀rọ̀ ìdásílẹ̀ Credit Corp, àjọ tí ń yánilówó ṣiṣẹ́ ọwọ́, àjọ èyí tí ń yánilówó kẹ́kọ̀ọ́ àti ilé ìfowópamọ́ èyí tí ń bójútó ọ̀rọ̀ ilé iṣẹ́ pẹ̀lú ilé ìfowópamọ́ tí ń bójútó ìdàgbàsókè lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn ilé iṣẹ́ tí ń ṣàtìlẹ́yìn ìgbésẹ̀ yìí, bẹ́ẹ̀ sì ni ètò ilé iṣẹ́ èyí tí ń ṣe onígbọ̀wọ́ fún ọ̀rọ̀ àyáwó iná retí pé yóò mú kí ọ̀rọ̀ náà kí ó rọrùn fáwọn tí ó fẹ́ dókòwò. Ilé-iṣẹ́ ààrẹ ti sọ pé ààrẹ Bọ́lá Tinubu ní ara rẹ̀ yá gágá tí wọ́n sì fọwọ́rọ́ ọ̀rọ̀ tí wọ́n káàkiri pé ìsinmi rẹ̀ lẹ́yìn odi orílẹ̀-èdè yìí ni àwọn èèyàn kominú lé lórí. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn yẹn Báyọ̀ Nanúga ṣàlàyé pé Tinubu inú wà lálàáfíà, ó tó sì ń tẹ̀síwájú àti ṣiṣẹ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò sí nílùú Àbújá. Nanúga ṣàlàyé pé ààrẹ ló ṣe ìjíròrò àti àwọn àpàdé pẹ̀lú àwọn olùdókòwò ní orílẹ̀-èdè Faransé gẹ́gẹ́ bí ara akitiyan láti lè fa kí àwọn olùdókòwò kí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó tọ́ka sí ipa tó kó nínú àti wá ìrànlọ́wọ́ owó bíi bílíọ̀nù méje dọ́là fún ọ̀rọ̀ ìdíkò omi èyí tí yóò wà nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àpẹẹrẹ iṣẹ́ èyí tí ń ṣe lọ́hùn-ún. Igbákejì ààrẹ Shettima ló ti padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé ìgbìmọ̀ àpapọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé ìkọkànléní-ọgọ́rin rẹ̀ tó wáyé ní New York lórílẹ̀-èdè Amẹ́ríkà. Shettima tó kúrò nílùú Àbújá lógúnjọ́ oṣù kẹsàn-án ọdún yìí ni ó sọ̀rọ̀ lórúkọ orílẹ̀-èdè Nàìjíríà níbi ìjíròrò náà, níbi tí orílẹ̀-èdè yìí ti sọ ìpè rẹ̀ dọ̀tun lórí ọ̀rọ̀ àti ṣàtúnṣe sí ìgbìmọ̀ aláàbò àjọ ìṣọ̀kan àgbáyé èyí tí fún ilẹ̀ Áfíríkà ní ipò àti wà nínú àjọ náà tí ó wà lára nǹkan tó béèrè fún. Igbákejì ààrẹ náà ló tún kópa nínú ìpàdé lórí ìnáwó lórí ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn àlùmánì ní Áfíríkà, ìbáṣepọ̀ lágbàáyé àti ìsowọ́pọ̀ ọrọ̀ ajé. Bẹ́ẹ̀ sì ni ó sì bá àwọn orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ nílẹ̀ òkèèrè sọ̀rọ̀ ní lórí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Sẹ́nẹ̀tọ̀ kan tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun Olúṣọlé Adéyẹyẹ ló ti ṣàlàyé pé òun ò rí ẹgbẹ́ òṣèlú kankan tó lè fi àgbà mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní ẹkùn ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè yìí lásìkò ètò ìdìbò gbogbogbò fún ètò ipò ààrẹ ní ọdún 2027 ti ẹgbẹ́ náà tí ó bá sì jẹ́ pé ó ṣe ọ̀kan. Nígbà tí ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ tẹlifíṣàn kan Adéyẹyẹ, èyí tó jẹ́ alága àbójútó fún

0: yan ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC fẹ́kun ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ṣàlàyé pé ẹgbẹ́ náà ń ṣiṣẹ́ takuntakun láti bá a rí pé ó kógojá ní agbègbè ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Adéyẹyẹ ló tún fi ìgbẹ́kẹ̀lé hàn pé ẹgbẹ́ òṣèlú APC ló lè gba ìpínlẹ̀ ọ̀ṣun padà tó sì yòǹbo gbajúmọ̀ èyí tí gómìnà tẹ́lẹ̀ Yẹraufu Aregbesola tí ó jẹ́ nípínlẹ̀ ọ̀hún. Ó tẹnumọ́ pé ìṣọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ni ó ṣe pàtàkì sí ètò ìpolongo rẹ̀, tó sì ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú yòówù tó bá fi ojú tẹ́ḿbẹ́lú ètò ìdìbò ọdún 2027 ni yóò níṣòro. Ẹgbẹ́ àwọn dókítà ti ń kẹ́kọ̀ọ́ láwọn ilé-ìwòsàn lórílẹ̀-èdè yìí, National Association of Resident Doctors, ni wọ́n ti fún ìjọba àpapọ̀ lọ́jọ́ 14 láti fi mójútó àwọn ìbéèrè wọn tàbí kí wọ́n yanṣẹ́lódì. Àsìkò tí wọ́n fún ọ̀hún ló wáyé lẹ́yìn ìpàdé ẹgbẹ́ náà 46 rẹ̀ èyí tó wáyé nílùú Calabar nípínlẹ̀ Cross River. Ààrẹ ẹgbẹ́ àwọn dókítà ti ń kẹ́kọ̀ọ́ láwọn ilé-ìwòsàn náà, dókítà Emmanuel Oga, ṣàlàyé pé ìjọba ni ó ń fi ọ̀rọ̀ ìṣàmúlò àdéhùn tí ó ṣe pẹ̀lú àwọn dókítà náà falẹ̀. Àwọn dókítà náà sọ àwọn ọ̀rọ̀ èyí tí wọn ò tí yanjú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ owó oṣù wọn, ìgbéga wọn, owó àjẹmọ́nú, àwọn iṣẹ́ tó pọ̀ tí wọ́n ṣe, àìtó àwọn òṣìṣẹ́ ètò ìlera àti ìgbé ayé rẹ̀ wọn. Ó sọ pé kíkùnà láti mójútó àwọn nǹkan tí ó ń kọ́ wọn lómi náà láàrin ọ̀sẹ̀ méjì ni ó da àlàáfíà rú ní ẹ̀ka ètò ìlera. Ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè yìí ló ti ṣetán láti dá sí ọ̀rọ̀ ẹ̀sùn pé àwọn ilé ìfowópamọ́ kan ni wọ́n ń fi òfin di àwọn oníbàárà wọn lórí ọ̀rọ̀ gbígba owó látinú àpò ìfowópamọ́ ilẹ̀ òkèèrè wọn. Ìròyìn fi yé ni pé àwọn ilé ìfowópamọ́ kan ni ó gbé òté lérí owó tí wọ́n lè gbà, tán sì sọ pé àìsí owó dọ́là àti pọ́ùn ló ń fà á, tó sì jẹ́ pé wọ́n sì máa ń fún wọn ní owó tí ò tó. Ọ̀rọ̀ náà fi yé ni pé ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè sọ pé wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn tí wọ́n sì ti ń gbáradì láti gbé ìlànà kalẹ̀ èyí tí ó mú kí àwọn ilé ìfowópamọ́ náà ó lè máa ṣe ojúṣe rẹ̀ sí àwọn oníbàárà wọn nípa ìbéèrè wọn nípa owó ilẹ̀ òkèèrè dípò gbígbé òfin lé wọn lórí. Ọ̀rọ̀ náà fi yé ni pé ìwé kan ìnáwó kọ láìpẹ́ tí ó pàṣẹ fáwọn ilé ìfowópamọ́ láti ṣàgbéyẹ̀wò irú ìwà yìí àti láti rí i pé àwọn oníbàárà wọn ni wọ́n ní àǹfààní láti gba iye owó tó bá wù wọ́n nínú àpò ìfowópamọ́ ilẹ̀ òkèèrè wọn. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Abia ti ṣàlàyé pé wọ́n ti rí àwọn agbárí èèyàn 28 àti àwọn eegun èèyàn míì èyí tí wọ́n fura sí tí wọ́n rí ní àwọn àgọ́ àwọn ọ̀daràn kan tí wọ́n fura sí nínú igbó èyí ti bẹ ní Usoshi àti Niato ní agbègbè ìjọba àbílẹ̀ Umenoshi ní ìpínlẹ̀ Abia. Agbẹnusọ fàjọ ọlọ́pàá Maureen Shinaka ṣàlàyé pé àwọn òkú ọ̀hún ni wọ́n rí lásìkò ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ kan tí wọ́n gbọ́ èyí tó mú kí wọ́n lọ síbẹ̀ tí wọ́n láti lè mú àwọn ajínigbé ọ̀hún. Wọ́n ṣàlàyé pé àwọn ọ̀daràn tí wọ́n fura sí náà ló sá lọ nígbà tí kí àwọn aláàbò náà tó débẹ̀ tí wọ́n sì fi àwọn àgọ́ náà sílẹ̀. Shinaka wá fi kún pé àwọn òkú àwọn èèyàn náà ni wọ́n rí àwọn kan tó ti ń kẹ̀ àti pé wọ́n lérò pé ó jẹ́ ti àwọn ajínigbé. Àwọn ọlọ́pàá náà sọ pé kò sẹ́ni tí wọ́n sì mú, tó sì jẹ́ pé ìwádìí sì ń tẹ̀síwájú láti mú àwọn ọ̀daràn ọ̀hún. Àjọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ló ti kó àwọn ológun ètòtò 72 lọ láti oríkò àjọ náà ní ẹkùn keje ti Operation Enduring Peace ní agbèjọba àbílẹ̀ Mago nípínlẹ̀ Plateau láti lè pakún ààbò ńbẹ. Àwọn ológun náà ìlú wá láti ọ̀wọ́ ológun èyí tó jẹ́ ti 2024 tí wọ́n sì kó wọn kó ńbẹ̀ ní 25 ọdún yìí gẹ́gẹ́ bí ara ètò àtúntò nínú àjọ ológun. Àwọn ológun náà ni wọ́n gbà lóríkò àjọ ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ ètò mọ̀mí mọ̀ sí agbègbè náà lójú ẹsẹ̀. Ètò kíkọ́ àwọn ológun náà lọ síbẹ̀ ló wáyé láàrin ìṣòro ọ̀rọ̀ ààbò èyí ti ń ṣẹlẹ̀ ní ìlú Mango àti àwọn ìlú tí ń bẹ lágbègbè rẹ̀ èyí tí àkọlù àti àkọlù ẹ̀sán ti ń wáyé lágbègbè ọ̀hún. Àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n kó lọ síbẹ̀ náà ni wọ́n retí pé yóò pakun bíbẹ àwọn ológun níbẹ̀ láti dáàbò bo àwọn èèyàn àti láti mú gbéga bá títètè dá sí ìròyìn pàjáwìrì. Láràmọ̀kínlá ti ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ nínú ìròyìn lẹ́ ti gbọ́ ìròyìn nípa ìròyìn láti ilẹ̀ òkèrè, ìròyìn agbo aré ìdárayá àti ti agbo amúlùdùn.
1: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Winner, Winner, Victor.
3: Which one you don't win again?
2: Baba, now bet where you want to. Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Hey, ole me.
3: Ah, ole you.
2: I beg, show me.
3: Enjoy Betway Rewards, play, end points, and win big.
4: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
5: Kila yafu adaba.
0: Tẹ́bá fẹ́ máa gbọ́ àwọn ètò àti ìròyìn iléeṣẹ́ rédíò àdàbàbí owó lágbàáyé kan sójú pé ẹ̀rọ ayára bí àṣà www.adaba889.fm bẹ́ẹ̀ sì lè gba application iléeṣẹ́ rédíò àdàbà sílẹ̀ ní Google Play Store bẹ́ẹ̀ sì ni lè darapọ̀ mọ́ wa ní Facebook wa ní www.facebook.com/adaba889 lórí Instagram àti X pàdé wa ní @adaba889fm. Tẹ́bá sì fẹ́ fún wa ní ìròyìn lẹ́ka ìròyìn wa ṣọwọ́ sí newsroom @adaba889.fm. Ìròyìn láti ilẹ̀ òkèrè. Orílẹ̀-èdè United Kingdom ló ti pinnu láti ṣàtìlẹ́yìn ìnáwó láti lè tú àwọn ojúkòó àwọn oníjìbìtì lágbàáyé tí ń bẹ ní ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Asia gẹ́gẹ́ bí ara akitiyan láti lè pakún ọ̀rọ̀ àti gbógun ti ọ̀rọ̀ ìwà ọ̀daràn. Ìpinnu náà wáyé látọ̀dọ̀ mínísítà orílẹ̀-èdè United Kingdom tí ń bójútó ọ̀rọ̀ rògbòdìyàn tako àwọn obìnrin àti ìdájọ́ òdodo lágbàáyé Alex Davis Jones ní ibi ìpàdé nípa ọ̀rọ̀ ìwà ọ̀daràn tí àjọ ìṣọ̀kan àgbáyé ní Abu Dhabi. Ó ṣàlàyé pé ìnáwó náà ni ó wáyé láàrin ọdún 2026 ọdún 2031 àti láti ṣàtìlẹ́yìn akitiyan láti gbógun ti ìwà jẹkudujẹra náà àti ìwà jìbìtì. Davis Jones wá ṣàlàyé pé ìwà ọ̀daràn ló ti ń di nǹkan tí ó ń le sí i tó sì jẹ́ pé ó sì ti ń káàkiri àwọn àgbáyé àti lórí ẹ̀rọ amáyélujára. Mínísítà náà ló tún kéde ètò láti gbé ètò ìdáàbòbò àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti dáàbò bo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ba lè dínà kílélò tí àwọn ọmọdé ń lo àwọn ọ̀rọ̀ àti láti wo àwọn àwòrán ìhòhò gẹ́gẹ́ bí ara akitiyan láti gbógun ti ṣíṣe àwọn ẹ̀rọ ìgbàlódé bẹ́ẹ̀ lò. Orílẹ̀-èdè Iran ti ṣàlàyé pé àwọn ò létò láti jíròrò pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà bó tilẹ̀ jẹ́ pé Ààrẹ Donald Trump ń lo ṣàlàyé pé òun retí pé ìjíròrò yóò padà bẹ̀rẹ̀ láìpẹ́. Àjọ akọ̀ròyìn ìjọ orílẹ̀-èdè Iran ló tọ́ka sí ìlànà kan èyí tí ó jẹ́ ti àwọn aṣojú orílẹ̀-èdè náà nínú àjọ ìṣọ̀kan àgbáyé nílùú New York tó ṣàlàyé pé ikọ̀ àwọn aṣojú náà ni kò lérò láti jíròrò pẹ̀lú àwọn aláṣẹ ìlú Washington. Ọ̀rọ̀ Trump náà ló wáyé lọ́jọ́ kan lẹ́yìn tí wọ́n kọ ìlànà tí orílẹ̀-èdè Iran gbé kalẹ̀ láti ṣe agbègbè Strait of Hormuz láàrin ọjọ́ méje láàrin títẹ̀síwájú ìbẹ̀rùbojo láàrin orílẹ̀-èdè méjèèjì. Àwọn olùfẹ̀hónúhàn èyí ti ń pàgọ́ sí gbàgede Puerto do Sol ní orílẹ̀-èdè Madrid ní ṣàlàyé pé wọ́n tẹ̀síwájú láti mú kí ìjọba kí ó lè mójútó ọ̀rọ̀ wàhálà tí ń bẹ lórí ọ̀rọ̀ ilé gbígbé ní orílẹ̀-èdè Spain. Àwọn olùfẹ̀hónúhàn náà ni wọ́n ṣe ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n lé ọmọ ọdún 97 kan American Abascal kúrò ní ilé rẹ̀ tó ti ń gbé tipẹ́tipẹ́ lẹ́yìn tí owó ilé rẹ̀ tí ó tán tí wọ́n ti ṣe àlékún owó ilé bẹ́ẹ̀. Abascal tó wà nínú ilé ìwòsàn báyìí ni ó rọ àwọn olùfọwọ́dọ́nà láti rí pé wọ́n jẹ́ akin kán sì tẹ̀síwájú àti dáàbò bo ẹ̀tọ́ lórí ọ̀rọ̀ ilégbèé. Olótú ìjọba orílẹ̀-èdè náà Pedro Sanchez ni wọ́n retí pé yóò gbé àbádòfin lórí ilé gbígbé kalẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun nílẹ̀gbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè náà èyí tí ìlànà lójúnà àti lè máa sọ ọ̀rọ̀ àyálégbé dọ̀tun àti láti gbógun láti gbé òfin lélẹ̀ lórí ọ̀rọ̀ líléyàn kúrò ní ilé. Ṣùgbọ́n ìjọba Sanchez ni kò ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin tó láti tó ìtẹ́lẹ̀ yìí sì ń fa ìwàlànà pé ó ṣeéṣe kí wọ́n máa fọwọ́ sí àbádòfin tó gbé kalẹ̀ náà. Lórí ìròyìn agbo amúlùdùn ẹ jẹ́ kí agbo látẹnu Adégbòyègà Àlàní.
5: Mo kí yín ẹ kalẹ̀. Òṣèré sinimá àgbéléwò ni Ọmọ́tọ́lá Jaládé Kẹ́hìndé ló ti gba àmì ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí nílẹ̀ Amẹ́ríkà fún àwọn ipa tó ń kó pàápàá jùlọ láwọn ìlú kéréje-kéréje. Òṣèré ọ̀hún níléeṣẹ́ Israel Tribune àti 90210 Enterprise ni wọ́n fún ní àmì ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà. Ọmọ́tọ́lá jẹ́ kó di mímọ̀ wípé ìdánimọ̀ ọ̀hún ni ló tẹ̀lé èròǹgbà ọ̀hún láti fi àwọn owó eléyìí tó ń rí gẹ́gẹ́ bí èrè lórí sinimá àgbéléwò ọ̀hún Mother's Love sórí ètò ẹ̀kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ pàápàá jùlọ láwọn ìlú kéréje-kéréje nínú èyí tí mákòókò tó náà ti wà ń bẹ́ẹ̀. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó fún ní àmì ẹ̀yẹ náà. Ó ní yóò tún ṣe kóríyá fóun láti tún lè ṣe dáadáa sí i fún àwọn ọmọ kéékèèké àti wípé irú ipa tó ń kó ló ń ṣe kóríyá fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn láwùjọ. Ọmọlé Big Brother Naija tẹ́lẹ̀ rí tó tún jẹ oníṣòwò ni Rẹ́lọ́ Pútà ló ti ń kọminú lórí báwọn ènìyàn bí wọ́n ti ṣe mọ́ ń gbé ọ̀rọ̀ tó yẹ kó jẹ́ bòńkẹ́lẹ́ nínú ìrìn àjò lọ́kọ-láya wọ lọ sójú òpó ayélujára. Urel nínú ọ̀rọ̀ kan tó fi léde sójú òpó jẹ́ kó di mímọ̀ wípé òun ya òun lẹ́nu o báwọn méjì tí wọ́n jọ ń ṣe lọ́kọ-láya bí wọn yóò ti ṣe ní èdè àìyedè tí wọn yóò sì gbé lọ sójú òpó ayélujára pa. Ó ní òun wọ̀nà láti wá olùbárìn ẹni tó mọ̀ wípé kì í ṣe gbogbo èdè àìyedè ló yẹ kó lọ sójú òpó ayélujára fáyé rí. Ìròyìn adẹ́rìn-pọ̀ṣónú ọmọlẹ̀ Tọ́kì ni Dennis Gotkas ló ti gbàgbọ́rọ̀ kan báyìí lórí ọ̀rọ̀ wípé ó sọ̀rọ̀ kòbákùngbé sí ààrẹ Recep Tayyip Erdogan àti àwọn ẹ̀sùn míì lákòókò tó ń ṣeré adẹ́rìn-pọ̀ṣónú rẹ̀. Ọmọkùnrin ọmọ ọdún 22 náà ń lọ́wọ́ tẹ̀ nínú oṣù keje lẹ́yìn tí fọ́nrán rẹ̀ kan di tọrọ fọ́nkalẹ̀ lójú òpó YouTube. Wọ́n fẹ̀sùn kàn án pé bẹnu àtẹ́lu Erdogan àti pé ọ̀rọ̀ rẹ̀ ń wúlẹ̀ ìkórira. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì dàbí ẹni fẹ́ mọ gbóríyìn fún wa mọ̀dà lóru. Ó wá ṣe é ṣe kó fojú winá ẹ̀wọ̀n ọdún mẹ́wàá bí wọ́n bá rí wípé ó jẹ̀bi ọ̀ràn náà. Gọ́tàs ti tako ẹ̀sùn ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ wípé eré adẹ́rìn-pọ̀ṣónú ló jẹ́ ọ̀kan lára àwọn àṣà ilẹ̀ Tọ́kì tó sì jẹ́ pé wọ́n máa ń fi ọ̀rọ̀ bára wọn ṣeré eléyìí tí ò yẹ kí wọ́n wá mọ̀ gbà bí ẹni gbàgbà ọtí débi pé yóò ràn án lọ sẹ́wọ̀n báyìí. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn adẹ́rìn-pọ̀ṣónú ẹlẹgbẹ́ rẹ̀ ó ní wọ́n ti ń bẹnu àtẹ́lu ìjọba alẹ̀ náà fún irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ń kọminú lórí àwọn ìwà tájọba máa ń wù sáwọn òṣèré àwọn oníròyìn àtàwọn míì tí wọ́n bá ń ṣe lámì ètò ìjọba alẹ̀ Tọ́kì. Èyí ló pin ìròyìn amúlùdùn wa lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní. Adégbòyègà Àlàní lorúkọ tèmi.
0: Ìròyìn aré ìdárayá. Àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Áfíríkà ló ti yan ọmọ orílẹ̀-èdè Ethiopia ni láti darí ìdíje ọjọ́ ìṣẹ́gun fún ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà tọdún 2027 láàrin Guinea-Bissau àti orílẹ̀-èdè Nàìjíríà. Theodoros Mitiku ni yóò jẹ́ ẹni tí yóò darí ìdíje náà tí Fasika Biro Fasika àti Tingbile Belashiu pẹ̀lú Manuhe Oldesek Sadik yóò sì jẹ́ ẹni tí ó ràn lọ́wọ́. Ikọ̀ Lee nínú ìdíje náà ni yóò bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Guinea-Bissau ní 5:00 ìrọ̀lẹ́ ní pápá ìṣeré Estadio Nacional 24 September ní ìlú Bissau. Guinea-Bissau ni ó ń ṣáájú ikọ̀ Lee báyìí lẹ́yìn tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn àti ti Nàìjíríà tí wọ́n borí ìdíje àkọ́kọ́ ṣùgbọ́n tí wọ́n gbá bọ́ọ̀lù wọlé ju ti orílẹ̀-èdè Nàìjíríà. Olùkọ́ni ní bọ́ọ̀lù fún ilẹ̀ Gẹ̀ẹ́sì nìyẹn England yẹn Thomas Tuchel ni ó ti ṣàlàyé pé agbábọ́ọ̀lù ni Jude Bellingham ni ó ṣe dáadáa nígbà tí ń gbá bọ́ọ̀lù tó sì jẹ́ pé ó ń gbáradì láti kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Czech Republic báyìí. Tuchel ṣàlàyé pé agbábọ́ọ̀lù ìyẹn Bellingham ni ó ṣe dáadáa tó sì ń gbìyànjú ni to si fi kun pe omodun 23 ohun ilo ma mojuto oro ati bori ninu idije bo ti le je pe o nkoju awon to je pe o mo ri oga agbabodo ile gẹẹsi na salaye pe ohun yo gbiyanju lati ri pe ohun lo gbogbo awon agbabodo to nlo baye lasiko idije national league ti le gẹẹsi ohun sugbon salaye pe idaritara sasa awon agbabodo na ilo le mu ki ohun ki o pe awon agbabodo mi wole England ni yo koju egbe agbabodo orilede Czech Republic ni ojo isegun leyin ti won fi dire mi ni ami ayo meta si meji fun orilede Spain ni papa isere Wembley ejo ti egbe agbabodo Manchester City ti won je lori ede ayede ti won ni pelu awon ajo ti mojuto idije Premier League lori awon esun kan itan fi kan won ni o lo si iko apejo kutemi lorun bayi lose to koja irovie ni pe ajo kan ni o so ni o ti gbero pe ejo hun ni won ti se idajo le lori transity gbe ejo na jade alaga fun egbe agbabodo City Galdom Al-Mubarak salaye pe egbe agbabodo na ilo gbero lati so pe ohun o je bi esun na to salaye pe ohun ni gbekele pe ilana igbejo na ilo yaye ejo hun eti o ti gba opolopo odun ni o le tesiwaju ninu ejo kotemilorun na ṣugbọn ti won ti ma ibi ti o pada fori so akojopo iroyin ti ale oni ko ma ni joba ilo Patience Ibe lo lotu Adeyemi Lawasini oniroyin Olorun wo mo yin kasun re.

0: you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Jọ̀nà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
2: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
4: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
2: Ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
4: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
2: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
5: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
6: Say after me, millions of naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
8: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
9: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa tún ọ̀ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ́ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: dying life.
1: Meji ni won.
0: There are two in category.
1: Awon ti n gbe ni aye.
0: Those that dwell, those that live on earth.
1: Ti won gbe ni abi orun to si.
0: That live under an open heaven.
1: Awon ti n gbe ni aye.
0: Those that live on earth.
1: Ti won gbe ni abi orun to se.
0: They are under closed heaven.
1: Awon ti n gbe labi orun to si.
0: Under open heaven.
1: Aye ma ri won bi eni to sogun owo.
0: Because of the same time as if they have done money ritual.
1: Tori gbogbo ta ba se ni o mo bo si.
0: Because everything they do will fall in shame.
1: Ti o ni tun mo gan ta ba se yo bo si.
0: Even if they do useless things, it will come to
1: end. O bo si abi orun to si.
0: Under open heaven.
1: Ah, any cash some ni be ye o.
0: Somebody shout amen.
1: Orun to se mo.
0: Yo
1: sinu igbekun erogolo.
0: Amen.
1: Tori yo sinu
0: igbekun ni bi ta awon
1: omo ile ye ma wa. Amen. Esa.
0: Amen.
1: Ebi anoma lagba.
0: Where we are heading to is
1: Esa bibeli meta la ma ya.
0: That you got this podcast today.
1: Akoko lele yo.
0: This is the first one.
1: Akoko ni ye o.
0: This is the first one.
1: Ekeji.
0: The second one.
1: Esa to ba ka be dada.
0: If you read that.
1: Oni leyin ti ilekun si.
0: He said after the door has been opened.
1: Ige gbogbo tu sile. Titi ilekun ba si.
0: It is until the door.
1: Titi orun ba si.
0: Until heaven open.
1: Ni de to le ja.
0: That is where we can be.
1: Now eje ka lo si Ezekiel chapter 1 verse 1.
0: Let's go to Ezekiel chapter 1 verse 1.
1: Ezekiel.
0: Ezekiel.
1: Ori kini.
0: Chapter 1.
1: Ese kini.
0: Verses 1.
1: Ki lo so nibe yen.
0: What does he say?
1: Ibe yen ni agbara sa.
0: O si se ogbon odun.
1: O se ogbon odun.
0: Ni osu ekare.
1: Osu ki lo pe.
0: Osu ekare.
1: Osu wo la wa yi.
0: Osu kare ni so.
1: Osu
0: kare.
1: Osu kare. Oni ni ojo karun osu.
0: In the fifth day of the month.
1: Bi mo ti wa laarin awon igbekun.
0: I was among the captain.
1: Ma ya ili ko pile. Lai da nasha kaina. Bi mo ti wa laarin awon igbekun.
0: I was among the captain.
1: Leti odo kebari.
0: By the river of Siba.
1: Orun si.
0: That the heavens open.
1: Mo si ri iran Olorun.
0: I saw the vision of God.
1: Eli ti o.
0: Listen attentively.
1: Ilu igbekun to wa.
0: In that captivity where he was.
1: Iranse Olorun ni o.
0: He's a minister of God.
1: Eyan le je iranse Olorun.
0: Someone can be a man of God.
1: Sugbon ko wa ninu igbekun.
0: Captivity.
1: Yes sir. Eyan le je ayan fi Olorun.
0: Someone can be a chosen one.
1: Sinbe ko wa ninu igbekun.
0: And yet be in captivity.
1: Oni mo wa ninu igbekun.
0: He said I was in captivity.
1: Leti odo kebari.
0: At the river of Siba.
1: Sugbon nigba ti orun si.
0: Why immediately have we opened.
1: Ni o to ri iran Olorun.
0: Then he saw the vision.
1: Ni orun o ba si. O le ri iran ogun Olorun.
0: Iran
1: ogun ọla rẹ.
0: The son of your future glory.
1: Kò lè ṣe.
0: Kàdé ọjà tó pa.
1: Tí ọ̀run ò bá ṣí.
0: Ẹ̀bùn ni náà ó bò.
1: Tí ọ̀run bá ṣí fún ọ.
0: Once heaven is open unto you.
1: Ní ilẹ̀kùn ilé ìgbèkùn tó lè tú.
0: Ọjọ́ ìwádìí doors of prison can open.
1: A wá ń lọ síbi tí ilẹ̀kùn ó ti tú
0: báyìí. And we are going to the level where doors will be open.
1: A ń lọ síbi tí ọ̀run ó ti ṣí.
0: We are going to the realm of where heaven will open.
1: Ẹ̀gbọ́n mi kí ìwé Ẹ̀sáyà.
0: Let's go to the book of Isaiah.
1: Ìwé Ẹ̀sáyà.
0: The book of Isaiah.
1: Ibi tó lé lánàá yó. Mami tó sàmì tó lágbára. Ó yẹ jáde nínú ìgbèkùn. Irú mi wọlé ṣe jáde nínú ìgbèkùn. Jáde nínú ìgbèkùn. Jáde nínú ìgbèkùn. Jáde nínú ìgbèkùn. Jáde nínú ìgbèkùn. Jáde. Ẹ̀sà. Lẹ́ni ni kò dọ̀la.
0: It is today and not tomorrow.
1: Ẹ bá ṣe wíyá Ẹ̀sáyà.
0: Open the book of Isaiah.
1: Isaiah 64.
0: Isaiah chapter 64.
1: Isaiah 64.
0: Isaiah chapter 64.
1: Bíbélì wípé.
0: The Bible says.
1: Ìwọ ìbàjẹ́ fa ọ̀run yá.
0: O da o wẹ́ndà
1: ṣẹ́gun. Àràjà ló yàmọ̀ náà ni yàtọ̀ pa. Wọ́n yẹ sà. Kò sọ wípé ọ̀run o.
0: Ẹ̀rọ ló ṣe wà
1: kẹ́. Àwọn ọ̀run. Ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run yá.
0: O da da o wúlò ṣẹ́ndà de ẹ̀bùn.
1: Inú ń bí mi báyọ̀. Àwọn ọ̀run wo náà ní láti yá. Àwọn ọ̀run gbèsè. Ọ̀run àmúbà tí a ṣe ti.
0: Ọ̀run
1: ìjákulẹ̀.
0: Tí
1: wọ́n ṣe mọ̀.
0: Kàkà fi ṣọ́ọ̀ṣì ẹjọ́ ìṣe.
1: Ìlú kò dọ́là o.
0: Ọ̀run
1: yẹn yá dànù.
0: Ìjà
1: náà lọ fẹ́ jọ.
0: Ẹ̀mọ̀
1: kí ẹ sọ pé bàbá mi o.
0: Bàbá mi o. Bàbá mi o.
1: Ẹ fa ọ̀run yá. Bí ọ̀run ọba yá. Bí wọn bá fa ọ̀run yẹn yá. O lè kúrò nínú ìgbèkùn.
0: To leave that captivity.
1: Àwọn ọ̀run àṣẹ́tì tí wọ́n ṣe mọ̀.
0: The heavens of failure that was shot against you.
1: Ọ̀run ìkọjú tí wọ́n ṣe mọ̀.
0: The heavens of hardship that was shot against you.
1: Wọ́n ti ti ọmọ bẹ́ẹ̀.
0: You have been loved there.
1: Àbí ọ̀run tó ṣe ló ti ń gbàdúrà.
0: You are praying for that slow time.
1: Ibi àánú rẹ̀ ò dé tí Olódùmarè.
0: Your voice of mercy did not get to the ear.
1: Ẹ̀dẹ̀ gẹ́gẹ́ rúbìrì àdá.
0: I will see you
1: ever. Àjàgẹ́dọ̀ bá yọ arábànájà. manata roja. Maili kosadeli mayata. Mbogo wadu wa Jehova.
2: Other parts of God, Jehovah.
3: Yes, sir.
1: Baba miyo.
3: Baba miyo.
1: Efo unwa seti miya.
3: Efo unwa seti miya.
1: Edwe soro.
3: Yes, sir.
1: Orwa seti.
3: Orwa seti.
1: Oruko sese.
3: Orwa seti.
1: Siya yese mami.
3: Siya yese mami.
1: Efa ya.
3: Efa ya.
4: Abo fecha de labi onu ya.
3: Abo fecha de labi onu.
4: Hey, you will ever make me a bear on to she.
2: Those that want to live
4: on earth and open your mouth to she.
3: Yes, sir.
2: You want to come on.
4: Any aye ever possible on to she.
2: Anyone that is living on earth and open
4: your mouth. One little week.
2: They will talk that.
4: I do at the end of the long
2: back. It is only your prayer that God is
1: answering. And you are keep your do aye.
3: Yes, sir.
2: Pray this prayer.
1: And guess what, baby, baby,
3: my father.
2: My father.
4: Ẹ wá gbé mi.
2: Níwọ̀n
4: ìgbà tẹ́ lè gbé ọ lọ.
5: Ọlọ́run.
6: Ẹ rí mi gbé o.
5: Ẹ
6: gbé mi jù lẹ̀.
5: Ẹ gbé mi jù lá.
6: Ẹ̀yin òkú ogun.
5: Ẹ̀yin òkú ogun.
6: Tí gbé ọmọ ológo mi.
5: Tí gbé ọmọ ológo mi.
6: Nílé bàbá mi.
5: Nílé bàbá mi.
6: Ẹ máa gbé.
5: Ẹ máa gbé o.
6: Akọ wígbé.
5: A ti kọ wígbé.
6: Ta ni wo òkè.
5: Ta ni wo òkè.
6: Níwájú Ṣerú Bábélì.
5: Níwájú Ṣerú Bábélì.
6: Ẹ̀yin òkè ogun.
5: Ẹ̀yin òkè ogun.
6: Nílé bàbá mi.
5: Nílé bàbá mi.
6: Ẹ di pẹ̀tẹ́lẹ̀.
5: Ẹ di pẹ̀tẹ́lẹ̀.
6: Ẹ di pẹ̀tẹ́lẹ̀.
5: Ẹ di pẹ̀tẹ́lẹ̀.
6: Ẹ di pẹ̀tẹ́lẹ̀.
5: Ẹ di pẹ̀tẹ́lẹ̀.
6: Akọ wígbé.
5: A ti kọ wígbé.
6: Ejo. Àti àkẹ́kẹ́.
5: Àti àkẹ́kẹ́.
6: Èmi ò fẹ́ ṣe tẹ̀mọ́lẹ̀.
5: Èmi ò fẹ́ ṣe tẹ̀mọ́lẹ̀.
6: Ẹ máa kí gbẹ̀tẹ̀lé mi.
5: Ó yẹ sà.
6: Ṣó ti ṣe tán.
5: Mi ti ṣe tán.
6: Ẹ máa pariwo tẹ̀lé mi ni o.
5: Bí o sọ ọlọ́run.
6: Ẹ̀yin ejo.
5: Ẹ̀yin ejo.
6: Òkùnkùn ilé bàbá mi.
5: Òkùnkùn ilé bàbá mi.
6: Tí ń gbé ògo mi.
5: Tí ń gbé ògo mi.
6: Gbáyìdà.
5: Gbáyìdà.
6: Gbáyìdà.
5: Gbáyìdà.
6: Gbáyìdà.
5: Gbáyìdà.
6: Tí ń gbé ìràwọ̀ mi.
5: Tí
6: ń gbé àṣíkì mi. Tí ń gbé ògo mi. Tí ń gbé ṣerere mi.
5: Ilé
6: bàbá
5: mi.
6: Ẹ gba ìdà.
5: Ìdà.
6: Ẹ la inú ẹ. Ẹ gbé ògo mi jáde. Ẹ yé
5: jò
6: láòkòkò. Nílé bàbá
5: mi.
6: Ògo tẹ́ ẹ ti gbé mi.
5: Ògo tẹ́ ẹ ti gbé mi.
6: Ó yẹ máa pọ̀.
5: Ó yẹ máa pọ̀.
6: Kọ́kọ́rọ́ ilé tẹ́ ẹ gbé mi.
5: Kọ́kọ́rọ́ ilé tẹ́ ẹ ti gbé mi.
6: Ẹ máa pọ̀. Ẹ máa pọ̀. Ẹ máa pọ̀. Ẹ máa pọ̀. Ẹ pọ̀ o.
5: Ẹ pọ̀
6: o.
5: Ẹ pọ̀
6: o. Kọ́kọ́rọ́ àṣeyọrí.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí o.
6: Ọmọ mi.
5: Ọmọ mi o.
6: Kọ́kọ́rọ́ ògo ọmọ mi.
5: Kọ́kọ́rọ́
6: ilé ọmọ mi. Tí ejò láòkòkò ń gbé mi. Gbọ́rọ̀ Olúwa Jehovah. Ìdà la inú ẹ. Ìdà la inú ẹ. Ẹ kó ògo mi jáde. Ẹ kó kọ́kọ́rọ́ ọmọ mi jáde.
5: Kọ́kọ́rọ́
6: ọmọ mi.
5: Kọ́kọ́rọ́ ọmọ mi o.
6: Jáde wá o. Kọ́kọ́rọ́ mi. Jáde wá o. Visa ọmọ mi. Visa mi. Ẹ jáde wá. Ẹ jáde wá. Ẹ jáde wá. Aṣọ ògo mi dà.
5: Aṣọ
6: ìgbéyàwó mi dà. Ẹ dá padà fún mi. Jáde wá. Nínú ẹjọ láòkòkò. Jáde wá. Bíbélì wígbé.
5: O ti gbé ọ̀rọ̀ mi.
6: Yóò sì tún pọ̀ jáde. Gbogbo tẹ́ gbé mi. Ẹ máa pọ̀ o. Ẹ máa pọ̀ o. Ẹ máa pọ̀ o. Ẹ máa pọ̀ o. Ẹ máa pọ̀ o. Ẹnìkan ń gbọ́ mi. Mi ò mọ̀. Àbí tó o bá lè sàn mí. Báyìí lolúwo wí. Gbà ògo ẹ padà. Gbà padà. Gbà á. Ohun tó tọ́ sí o. Tí ejò láyé gbé mi. Ejò láyé. Tí wọ́n ti fi gbé mi. Ó yẹ kó máa wọ̀. Gbàgbàdà. Ẹ máa kẹ́. Kí ló tọ́ sí mi.
5: Kí ló tọ́ sí mi.
6: Tí ejò la ilé wa gbé mi.
5: Tí ejò la ilé wa gbé mi.
6: Ẹ pọ̀.
5: Ẹ pọ̀.
6: Kí ló tọ́ sí mi.
5: Kí ló tọ́ sí mi.
6: Ẹ̀tọ́ ògo mi.
5: Ẹ̀tọ́ ògo mi.
6: Ìràwọ̀ mi.
5: Ìràwọ̀ mi.
6: Ògo mi.
5: Ìgbédìde mi.
6: Ibi gíga mi. Ọ̀nà àbáyọ mi. Tí ejò la ilé wa gbé mi. Ara iná o. Ẹ dàpọ̀ mọ́ ìdà. Ẹ la inú rẹ̀. Ẹ gbé ògo mi fún mi.
5: Ẹ gbé fún mi o.
6: Ẹ gbé fún mi o.
5: Ẹ gbé fún mi o.
6: Ẹ gbé fún mi o.
5: Ẹ̀yin
6: ayọnilẹ́nu. Ilé bàbá
5: mi.
6: Àìlera ọmọ mi yọlẹ́nu mọ́. Ẹ kú lójú ìjà. Ẹ̀yin
5: ayọnilẹ́nu.
6: Ilé ìyá mi. Ẹ̀yin
5: ayọnilẹ́nu.
6: Ilé ìgbéyàwó. Níbi mo ti fi ọkọ. Ibi mo ti fi àyà. Ní ilé àná. Ẹ gbọ́dọ̀ Olúwa. Ẹ gbẹ ìdà. Ẹ túwọ́ lára mi. Ẹ túwọ́ lára ọmọ mi.
5: Ẹ
6: túwọ́ lára mi.
5: Ẹ
6: túwọ́ lára ọmọ mi. Bẹ́ẹ̀ lolúwa wí. Mo tọ̀yìn wá. Ní orúkọ Olúwa. Ilé síwájú Olúwa. Ó sì ju àwọn ọ̀tá rẹ̀
5: lọ.
6: Iná wọlé yín o. Iná jó wọn rú. Gbogbo bí ọ̀tá mi wà. Tí wọ́n ti ń ni mi lára. Tí wọ́n ti ń dáná ogun. Iná wọ bẹ̀ lọ. Iná wọ bẹ̀ lọ. Bíbélì wígbé. Ẹni já ọgbà tútù. Ní ejò yóò bù sàn. Ẹ máa kígbe. Ẹ̀yin tẹ́ fọwọ́ kan mọ̀ mi. Ejò. Ejò ẹ̀mí mímọ́. Ẹ sá wọn gba. Ẹ sá wọn gba. Ẹyẹ ejò ọ̀rú o. Ẹ sá wọn gba. Ẹ sá wọn gba. Ẹyin tẹ́ fọwọ́ ibi kan mọ̀ mi.
7: Engineer mi, e ja doke lohun.
8: Mo dupe lodo Olorun. Last month mo ti fe jeri yen. Ye mi agbabe kan lo nko mi. Mo kon ri pe lekan na, mo koko wa si program ni school 3. Po lati gba ti mo ti dele bi ijo keta mo sari para nse ni bakun. Ko pe bi mo se bere si ni wu ko ni. Iko ke, iko ta nso iki se ko kekere o. Ti ma wu bayi mama po nkan lenu bi pe bi milk. Kini e ma wa ma run ile pa to e pe just mo ma wa.
7: Kai.
8: Mo sa mo dupe lodo Olorun, Olorun o fi pade yin.
7: E ku pariwo go go go go. Into seyin yen ki se kekere o.
6: Eni rase ibisio loruko Jesu kunda le lori. Eni rase iku somo re kunda le lori. Gbogbo eyan Osun State ni apapo. Ibi kibi to wu to tin gbo mi. Ma bo oru ojo Monday o ma lagbara. Ma ma ri yan lataro dale ni. To ba wa doru o ma lagbara bo se gbo mi ni o. O ma ni agbara.
1: Ko ba sami.
2: Ko ba ti sami bayi.
1: Iwo ni Erika.
2: Amen.

0: ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o yà nà ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa tún nà ka àkọsílẹ̀. Tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pín ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
2: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kanlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún àyà tí ń lù pipi ìpì. Má le gbẹ́pẹ́ má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kà sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kìí ṣe ti bàbá kẹrẹ wà.
3: Ilé iṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́. Telephone 08164122777.
2: Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
4: Bàzó ọlọ́mọdáró bùn àìsàn.
5: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Bàbá Ngana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọ ọkùnrin jà, kàn sí mi.
3: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777.
6: Kí làá mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣùwọ́ ọlọ́mọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Oògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò. Àbí ẹ ṣe ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
3: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Phone number ni 08164122777.
6: Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífádé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágun lá, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágun lá, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kọ sí mi.
3: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777.
6: 7-7 agbo marugbo takebe ohun ni agbo ti emi gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija ti ti e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun tele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton atun para si bo se nse ni iru kan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lo awon to ni le a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki nse yi a ki nse ohun itoju olomo okunrin nikan ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re kon si mi
3: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
6: phone number mi 08164122777 lekan si 08164122777
7: Jurana, se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery.
8: Beni, tireni, IPO na ti si.
7: Sugbon melo ni mo le ra? Nitori gbogbo oro IPO yi dabi eni pe
8: ipin kan je ₦525. O si le bere pelu ipin mewa, iyen je ₦5250. Pele?
7: Se loto, bawo ni mo se le se iforuko sile?
8: O le se iforuko sile nipasẹ awọn asoju gbigbọ owo ti SEC fọwọ si pẹlu awọn banki to kopa, awọn ile ise fintech, awọn stock brokers ati awọn ọna mi ti a fọwọ si te BVN re sile lati jeri si idanimọ re. Yan iye ipin ti o fe san owo na ati pe wa gba mi dani loju pe won ti fi oruko
9: Se abẹwo si ipo.dangote.com lati mọ bi ati bi ti o ti le se iforukọsilẹ ipo fun awọn eniyan ti rẹ ni laipin jọwọ ka mọ ilana ati ofin to dirọ mọ ohun to fẹ ra ti o ba n se iyemeji ba ile ise to mọ nipa se sọrọ awọn stock broker ati olubaninimọran nipa isuna owo fun itọnisọna.
10: Pina o Pina o
11: Vito
10: Pina
11: Vito
10: which one you don win again?
11: Baba
10: na Betway rewards o. Bonus points, loyalty offers, VIP perks, I dey collect points, dey convert am to cash. Hey, ole mi.
11: Ah, how are you?
10: I beg show me.
12: Enjoy Betway rewards. Play, end points, and win big.
13: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Ore, Benny, iwo tun gbo mi lowo. O ya no ika kosile. Ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajogba pelu ireti wi pe eduwo yo ba. Tun lo ka kosile. To ba ti tile itaja kan bo si omiran nitori wi pe o wa ibi ti oja ti diwo kiri. Ti o ba o kere to ika akosile ninu ere yi o tun mo si wi pe ibi to ba pe olu ma nya si kilo wa de titi le fowo pamọ re fi gbọdọ da yato
1: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun besi ni ko si ijiya to ro mu yiyo owo re nigba to ba wu o o tun ni so owo kankan lori fi fowo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edinwo to to ida mewa
7: 10% ni gbogbo igba to ba ra data
1: tenu la soko
7: o fi ati ilana an tele wa o
1: Smart cash lati do Airtel.
14: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
14: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
15: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
2: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Omo, my people, are you ready? Because something big is happening at your favorite bar. After all the hustle, after all the waka, after all the stress of the day, it is time to catch up with your guys. Yes, so call your guys, gather your people, head to your favorite bar because the Goldberg back-to-bar promo is here. And believe me, this one no be ordinary promo. You get your cold refreshing gold bag. You enjoy the good vibes. You catch up with your guys. And you get rewarded on top of that. Okay, here is how it works. Buy two bottles of gold bag and you get 400 Naira airtime instantly. Yeah, so 400 Naira airtime instantly. No long story, no waiting forever. Just enjoy your gold bag and get your 400 Naira airtime. But hold on, we never finish, oh. Because with your qualifying purchase, you also get a raffle ticket. And that raffle ticket gives you a chance to win 250,000 Naira cash. Yes, you heard me right. 250,000 Naira cash. And guess what? There are four lucky winners every week. Four winners every week. So my guy, why you still there house? My sister, why you never call your people? Pick up your phone. Call that your guy. Where always they say, where will they go today? Tell him, my brother, no long thing. Make we go back to bar. So get to your favorite bar. Grab your gold bag. Enjoy that smooth, refreshing taste. Catch up with your guys. And remember, two bottles of gold bag, 400 Naira airtime, plus a raffle ticket for a chance to win 250,000 Naira. And who knows, you could be one of the four lucky winners this week. So don't just hear about it, be part of it. Gold bag lager, the gold standard. Mind you, terms and conditions apply, and it's not for sale to persons under 18. My brother, drink responsibly.
6: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Tó bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò ọ̀run sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
8: fíwí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fiwí àtẹ̀gò ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan, bọ́ fẹ́ bèèrè, onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064 60 6419 07064 CC 6419. Kini ile ise baba oke ogun ti en gba awon eyan ni mamare lori ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba ji ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba ji laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe se legun lemi an fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo ni ale won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara bẹ́ẹ̀ ni kankan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lọ ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bí fi àfíà olùdó.
10: Yíde yíde má fọwọ́kọ̀.
11: Ẹ wá polówó ọjà yín o.
12: Ẹ pèlè ọjà rẹ.
13: Polówó ọjà rẹ.
11: Ẹ yá polówó ọjà yẹn o.
12: Polówó ọjà ẹ.
11: Polówó ọjà ẹ.
13: Polówó ọjà rẹ.
14: Ẹ máa bọ̀ kẹ ẹ wá polówó ọjà yín.
11: Ẹ wá polówó ọjà yín o. A kú ẹni ẹran mọ ẹ polówó owó mẹ́ta o.
14: Ẹyin èèyàn mi, ẹ wá polówó ọjà yín.
11: Ndí nǹkan yẹn, ìyanu ka ẹ rẹ́rú náà yá ọ̀nà náà yó ọ̀nà náà ẹ̀mẹ.
14: Ẹ ẹnìyàn mi kété ìyá polówó ọjà rí o.
15: Ẹ wá polówó ọjà yín. Ẹ dẹ́wìn la polówó ọjà wọn o.
16: A kà bá ń dá ibi ń bẹ mọ́nà bá ní bí ra, a náà ń òwú, a kà wá wé ti pàrọ̀nù rẹ̀ ni o, odò wá wé ti pàrọ̀nù rẹ̀.
17: My people, come and advertise your goods and services.
11: Polówó ọjà rẹ.
15: Ẹyin yẹn dé yẹn ti ya, àwọn wíyẹn wá polówó ọjà yín.
11: Ẹ máa bọ̀ kí wá polówó ọjà yín o.
14: Ẹ jẹ́ ká polówó ọjà wa o.
18: Ẹ máa bọ̀ kí wá polówó ọjà yín o.
15: Gbogbo ẹ̀yin yẹn jẹ́ kọ̀ líìsì mi, ìyẹn jẹ́.

Jẹ́ kí gbọ́ bó ṣe dáwọ lóhun. Ṣàlàáfíà náà la tún dé báyìí. Níbi tí ọwọ́ jẹ́ ètò yìí náà èdè lálẹ́ òní. Ìkànnì àdàbà. Ibẹ̀ náà láwà lálẹ́ òní. Ọlọ́run ọba mi náà lọ́ṣọ́ láì báyìí. Ṣàlàáfíà ni mo dé báyìí. Bọ́bá ti ń gbẹ́nu sí, ó ṣeé ṣe kọ́ máa yàtọ̀ sí ara wọn. Bọ́rọ̀ àsọyé ọ̀bá sínú ẹ̀. Ogún ènìyàn ò níraṣọ lójú kan. Kí wọ́n sì fi rán kankan náà. Kó sì jẹ́ pé oyè kan ni kó wa wọn ó lò. Kò ní múra bẹ́ẹ̀. Ifá tọ́dáfútẹ́ lọ ni. Kò sí bí wọ́n ṣe máa gé aṣọ títí tí ìyá agẹ́sọ ni ìyá wà nú ẹ ṣe mò dé báyìí. Ẹ jẹ́ kí n sáré lu ọ̀pọ̀lọpọ̀ àwọn kan lọ́gọ ẹnu lálẹ́ òní. Àlàyé ọlọ́pàá ẹlẹ́ra wọn ti ń darapọ̀ pẹ̀lú mi àwọn olólùfẹ́ mi pátákí pàtàkì. Ojú òní ti wá torí kì í ti ná ọjọ́ alẹ́ àbí kọ́lọ́hun ọba mi kó fún gbogbo wa náà ṣe. Báyìí la ṣe máa ṣe lálẹ́ òní. Ẹ kalẹ́ ẹ sì kú ilé ẹ kú ètò pàrùnú rẹ lórí ìkànnì àdàbà. Ẹ jẹ́ àtújọ ṣe lálẹ́ òní o. Ó dùn ṣé mo jẹ̀bi yóò gáyàtà ọmọ alágbára dáadáa o. Ṣùgbọ́n bẹ́rù òní kẹ́ ẹ mú. Ọ́pdéètì kan náà ti wà nílẹ̀ fún gbogbo yín tí ó dí òyìn ọ̀bá ṣe dáadáa. Ẹ máa fi ẹ bá ti ń wò lápá kan ẹ máa fi ti gbọ́n bò mí. Okay now. Ẹ jẹ́ kí n sáré sọ yìí kí n tó rọ yín létí pé ètò pàrònú extra lórí ìkànnì alálùú baríkà yìí náà ni ìyẹn àdàbà 88.9 ọlọ́run fẹ́mi ìmọ̀mọ́ àjàkáyé lórúkọ mi gbọ́rọ̀ gbọ́rọ̀ tí ń ṣàwó gbọ́rọ̀gbọ́rọ̀ bọ̀bọ́ tó gbọ́rọ̀ tán tí tún tà fọ́nfà ní gbogbo ẹ̀ dáadáa yìí ẹ gbẹ́mí lábàgbé mi yánu àṣẹ àtẹ̀mí òjọ́ kúrúgbà ọ̀pọ̀lọ tẹ̀mí òjọ́ kọ̀ọ̀kọ̀ ìdọ̀mọ́lẹ̀ tẹ̀mí òjọ́ tẹ̀ ju afáyàfá ẹ̀mí lọ̀tọ̀rẹ́ àwọn tó dá fún gidigbe kété kẹ̀kẹ́ ni mo dádúró láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti yọwọ́ àwọn àgbààgbà tá a ti júbà fún àti forígbà àdúrà ẹlẹ́dà mẹ́mọ́ bẹ̀ ọ́ mẹ́jẹ̀ forígbà ìpè kìnní kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rẹ́ mi kan ọkàrí sọ. Ọfẹ́ lóòdù 5000 naira rìchá káàdì sórí fóònù ìyẹn là ń bá kẹ́dùn lọ́wọ́ o kò mọ̀ pé 50,000 naira ló ń dà ọ́ dà sórí fóònù. À ń fún lómi sùúrù ni. Ẹ jẹ́ kí n sáré ṣe báyìí ẹ jẹ́ kí n kí ilẹ̀kùn sí ojú òní tìyín. Gbogbo ẹ̀ náà ti dọwọ́rú dẹsẹ̀ rú kọ́lọ́hun ọba mẹ́kọ́ bá wa tó ni kí kábíyèsí lókè kọ́ bá wa tó nígbà tí wọ́n bá ṣe sí arúkè tọmọ babaláwo tó sọ ìjọmọ pásítọ̀ ẹ̀wọ̀n kí nǹkan ti ń dàrú náà bọ̀ ojú òsì ní ti gbogbo ẹ̀ dá láyè tí ẹ̀ ń gbọ́ mi kí n tó yà sí òkè lọ́hùn ẹ jẹ́ kí n sáré sọ yìí ara ìjọka kí lẹ ṣe.

0: ara ijo ka side ki le se fun ijoba to wa lori oye kan ti won ni waju victory oluwa ti render about to pe won ni se done opolopo moto na ni baje ni ikurita yi won ni won ti paru paru won ti yanyanyan ojojumo ni moto nbaje nbe bala ijo ka ba che yi ejo nitori olohun e foriji won e foriji wa e foriji won nbe gomina wa o doctor lucky ayeda ti wa ka ti e wa so pe e ngba be koja won sha ma ri awon ese ti tawon na ngba be ejo nitori olohun ogbon te ba mo ko e ba wa ta te gba wa le nibe eh senator wa to wa ni central iyen senator Adeyin Adegbomire Adeniyi ejo nitori olohun ohun te ba mo pe e ma se sona yi e ba wa se eh assembly constituency wenu iyen lati odo honorable Olajide Ogutodu ki le se sona ijoka ni abi ki se constituency yin mo ni ejo nitori olohun ari baba mo alaga council Akure South executive chairman won honorable Dr. Gbenga Fashua ejo nitori olohun abeyin to sori gba ta ba tu ko ka so pe a yi de tori pe ona ko ye ori be sanu wa olohun oba mi yo wa pelu gbogbo yin moto wa ti baje to ohun gbogbo na lohun yin e sanu wa o
1: se be mo ipo ojojumo le dan fi jije mi mu se faaji sugbon awon omo eniyan wa ran ti pe awon je ati bi mo to wa injurious and destructive ton shakoba fun agu ara lo poju inu tewe tegbo tewe bi ati sun la won to le satuse wa ile ise lomsam lo si mo awon ojulowo natural product won yi aku ka fo ka yo ka wa fo pole ijile gbe kale wa lo si agu ara eniyan ko wa ma rejuvenate reactivate revitalize vivify resuscitate reinvigorate ki gbogbo medemede ra kora ko nyama nyama to wa lagu ara o bere se npo ra danu danu wa ni si gbogbo fifi egbegberin bi ala kake yan ma le bere mu nkan ko wa ni sipe ibi kan lara ohun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni oh ewo mi o maru ye se pipo ju e ma bo ni Lovesam natural health clinic 24 hour service de ti won ori ofe si wa lati ri awon akosemose dokita fun abayo lori ohun kun to ba n doju ko yin abi teyin n doju ko bi e ba de ri pe nkan kan o se yin body check up pelu detoxification se dada fun ma eda o ya si 26 adugba yegule ni doju ko high court gate akure telephone 080 381 7782 68 Lovesam natural health clinic olùpèsè dédé nkan tó wà fún health benefit ibà.
2: Ọlọ́run àwọn ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀.
3: Òun ni gbogbo ìjọ Abundant Grace Prayer Ministry
2: ti fi ọpẹ́ fún Olúwa Ọlọ́run wa nínú 2026 annual anniversary and fundraising for the permanent site of the church.
3: Bí ètò àjọ̀dún yóò ṣe lọ rèé.
2: Ní 1-2-3
3: nínú oṣù kẹwàá
2: by 4 PM daily.
3: Ní ìsọjí alágbára yóò máa gbéra sọ.
2: Ọjọ́ kọkànlá nínú oṣù kẹwàá.
3: Èyí ni ìdúpẹ́ àjọ̀dún by 10 AM.
2: Àkòrí olùbùkún ni Olúwa Ọlọ́run rẹ̀. Kúrúnìkà kejì orí kẹsàn-án ẹsẹ̀ kẹjọ.
3: Gbogbo ẹ̀ gbogbo yìí ó wáyé
2: ní church auditorium
3: Abundant Grace Prayer Ministry
2: àfi ojútùú
3: AKA
2: Palace of Solution
3: opposite ilé àánú ìdọ̀rẹ̀ ìròdò òkè àrò Àkúrẹ́.
2: Gbogbo ọmọ ọlọ́run là wọ́n ń pè sínú àjọ̀dún ìpè ọdún yìí.
3: Pastor Prophet
2: Ọlátúndé Adédayọ̀ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí lolúwa yóò tún lò lọ́jọ́ náà.
3: Gbogbo ènìyàn ẹ tún darapọ̀ nínú àjọ̀dún ìpè yìí.
2: Ọlọ́run yóò tún lanu agbo kọjá lanu ayé ọ̀pọ̀ ènìyàn kọjá.
3: Ṣiṣẹ́ ìtúsílẹ̀ pátápátá.
2: Ìṣòyà Ṣẹ́pà
3: Prophet Aluko.
2: Ọlọ́run fẹ́mi lódì wàásù ọjọ́ náà.
3: Ọlọ́run yóò tún gba gbogbo ògo nínú àjọ̀dún 2026 yìí.
2: Ìwọ náà ni kò gbé alábàápín nínú orí ọ̀fẹ́ yìí.
3: Ọlọ́run bàbá wa Pastor Prophet Ọlátúndé Adédayọ̀ wà láàyè síbẹ̀. Jésù
2: mi Olúwa.
4: Ó dájú pé olóríire ẹ̀dá nínú ọjà jèrè bọ̀ òun làwa fi ń pè ọ́ síbi àpéjọpọ̀ àwọn wòlíì tá a pè ní ọjà àsọtẹ́lẹ̀ olúwa The Lost Prophetic Marketplace yóò wáyé ní November 19, 20, and 21, 2026 Thursday, Friday àti Saturday nínú oṣù kọkànlá ọdún yìí bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn wòlíì ọlọ́run ni ó wà ń kalẹ̀ fún solution yìí bọ́nà wọn kánsẹ́lì sì tún wà fún gbogbo èèyàn tó fẹ́ rí àwọn wòlíì tí wọ́n sì bá yín fẹ̀mí sọ́nà ẹ wo iṣẹ́ wòlíì fún ọ̀nà àbáyọ tó wà níkàlẹ̀ o láti rà fún lílò yìí tolúwa ó sì máa tara ẹ̀ ṣiṣẹ́ ìyanu nínú ayé onípojípe yọ àgbárípọ̀ ọjà àwọn wòlíì ni o ohun gbogbo tó jẹ́ spiritual item lẹ́rìí fún rírà pẹ̀lú owó tí ò pọ̀ rárá venice cac grammar school ondo road Àkúrẹ́ wa nájà àsọtẹ́lẹ̀ kò bọ́ lọ́wọ́ àìsàn ọjọ́ tó ti pẹ́ àìríjẹ àìrímu ẹni fẹ́ lọ òkè òkun ẹni fẹ́ sún síwájú ẹni ń wọkọ̀ wáyà ọṣẹ àti òróró fún ìyanu lọ́kàn òjọ̀ kan ń bẹ̀ àwọn wòlíì tó lù wá pé ló máa wà ń bẹ̀ tó nílò láti ṣàlàyé tí wọn ó ti rí ṣòro tí ń bá ọ fẹ́ra pé nọ́mbà fún àlàyé síwájú sí tàbí fẹ́ni tó fẹ́ darapọ̀ 08135941040 ẹni ò mọ̀ bí tẹ́gbẹ́ ti ń là yóò ṣiṣẹ́ kú ni.
5: Hey, what's up, baby? From the

0: ó dùn ṣé mo jẹ̀bi òní ṣe bẹ́ẹ̀ mo nọ́mbà láti fi pè tí n bá jẹ̀bi lójú tí ẹ dán lẹ́bi tí n bá sì jàre ẹ dán lárin o ìdí pàtàkì tí ẹ máa fi dán lárin ẹjẹ́ ẹ mọ́ pastor prophet Olatunde Adedayo baba abundance àjọṣepọ̀ òní bàjẹ́ ẹ wo iléeṣẹ́ alálùbárí kankan wọ́n wà ní ẹ̀ka wọ́n wà nílùú Èkó wọ́n wà ní Port Harcourt.
1: I know I love you girl, you love me too. Oh yeah, come into my arms, we can make it work.
0: Wọ́n wà Logun State náà. Wọ́n wá àwọn òṣìṣẹ́ tó o bá mọ̀ pé o lè ṣiṣẹ́ ni o. Iṣẹ́ wo náà ni mò ń sọ? Iṣẹ́ fọ́níṣọ̀ ìwọ tó o bá jẹ́ pé o ṣe parí iṣẹ́ tó o tí ì ju ọmọ 35 years lọ ni o. Tó o sì ní bẹ̀rù olúwa tó o lè ṣiṣẹ́ ní fátìrì ńlá. Kọ nọ́mbà yìí lẹ̀ lálẹ́ òní o. Tó o bá mọ̀ pé o lè ṣiṣẹ́ ní fátìrì ńlá tí wàá sì máa gba owó tó san ya. 091-5347-6553 ni nọmba wọn. O gbúdọ̀ ju ọmọ 35 years o. Pẹ̀lú sálárì tó ga dáadáa. Ilé ìgbé ó wà fúru ẹ̀ níbẹ̀. Ó dùn ún ṣé mo jẹ̀bi òní rèé kí n ṣèyẹn ní pápápá fún yín. Ọlọ́run ọba mi kẹ́mi kò sì ní padà lẹ́yìn mi. Ó mọ ìlera mi làkọlé odùn òní. Mo fẹ́ yàwó mi lọ́ọ̀tọ́. Mo sì ṣe ohun tó tọ́ tá à ń ṣe fúnyàwó bàbá fẹ́ múyàwó wọlé ẹni àbí wọ ẹ̀dẹ́ ẹni gbogbo ẹ̀ náà ni mo ṣe o. Ṣùgbọ́n ìgbà tí ó wáyá ìlera mi. Tó bá di àkókò ká jìngólò àbí ká ṣeré dáadáa. Òun ló máa ń fún mi lákòókò ìgbà tá a súnmọ́ra gẹ́gẹ́ bí ọkọ láyà. Ṣùgbọ́n èmi náà ò sì jẹ́ aláriwo ẹ̀dá. Ṣùgbọ́n mo fara dà á fún àwọn ìgbà kan. Ṣùgbọ́n kí n má wá lọ kú lábẹ́ ilé. Mo wá ní sáìsìkìn tí ó ń ṣe dáadáa tó sun ẹ̀mí ìgbéyàwó mi ró. Tó jẹ́ pé òun gangan ni ọ̀jẹ́ kí ìgbéyàwó mi ó dàrú àwọn ọmọ méjì. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o. Àwọn èèyàn náà ni wọ́n ń ṣe kọ́kàn mi ó lè ba àbalẹ̀. Ẹnìkan wá rí tọ́gbọ́. Ó wá ní báwo ni ó ṣeé ṣe láti jẹ́ pé kí n rí ènìyàn lẹ́gbẹ̀ẹ́ kí n mú wọnú ibi tá à ń sọ yìí. Ṣùgbọ́n lójú yín lọ́kàn tí ẹ̀yin olólùfẹ́ mi. Ṣé mo jẹ̀bi pé oyè kan bẹ́ẹ̀ tó yẹ kí n rí nílé dáadáa tí mi ò rí? Ṣé tí n bá wá fi torí ẹ̀ sọ pé kí ẹnìkan wà kán máa pàrònú mi rẹ́ láti bẹ̀? Ẹ jọ̀ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni. 081-6251-9991 ó náà ní nọ́mbà tí ẹ lè fi pè orí ètò lálẹ́ òní. Òun lẹ lè fi pè mí orí ètò lálẹ́ òní. Ẹ lóòótá ló wà ń bẹ́ẹ̀.
2: Opportunity comes but once. Ẹ ṣí ẹ̀yàn ọmọ yìí tẹ́ ẹ bá ń gbé dáadáa fáyé rí. Ọ̀pọ̀ èèyàn ló ti nájà ayé títí kò pé wọn. Lójúmọ́ lòfin fà á tí ò tó ra wọn ojá títí kò já. Ogun ayé ti bọ́ ọmúlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú. Ó ti yá o. Yájọ lọ nájà ọ̀nà àbáyọ kọ́rùn ìtúsílẹ̀ ó ṣí fún wọn náà. The Lord's Prophetic Market Place. Ọjà sọtẹ́lẹ̀ olúwalẹ̀ yóò kọjá bẹ́ẹ̀. Ọgọ́rùn-ún àwọn mẹ́ta ni o. Bẹ̀rẹ̀ láti 19th of November sí 21st of November 2026. Aago mọ́kànlá òwúrọ̀ ojoojúmọ́ la ti máa bẹ̀rẹ̀ sí ní ráwọn wòlíì títí d'aago márùn-ún. CSC Grammar School Ondo Road nílùú Àkúrẹ́ ló ti máa wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀mí ajagun gbógunmi ni ó wà níkàlẹ̀ lọ́wọ́ péréte. Wọ́n náà wọ́n kánsẹ́lì pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ẹ dẹ̀ lè máa pe nọ́mbà yìí 081-3-594-1440. The program is packaged by Prophetess Elizabeth Gray and sponsored by PEG Group International. po gbọ o.
3: Se bẹ mọ ipo ojojumọ le dan fi gẹgẹ mi mu se faaji ṣugbọn awọn ọmọ eniyan wa ran ti pe awọn oje ati bimọ to wa injurious and destructive ton ṣakoba fun agbo ara lo poju inu tewe te gbo tewe bi ati sun lawọn to le ṣatunṣe wa ile ise lomsam lo si mu awọn ojulowo natural product won yi aku ka fọ ka yọ ka wa fọpo le ijile gbe kale wa lo si agbo ara eniyan ko wa ma rejuvenate reactivate revitalize vivify resuscitate reinvigorate ki gbogbo medemede rakora ko nyama nyama to wa lagbo ara o bere se npo ra danu danu wa ni si gbogbo fifi egbegberin bi alaka keyan ma le bere mu nkan wa ni si pe ibi kan lara nhun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni oh ewo mi o maru ye se pipo ju e ma bo ni lomsam natural health clinic 24 hour service de ti won ori ofe si wa lati ri awon akosemose dokita fun abayo lori ohunkohun to ba n doju ko yin abi teyin n doju ko bi e ba de ri pe nkankan o se yin body check up pelu detoxification se dada fun ma eda o ya si 26 adugbo ayegunle ni doju ko high court gate akure telephone 080-381-7782-68 lomsam natural health clinic olupese dede nkan to wa fun health benefit ibi.

0: every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action. The Goldberg back-to-back promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
0: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
2: Bet influencer, what be that?
0: Simple. Join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
2: Hi, I bet sign me up.
0: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Mo ń gbádùn àdàbà.
4: Tí mo bá yíkọ̀ tún.
5: Àní tí mo tún yíkọ̀ sì fẹ́ lẹ́nu báyìí.
4: Nítorí wòlíì ìlú mọ̀ká ni.
5: Kò tí ì burú jù.
4: Ẹ wá wo prophet gbogbo ayé nǹkan sára sí.
5: Àní ẹ wá wo ìránṣẹ́ Ọlọ́run alàyè.
4: Gbogbo ènìyàn tara tiẹ̀ ṣe sàràkà.
5: Ṣíṣe lẹ́nu báyìí.
4: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
5: AKA
4: Tẹ̀lé Alẹ̀.
5: Ọwọ́ ju ọwọ́.
4: Ṣẹ́ ju iṣẹ́. Ọ̀rọ̀ ju ọ̀rọ̀.
5: Ìmọ̀ ju ìmọ̀.
4: Ìpẹ́ ju ìpẹ́.
5: Gbogbo ara kìkì àdúrà tó ń tẹ̀ mí mọ́.
4: Agbára wíbẹ̀.
5: Sọ bẹ́ẹ̀
4: jẹ́ bẹ́ẹ̀.
5: Iná gbórúkọ mi ó dá kárí wo.
4: Èṣù gbórúkọ Jésù sájọ̀rìn jìnà.
5: Ẹ ṣáà ti mẹni tẹ̀ ní.
4: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
5: AKA
4: Tẹ̀lé Alẹ̀.
5: Ìbà
4: abẹ́ ti bọ́ ni.
5: Bẹ́ta bá sọ̀rọ̀ nípa ìrere.
4: Ìsọjí nínú
5: tàbí láàárín ìjọ.
4: Tẹ́ ẹ bá ti pe Prọfẹ̀
5: Dr. Alex
4: Ọmọjowo dání kí wọ́n da yín lóhùn.
5: Ẹ̀wọ̀n agbọ̀n o.
4: Ìwọ tá yé ń dà láàmú.
5: Ìwọ tó rọ̀ náà báyọ̀.
4: Ó dúró lónìí kò dùn.
5: Ó tẹ̀ tẹ̀ kó tẹ̀.
4: Àti ríṣẹ́ dòdò.
5: Àti jẹ́ dòdò di wàhálà.
4: Ìwọ tó níyàwó láti fẹ́.
5: Gbogbo olóṣèlú
4: tó ń gbọ́ náà báyọ̀.
5: Ìwọ tó fẹ́ lọ sí lóyìnbó.
4: Tí gbogbo ọ̀nà ti di pátápátá.
5: Afọ̀yà.
4: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
5: Iṣẹ́ ìránṣẹ́ wọn ti dé.
4: London, Israel,
5: Jerusalem,
4: Canada.
5: Tó dán ní kíjẹ náà ṣe
4: ṣe. Tó bá wọn bọ̀ láti kàrẹ̀.
5: Tàbí látàrí gidi.
4: Ṣá ti gbé ọ̀kadà.
5: Ó sọ fún wọn pé
4: ìwọ ń lọ sí Celestia.
5: Safari Paris.
4: Tí o gbẹ̀yàn mọ̀ sí Celestia.
5: Tó wà ní ìsinmi ló lọ.
4: Olóko àbálùkù àrígidi àkókò.
5: Wà láyé tó pọ̀.
4: Ẹ pè wá sí nọ́mbà yìí. 08035248215
5: and 08035248215.
4: Jésù lolúwa.

àwọn kan wọ̀yá ìjà. Gbogbo nǹkan wọ̀nyí ló ní solution tẹ́ bá ti dọ́dọ̀ sẹ̀lẹ̀ alẹ̀. Ọ̀sọ̀dọ̀ Tuesday ni ètò àtúnyẹ̀wò go by 10 a.m. to 12 noon. Sunday service sì máa ń wáyé ní normal time. Bẹ́ẹ̀ lẹ́sìn lè pé bàbá sẹ̀lẹ̀ alẹ̀. Survivor àti evangelism ilé ìjọsìn tàbí níta gbangba. And you can call him for special prayer and counseling. 0803-524-8215. Iṣẹ́ ìyanu pẹ̀lú ìwòsàn àti blessing pẹ̀lú multi supernatural breakthrough. Ó ṣẹlẹ̀ ní CCC Calvary Parish. Olóko àgbálùkù

torí àsìkò wa a ní lè gba ìpè mọ́ fún talẹ̀ ẹ̀tùn ní àmọ́ èyí tí bàbá ń wí látẹ̀ẹ̀kan yìí mo rí wípé àwa náà ọlọ́run ọba mi ti fọwọ́ tọwọ́ lọ́kàn fún talẹ̀ ẹ̀tùn ní.

èèyàn mi èèyàn èrò ipò èrò ọ̀fà ẹ tètè pọ̀ sẹ̀sẹ̀ wá àlàní fẹ́ gbòde onílé ọgbọ́n oníyàrá ìmọ̀ ọlọ́gbọ́n inú tí ń fọgbọ́n inú ró ni rédíò àbázẹ̀dọ̀ tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀ àlàní ò wọ kẹ̀ǹbẹ̀ fogun sí ó wọ kẹ̀ǹbẹ̀ léhun tó dùn mọ́lẹ̀ ọkọ̀ ọlọ́mọge adégbòye ga àlàní gbóhùn sókè ọjọ́ ń lọ.

ìgbéyàwó. Ìgbéyàwó. Àtàrí àjẹ̀nàkú ni ọ̀rẹ́ wa kì í ṣẹrù fọmọdé. Tọkọtaya tó ń gbọ́ mi lọ̀rọ̀ mi ò yé o. Màmá sọ pé bàbá ń forin rán tọkọtaya létí ó yá lè forin tọ́ wọn sọ́nà takọtabo tó fẹ́ so mọ́ra wọn. Ogiri àlàpà ó lọ̀rọ̀ ìgbéyàwó. Alágbára ló le tẹ́ni tiẹ̀ báyìí sábẹ́ ìbìtì. Ẹ̀ka alẹ́sàmà ṣe bọba ayé déédé láṣálẹ̀ tòní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lé tondó tondò tẹ́ ẹ ti wà ní Facebook yẹn fún mi mo kí yẹn ẹ̀ka alẹ́ ṣe mo bá yín dáadáa. Ṣàlàáfíà ni. Akú kó le dáa tí gbogbo wa ń bá kiri. Akú ètò ìlú yìí akú ètò ilé wa oníkálukú wa pé kó má bàjẹ́. Lágbára ọlọ́run ọba kò sì ní bàjẹ́ kò ní túká. Ọkọ ìyàwó tó ń sákìtì sánsan wípé káyà ó jẹ́ kọ́ mọ́ jẹ́ kí ilé mọ́ bàjẹ́ kí ilé mọ́ dàrú. Lágbára ọlọ́run ọba yóò ṣeéṣe fún yín o. Ìyàwó náà tó ń ṣe dáadáa lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ pé ilé mi ò gbọ́dọ̀ dàrú ọmọ mi ò gbọ́dọ̀ bàjẹ́. Gbogbo bẹ́ẹ̀ ti ń fọkàn dániyàn rere yóò ṣeéṣe lágbára ọlọ́run. Mi wèlé takọtabo tó fẹ́ so mọ́ra wọn ní bẹ́lẹ́ ń já àárín ìṣẹ́jú kẹtẹ ti yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbọ́ mi o. Orí ọ̀fẹ́ ń bẹ fún àti tún inú ròkó tó di pẹ́ wọnú ìrìn àjò ìgbéyàwó yìí. Ẹ tún rò dáadáa o torí rò lọ́bẹ̀ gbẹ̀gìrì. Àwọn èèyàn ká máa lé yín lọ́tùn-ún á máa lé yín sọ̀sì pé ó ti ń dàgbà náà lọ má rí wọjọ́ orí ẹ̀ báyìí 30 years 28 years 31 years ṣe mọ́tàn yín. Ayé ìgbà kan là á fọjọ́ orí ìgbéyàwó lé o gẹ́gẹ́ bí akọ. Ìgbà kan sẹ́yìn lọ́ọ̀lọ́ là á fọjọ́ orí lọ sọ́ọ̀dẹ ọkọ. Kì í ṣe láyé tá a wà mọ́ o. Ẹni bá dé tọrọ lọ́wọ́ òun ní dọ́kọ abó. Èèyàn tó bá ní sí ń jì lápò òun ní sọkọ lórí awẹ́lẹ́wà. Kó mọ̀ dé pé yóò lọ dọjọ́ iwájú. Ọmọ ẹlòmíì ni ó lọ́ mọ́ ba yín sáfíìsì ìyàwó yín lẹ́yìn. Mo bẹ̀ yín ni lórúkọ Ọlọ́run ọba. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọkùnrin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ ẹ̀. Ayọ̀ Fálàyè.

0: old Taiwo John. Comment in you and what you mean. Wonder this is the moment I know the value of sorry and how powerful it is. I really miss my babe. How I wish she picked my call again and apologize to her. I really miss her a lot. Can you help me call her? Sheriru awon nkan bayi mi receive lori program mo le ba yin pe to ba je pe e ti ba mi soro saju ke to bere. You know we prepare for program to ba je fe fe ki n ba yin prank yan mi o ni ba yin prank yan sugbon to ba je pe e fe ki n ba yin pe yan ka be ko ma binu live on the program ma ba yin se mi o ni ba yin pe yan leyin program o because mo ti ba yan pe yan be ri leyin program later on obirin yen so fokunrin yen pe se ni emi mo ni interest ninu o mi o wa ni evidence lati fi ba ke pe ko ri be ko sele ngba ti mo wa ni Jebujesha ile se radio kan Jebujesha ngba na mi o de fe kiru asise yen ko pada sele. Any call tin ba ma ba yin make it is going to be on program tin ba de ti make it call yin tan lori program ni mo ma block awon number yen. So o ye ke ti ba mi so leyin before program o Taiwo John to ba de je pe fe appreciate eyan na ni maybe grandma mommy yin daddy yin or your friend your lecturer you want to appreciate them e de ve kin ba yin pe won yes I can do it but it must suffer me before program ni o so pe ka pe mi pe hello Mr. Lani ejo e ba mi pe mo emi on send the 5,000 and similar na ejo ba pe won ke ba ndupe iro Antonia Antonia go e faramora o omo gi alaje oja nepa. Hello somebody call
1: leo. Hello sir,
0: shall I feel lewa
1: arasan
0: sir sheti mari. Eh? Hello? What's in Japa? Hello? Somebody a kaleo?
1: I can listen.
0: Shall I feel a wama?
1: I do follow.
0: Daddy, inko.
1: I know.
0: Oh, I'm there. Is there something? The fake daddy is so funny, la lay. To the mad to my new gun. Hello, Dada. Eh, sure. Now, before you say last speaker. Hello, sir.
2: Hello, sir.
0: Shall I feel you, sir? Mommy, if I buy you sorrow. Shall I buy you sorrow? Hello, mommy.
1: Sir.
0: Oh, yeah, could you see one? A woman so fun, and cut a fake and so fun, to my moon, you don't get that. At the best, she fake and so. Oh, yeah.
1: Okay,
0: because of my call, I want the man so funny. Me call, she
1: be calling. I want no phone call. I want no phone call.
2: Hello, sir. Timbani for what I'm moving.
0: No, question. Got to fake a sonny.
2: Okay. Hello.
0: Oh, yeah, ma'am. Also, come on, fake a sofa. Come on, if you want, it's on Bammy. Sorry, Bam, so by a ma'am, call to call. Emma Bam, so
2: I love you.
0: Ah, you don't mean it too. I can call you by your name, Dada. Hello, sir. Ah, Ekwele for me.
1: Yes, sir.
0: Now, Daddy, I can call you by your name, Dada.
2: Hello, sir.
0: Hello, she wa pelu mi.
2: Ben, sir.
0: Show the bed lewa, Aburiaga.
2: Ben, bed lewa.
0: Now, and you make your son. E koju si ra yin e sun ke koju si ra yin e wa di owo won mu
2: ati koju sa tele go
0: e di owo won mu ke ma wonu oju won.
2: Okay
0: e wa ma para balẹ so fun won e ma fi ohun lile so e fi ohun ero wele so fun won nkan to fe gbo yin oya. Ah da ro nkan se mi 0816251999 àwọn followers mi ní live mi wọ́n ṣà sá lọ wọ́n sá bọ̀ wọ́n sá lọ wọ́n sá bọ̀. Hello, somebody ẹ kalẹ̀ o.
3: Hello.
0: Ṣàlàfíà lè wà.
3: Mo kẹ́lẹ́ o.
0: Báwo lo tútù yìí ṣe mú yín tó?
3: Kò lágbára lọ́nà.
0: Mọ́ mi nǹkan. Wọ́n ti sá lọ, wọ́n ti sá lọ. Ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ̀ o.
0: Ṣàlàfíà lè wà.
4: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣé ti má rí? Ṣé ti má rí?
4: Bẹ́ẹ̀ni sá.
0: Okay, ṣé mọ́mí wà bẹ́ẹ̀ yẹn?
4: Ó wà bí
0: sá. Ó wà bẹ́ẹ̀ yẹn?
4: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣé living room lẹ wà bí yàrá?
4: Yàrá.
0: Yàrá.
4: Bẹ́ẹ̀ni.
0: Okay, okay, okay. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Hello, mọ́mí.
5: Hello, sir.
0: Ẹ kalẹ̀ máa ṣàlàfíà lẹ wà.
5: Ẹ kalẹ̀ sá.
0: Mọ́mí, ṣé ẹ kọ́ ta yín lọ́wọ́lọ́wọ́ iṣó lómi àbí ò lómi? Mo fẹ́ kí dádì lọ wẹ̀ ni o.
4: Olóògbọ́n sá.
0: Ṣé ẹ kọ́ ta yín lómi àbí ò lómi? Mo fẹ́ kí dádì lọ wẹ̀. Hello?
4: Àrísí,
0: o mọ̀ tún mọ̀ ẹ̀. Ok, ok, ẹ má wọrí, a má já wọn sí. Dádì ṣẹ́ yẹn mọ̀ tún mọ̀ headquarter.
4: Ẹ mọ̀ tún mọ̀.
0: Ok, ẹ̀yin ẹ kọ́kọ́ ṣe favor kan fún mi. Ẹ bá ń bó ọ̀gẹ̀dẹ̀, ẹ bá ń bó ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tẹ́ ẹ gbé wá látọkọ yẹn. Hello? Wọ́n ti sá lọ, wọ́n ti sá lọ, wọ́n ti ta ló fẹ́. Ok, ẹni tó bá ti pò wọlé padà ń sìn ló máa. Hello, ẹ kalẹ̀ o.
6: Hello, ẹ kalẹ̀.
0: Ṣàlàfíà lè wà sá. Mo fẹ́ rán dádì ẹ̀ kan yẹn lọ sí headquarter, bọ̀ àwọn orí wọn ò wọ headquarter. Ṣẹ́yìn máa nífẹ̀ẹ́ láti lọ sí headquarter lọ́wẹ̀. Ẹ bá ń gbé fóun fún mọ́ mi. Hello, ma.
7: Hello, sir.
0: Ṣàlàfíà lè wà ma.
7: Adúpẹ́.
0: Mọ́mí, ṣé headquarter yín lómi báyìí? Torí mo fẹ́ kí dádì lọ wẹ̀.
7: Bẹ́ẹ̀ni.
0: Headquarter yín lómi. Mo fẹ́ mọ̀ bóyá olómi. Hello, dádì.
6: Hello.
0: Ẹ bá ń fọwọ́ ba ojú ọ̀nà headquarter yẹn wò bóyá olómi lóòótọ́.
6: Mo ti fọwọ́
0: báyìí. Ṣó lómi? Ó yọ̀ kulẹ̀lẹ̀.
6: Dada.
0: Ok, ẹ bá mi bọ́ epo ojú ọ̀gẹ̀dẹ̀ yẹn. Epo ojú ọ̀gẹ̀dẹ̀ lọ́dọ̀ tí yìí ni kẹ́ ẹ kọ́kọ́ bọ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn. Ṣé ẹ ti bọ́ ọ̀gẹ̀dẹ̀ yín? Ẹni?
6: Wọ́n ti bọ́ sẹ́.
0: Yà, ẹ jẹ́ kí mọ́mí ṣe orí bẹ́ẹ̀dì lẹ́wà àbí orí àga? Ẹ gbàgbé mọ́mí sórí pápá. Mo fẹ́ kẹ́ gbàgbé wọn sórí pápá. Mo fẹ́ kí mọ́mí lọ sórí pápá lóúnjẹ bẹ́ẹ̀.
6: Okay.
0: Ṣé kò ń ṣe pa ṣọ́ọ̀ṣì wà lójú eégún ṣá? Ẹ ṣí kọ́tìn kúrò lójú ọ̀nà headquarter yẹn. Ẹ ṣí kọ́tìn. Ṣé ẹ ti ṣí kọ́tìn? Ẹ gbé ẹ pòsíṣàn òpó alákọ̀ọ́kọ́, ẹ pòsíṣàn òpó ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ kí òpó méjèèjì kó jìnà síra wọn. Ṣé ẹ lè rí ojú ọ̀nà headquarter directly báyẹn? Nǹkan ẹyọ kan mo kàn fẹ́ kí kọ́kọ́ ṣe báyìí. Now, èjì rẹ méjì kan wà lọ́wọ́ òkè. Orí èjì rẹ ẹyọ kan ni o. Ẹ kàn máa bá mi fọwọ́ ra orí èjì rẹ yẹn. Ẹ máa fọwọ́ ra orí èjì rẹ yẹn. Ṣé ẹ ti ń fọwọ́ ra orí èjì rẹ yẹn? Ẹni?
6: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wá máa kanlẹ̀kùn headquarter báyìí. Ẹ̀yin ẹ ṣáà máa kanlẹ̀kùn headquarter báyìí. Ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń ṣe? Ẹ kanlẹ̀kùn headquarter kàtàkókókó. Ìyá yẹn ké ókè mo sọ pé kó wọ headquarter ẹ lọ́kẹ́ ó dàárọ̀ o.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Mo ń gbádùn àdàbà.

0: pe mo n tenuma angeli yẹn wipe gideoni ọkùnrin
1: alágbára
0: ẹni yẹn de wa rira
1: ẹ
0: bi ẹ n to wa surande
1: o
0: to wa n bi angeli
1: lẹrẹ
0: ti mo ba lagbara
1: mo
0: ni le baba mi se n
1: jiya
0: ẹyin ọmọ ologo kana n
1: bẹrẹ
0: ti mo ba logo bawo mo se n jiya bawo ni generation mi se n
1: jiya
0: a bẹrẹ lori nigeria ta ba ni alumani ta ti ẹ ni ogo bawo la se n jiya awọn agbara to n pakada awọn tọ n bo ogo mọlẹ gbogbo ẹyin ti wọn fi kan bo ogo ẹ
1: mọlẹ
0: lónìí ogo yin gba ira
1: wo
0: ogo yin tan ogo yin tan sekiriyatiri a si fi aso eriwo joshua
1: olórí
0: alufa joshua
1: abagadusi
0: odidi olórí alufa not just the ordinary person olórí alufa abba olórí alufa olórí no wonder ti bá buwí pé àwọn ọba ń fẹsẹ̀ rìn àwọn ẹrú àwọn ló ń bẹ lórí
1: ẹsẹ̀
0: ọmọọba wà ń fẹsẹ̀
1: rìn
0: àwọn ọmọ ẹlẹ́rìn mọ̀ ń jẹ́gun ọmọ aláṣọ wà kìsà nítorí àwọn tó dà nǹkan bọ̀
1: wọ́n
0: gbogbo tí a fi bò ẹ́ àṣẹ ni mo gbé wá
1: lónìí
0: kò gbiná dà kò gbiná dà ó ṣàṣeyọrí ẹ bá mi bẹ wọn o gbogbo ẹ ń bá súnmọ ẹ ohun tí wọn sọ létí mi ni
1: pé
0: ìjà káàdì ẹmí gbọdọ ṣẹlẹ a gbọdọ ṣe
1: no
0: sí
1: no
0: o ti kọjá kó fọwọ lẹrán
1: kò
0: ní kò sí wàhálà iṣẹ ìyanu wa ògo wa tí ọlọrun ti ṣètò àwọn kan jókòó
1: lẹmọlẹ
0: wọn dẹ ń fọwọ sọyà pé kò ní ṣe ṣe ní bí tẹ ti kóra jọ ara pa wọn dẹ o n kẹta ọwọ tó ń gbà rẹ ṣáájú
1: omi
0: wọn gbàgbé o àwọn tó ń sọ ìràwọ àwọn tó bọ ọgọ
1: mọlẹ
0: ọwọ tó ń lọ gbà rẹ
1: ṣáájú
0: omi ẹlẹkẹrin ni ẹmí àṣẹdànù tó lè mú kẹyìn lódìdí ọdún
1: kan
0: ọmọdé hàn lára àwọn agbára kan wà
1: ìdí
0: agilori itas
1: àwa jẹ ogoru ni wọn
0: sweat itas
1: àwa jẹ lálẹrù
0: labour itas
1: àwa jẹ gbogbo
0: ìsàlẹ wọn a ma jẹ kí òbí ṣe lálẹ
1: lórí alábẹrẹ tó labour
0: wọn ó dẹ fọmọ sàdánwò
1: and you can charge as a problem
0: èyàn lè fi gbogbo ọjọ ayé ìwà mímọ
1: wọn kà mí wọn lè tí wọn ti drive
0: time kó dẹ lọ force wrong marriage
1: and labour tó di wrong marriage
0: ẹ bá mi pe gbogbo àwọn ọdọ
1: please invite all the youth
0: season two prayer
1: season two àdúrà
0: wa fún àwọn tó ń wa ọkọ ní ìpàdé orí òkè
1: ọ̀sán
0: wọ́n máa fókọ̀s púpọ̀ lórí àwọn tó fẹ́
1: travel out
0: ta ló di orí mú tó lè sàmì àbọ̀dé ilé bàbá rẹ̀ kò gbiná dà àbọ̀dé ilé ìyá kò gbiná
1: dà
0: ọwọ́ tó ń ṣáájú ẹ lọ gbà rẹ̀ ó di gígé àgé dàní in the name of Jesus ẹ̀mí mi ìta máa bàjá òní má jẹ́ mú òsì àti àìní èyí ló bá ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀
1: dídé
0: sẹ́rẹ́ yìí tẹ́ ti cross the line
1: yìí
0: ẹ gbógun ti òsì oríṣi méjì ni lack is different from poverty
1: àìní ó yàtọ̀ sí òsì
0: èyàn lè mọ orí jẹ
1: kó
0: mọ orí mu kó mọ ti bagbara òsì jà ní òsì bá wọnú ayé kò sí tó bá ń lẹ̀ tí ò lè jẹun mo pàṣẹ àtẹ̀mí àti
1: ẹ̀
0: agbára òsì kò ní borí sọ lè yọ bàtà
1: lẹ́sẹ̀
0: sọ lẹ́rìn iyọ̀ kò fi sílẹ̀ díẹ̀ kò wá dúró sórí
1: ẹ̀
0: kò wá mọ kẹ́ olúwa tún ìpìlẹ̀ mi ṣe àyà máa sádà àbádùdíyà dáàdì ẹ̀ bá mú fojú di
1: ọ̀rọ̀
0: yìí you know that where you came from people struggle with destiny Monday tẹ́lẹ̀ a máa ń fi yẹ ra ọwọ́
1: ni
0: a máa ń fi yẹ ra ọwọ́ bọ̀ lẹ́ni a sì máa lò pẹ̀lú ọwọ́ bọ̀ bá mi fi díẹ̀ sílẹ̀
1: lẹ́nu
0: yóò bàtà lẹ́sẹ̀
1: tó.

Washington Embado. Pẹ̀lú wòlíì olórun àlàyé sáà Adébáyò Jehovah Authority. Bẹ̀rẹ̀ látọjọ́ Friday 23 September the Thursday 31st December 2026. Spirit, power and glory. Ẹ̀mí agbára àti ogo. Ojoojúmọ́ wákàtí wákàtí ni iṣẹ́ àmì àti ànojúkorojú yóò máa ṣe. Láyé ọ̀gọ̀rọ̀ yìí, ìwọ náà yá gorí òkè ògo nínú ìrìn àjò àwìyàtàdúrà agbára tó ń lọ lọ́wọ́ yìí. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alààyè ni Jésù yóò máa lò. Ní

0: Lọ́lọ́wọ́, ọ̀gá, mo fẹ́ gbé ẹwọ yàrá
1: ìrúbọ.
0: Sori Mọ́ndé tó ní, ọjọ́ tó ti jọ ètò yìí, kò tí ì ṣẹlẹ̀ báyìí. Mo fìlì májẹ̀mọ̀rọ̀
1: lára mi.
0: Gbogbo ọjọ́ Mọ́ndé, mo máa ń sọ fún ẹ kó o ṣe ìrúbọ owó.
1: Ṣùgbọ́n
0: lẹ́ni, ọ̀rẹ́ méjì kan wà tí máa gbé kalẹ̀
1: síwájú. Ìsídá 5,000.
0: Ọ̀rẹ́ àánú. Àtojú rere tàbí
1: 2,000
0: fún dọ́bù rìkọ̀vù.
1: Náà
0: lísìn tó bá gbàgbọ́ pé Ọlọ́run ní òwòlì tó lò.
1: Àṣẹ
0: Olúwa ń bẹ lára mi lọ́wọ́. Mo fìlì ọwọ́ rẹ̀.
1: Mo
0: gbọ́ àwọn ẹ̀rí tẹ́ ń gbọ́. Ẹ̀rí pọ̀ rẹpẹtẹ.
1: Tá
0: a bá ní ká máa gbé ẹ̀rí wa, àwọn tọ́lọ̀ ti lò mí láti dá lóhùn. Àyà rẹ̀ máa já. Sori ẹ̀ ni Mọ́ndé kí n tó máa lọ ìkòròdú lálẹ́
1: yìí.
0: Mo fẹ́ fìkúnlẹ̀ gbàdúrà fún 3 hours
1: tí
0: gbogbo ẹni tó ti ran ìpè yìí lọ́wọ́ láti 21 years. Okun kì í gbẹ o, ẹ ní gbẹ o, afẹ́fẹ́ kì í tán ní sọ́mọ̀, ọ̀la yìí ò ní tán o, ẹ ní wọ́lọ̀ rẹ̀
1: sí,
0: ẹ ní wàhálà ló sì. Indanemo Sam àṣírí tẹ́ máa lò
1: lẹ́nu.
0: Ẹ lọ lo Sam 61,
1: Sam 61,
0: 61,
1: Sam 61,
0: 23,
1: Sam 23,
0: àti 126,
1: Sam 126,
0: 61,
1: Sam 61,
0: 23.
1: Àti wọn
0: àìsàn fi yọ sómi kó fi wẹ̀ kó wá sọ pé mo jáde lọ mo pàdé àánú mo dẹ̀ dìde àárọ̀ la fágbà máa gbàlejò. Mo ti sọ tí ó ṣẹlẹ̀ fẹ́lẹ̀ kan Samuel Adébáyò Jolokọ
1: mi
0: wọ́n rán mi sí ayé
1: ni.
0: Ìjẹ́bú-òde ibẹ̀ ni màá gbà lọ sórí òkè lárọ̀ wẹ̀sì màá wà ń bẹ̀ lóru ọ̀la. Àìsàn ẹ jẹ́ ń gbé wọn wá pẹ́pẹ́ rúbọ
1: yìí.
0: Ẹ bá mi farabalẹ̀ pe àkáǹtì orí òkè méjèèjì. Ọwọ́ rẹ gbọ́dọ̀ wọbẹ̀ lé
1: ní.
0: O lè ṣe méjèèjì kó o ṣe 5,000 yẹn kó o tún ṣe 2,000.
1: Mọ̀
0: tó o bá rú ẹbọ lórí ètò ìrí rú tèmi o ọ̀rú súdẹ̀dẹ̀ fún ìbùkún. Pásítọ̀ ẹ fọ alákáǹtì orí òkè.
1: The account detail: Providence Bank, Providence Bank 89005129 48. Again, Providence Bank 89005129 48. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account also. Echo Bank account is 0970003215. Again, Echo Bank account 0970003215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Báyìí l'Olúwa Jehovah wí.
1: God says the Lord Jehovah.
0: Ìrànlọ́wọ́ dìde fún ẹ.
1: Help arise for you.
0: Èyí tó jẹ́ pé first bank yẹn lẹ ní lọ́wọ́.
1: Who has the first bank account?
0: Tẹ mọ ṣe síbẹ̀.
1: There are 3 years.
0: You can still use it.
1: O ṣì lè máa lo lọ.
0: Lo Echo Bank yẹn.
1: You can use the Echo Bank.
0: Àbí Providence
1: yẹn. Providence Bank.
0: Sir.
1: Sir.
0: Ìbùkún bẹ nínú ìfifúnni.
1: There is blessing in giving.
0: O jẹ tó kù lé obìnrin opó yẹn.
1: The last food that
0: was. O gbé fún Elija.
1: She gave the life.
0: Mọ́tò tó kú pẹ́tẹ́rù.
1: The last thing that Peter had.
0: Ó yá Jésù.
1: He plenty for
0: Jesus. Ọ̀rọ̀ wọlé wọn. Jáde sáfẹ́fẹ́ ẹ̀nà ní ọ̀rọ̀ má gbàgbé o Jésù Olúwa ń bọ̀ o
1: kò
0: ní pàdé o ẹgbà lólùwà tó lùbà
1: láyé
0: ẹ ò dé jọbọ ọrùn. Ìkòròdú lálẹ́
1: yìí
0: ní low cost bus
1: stop
0: ní Sabo ó ti rí àwọn èèyàn tó tú lọ́bẹ̀ orí òkè ògbólódé
1: wọn.
0: Ẹyin tí ẹ wà ní Ìjẹ̀bú òde mo máa ma wọ̀ ọ̀dọ̀ yín lálẹ́ ọ̀la onírísì tí mo fi cancel sóòrù tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ so I will be coming on Tuesday night tí ma ti kú òní fagbá. Ó di Ìjẹ̀bú òde. Gbogbo ẹ̀ ń bá lẹ́tí tó gbó mi. Sọ fún gbogbo èèyàn tó bá pàdé pé.